0: ọjọ́ nìyàn ni.
1: Ó jẹ́ lè yọ lójúrò níwájú máa sì rigun. O lè dúró wa ẹ ṣe o.
0: Ìwọ ló dúró ti wá.
2: You stood by us.
0: Láti ọjọ́ ìbí.
2: Right from the day of birth.
0: Ọlọ́run adúpẹ́ o.
2: God be thank you.
0: Lórí gbogbo àbí ọmọlágbàáyé.
2: Over all the parents.
0: Gbogbo obi tó ti ń gbọ́ yìí.
2: Anybody hear this voice?
0: Wòlíì Samuel.
2: Prophet Samuel.
0: Adébáyò
2: Jo. Adébáyò Jo.
0: Ní orúkọ
2: mi. Is the name.
0: Tí àwọn yẹn ń pè ní
2: ọkọrin.
0: Ọlọ́run tó fún wa ní àṣẹ náà.
2: God that gave us that authority.
0: Tí àwọn èèyàn dẹ̀ sọ ẹ̀rí lórí ẹ̀.
2: That people are testifying on it.
0: Kò ní jẹ́ kí àṣẹ náà kó wọ. Mama.
2: Mami.
0: Baba.
2: Daddy.
0: Gbogbo ọmọ ológo.
2: All glorious children.
0: Lójú ẹ̀ máa rí.
2: They will see something.
0: Ó ní ojú ẹ̀ ní màá là máa rí.
2: Ari tó bá mi.
0: Ojú ẹ̀ ní màá là rí.
2: Ari ọ̀nu.
0: Ìjẹ́ kí n gbàdúrà.
2: Let me pray.
0: Gbogbo ọmọ tó bí tí mo bí.
2: All your children are my children.
0: À ní sunkún lórí. Tabari àbí amọ̀. Tó sun ẹkún lórí ọmọ lọ́wọ́. Olúwa rẹ̀ ọ lẹ́kún. Ẹkún lórí ọmọ. Olúwa gbẹ̀sẹ̀lẹ̀. Gbẹ̀sẹ̀lẹ̀. Gbẹ̀sẹ̀lẹ̀. Lórí ọmọ. O ní sọkún. Má jẹ̀mú. Tó ní kó bímọ. Kó má jẹ̀mú ọmọ. Má jẹ̀mú yẹ bàjẹ́. Gbogbo ala máa kọ́ sí di pẹ́pẹ́ àdúrà. Tó bá ṣe ń gbọ́ mi for the first time.
2: If this is the first time you are hearing me.
0: O gbúdọ̀ yí abì kọ́sọ̀tọ̀.
2: You need to separate the place.
0: Sínú ilé ẹ.
2: In your room.
0: Ìyẹn la ń pè ní pẹ́pẹ́.
2: That's because the altar.
0: Ibẹ̀ la máa ń lọ.
2: That's where we go to.
0: Láti lọ kí
2: alleluia. To go and shout seven alleluia.
0: Ogo.
2: Glory.
0: Àti Osana.
2: And Osana.
0: La máa ń ké.
2: We do shout it.
0: Méje la alleluia.
2: Seven alleluia.
0: Ẹyin tí a jọ ṣe lójoojúmọ́.
2: You know how we do it together every day.
0: Set ready.
2: You know how we do it.
0: Méje.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Hallelujah. Mo ń gbàdúrà.
2: I'm praying.
0: Bó o ṣe kàlélúyà
2: yẹn. I just said that hallelujah.
0: Gbogbo odi tó bá dúró.
2: Everyone that stands.
0: Níwájú àti àwọn ọmọ rẹ̀.
2: The prayer of your children.
0: Kó wó lulẹ̀.
2: Amen.
0: Ogo méje.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ọ̀nà kẹta Osana méje.
1: Osana. Osana. Osana. Osana. Osana. Osana. Osana.
0: Ẹ̀kọ́ ìsọ̀rọ̀ kan iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Èrèdí tí Olúwa fi wípé.
2: The reason why the Lord said.
0: Ká gbàdúrà.
2: We should pray.
0: Lórí àwọn ọmọ wa.
2: Our children.
0: Ìdí àkọ́kọ́.
2: Our reason.
0: Nítorí ìpìlẹ̀.
2: Because of their foundation.
0: So ẹni.
2: Today.
0: Ẹjẹ́ àfitàn 127.
2: That's Psalm 127 on it.
0: Psalm 124.
2: Psalm 124.
0: Psalm 127.
2: Psalm 127.
0: Psalm 124.
2: Psalm 124.
0: Psalm 91.
2: Psalm 91.
0: Psalm 91.
2: Psalm 91.
0: 124.
2: 124.
0: 127. Ẹ wá gbàdúrà.
2: Then you will pray.
0: Mo fọ ọmọ mi lé ọlọ́wọ́.
2: I commit my children to you, Lord.
0: Ẹ̀mí mímọ́.
2: Holy Spirit,
0: jẹ́ wọn ó ṣeré.
2: Let them prosper.
0: Ọmọ mi ò gbọ́dọ̀ yàn kú.
2: My children must never die.
0: Ayé ò gbọ́dọ̀ mú wọn.
2: Ifo ọmọ tó kájọ
0: kú jẹ́. Lórúkọ Jésù.
2: It's the name of Jesus.
0: Ayé ò gbọ́dọ̀ mú wọn. Ọmọ yẹn á ṣeré. Wọ́n á yàn, wọ́n á yàn. Wọ́n á rògbò. Wọ́n á rògbò. Wọ́n á rògbò. Eléyìí tí ọfà wà lára ẹ̀ nínú. Eléyìí tó mumu kumu. Eléyìí tí o fẹ́sì stọ́dì. Eléyìí tó ní dìlé máre. Eléyìí tí o rọmọ bí. Àwọn tó bẹ tírábùlà. Ọ̀rọ̀ àwọn yanjú. Gbogbo tó fẹ́ lórí àwọn ọmọ rẹ̀. Kó yanjú. Kó yanjú. Kó yanjú. Kó yanjú. Kó yanjú. Kó yanjú. Kó yanjú. Kó yanjú. Indonema. Oni Wese.
2: Today when I say.
0: Oni anointing ma jade.
2: The anointing will come forth.
0: Ni Ibadan.
2: At Ibadan.
0: Eyi ti o ti ri
2: gba. You that don't have it yet.
0: Eyoju laaro
2: yi. Be there this morning.
0: Oni ni ororo ma jade.
2: He said you have it come out also.
0: Eniyan 50,000.
2: 15,000 souls.
0: La ma pele lowo.
2: I'm going to give them that
0: one. Ole eyan ni Ibadan.
2: You have anyone in Ibadan.
0: Bami pe won.
2: Invite them.
0: Eyi te wa Labekuta.
2: Those in Abeokuta.
0: E ma lo si church.
2: Go to our church.
0: The same is la ma se
2: mbe. The same work I'm going to do there.
0: Ni Opako.
2: At Opako.
0: Adigbe.
2: Adigbe.
0: Èmi tọ́ pẹ́ bọ́ sọ.
2: How many are these?
0: Ohun tó ṣe ti.
2: What you have felt before?
0: Wà á ṣe yọrí.
2: Yeah.
0: O ṣàṣeyọrí. O ní
2: ṣàṣeyọrí.
0: O ní ṣàṣeyọrí. Ẹ sọ pé áńgẹ́lì àánú.
2: Áńgẹ́lì àánú.
0: Ayé mi wà fẹ́lẹ̀
2: kú. Ayé mi wà fẹ́lẹ̀ kú.
0: Ẹ bẹ̀rẹ̀ ìyanu lọ́dọ̀ mi.
2: Ayé mi wà fẹ́lẹ̀ kú.
0: Áńgẹ́lì àánú.
2: Áńgẹ́lì àánú.
0: Onílọ́jọ́ àánú.
2: Tùdẹ́
0: mi
2: lọ́dọ̀
0: Angelia,

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrògbò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alààyè ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ìhun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Ọ̀ṣàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilesanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Gbọ́n aṣọ iyì rẹ kò ní ya lọ́sàn-án lálẹ́ nírọ̀lẹ́ ayé ayé ò ní ya mọ́ ẹ lọ́rùn tá a bá ń sọ̀rọ̀ nípa aṣọ iyì ọmọ àti oore ọ̀fẹ́ téèyàn ní láyé láti kó ọ̀rọ̀ jọ mo wá gbàdúà gbogbo tó ti ní bẹ̀rẹ̀ látorí ọmọ wọn ò ní pa ọ lẹ́kún lórúkọ Jésù mo wá gbàdúà fún gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń jí tẹ̀ ń sáré kó lè dáa lórúkọ Jésù ẹ gbégbá ọpẹ́ bàbá wàá gbégbá ọpẹ́ wàá gbégbá ọpẹ́ wàá gbégbá ọpẹ́ wàá padà yin ọlọ́run ni mo nawó àlàáfíà sínú iṣẹ́ ọmọ rẹ ọlọ́run kò nawó àlàáfíà sínú iṣẹ́ ọmọ rẹ mo nawó àlàáfíà sínú ọjà rẹ mo nawó ìbùkún mo nawó àánú sínú ọjà ọmọ rẹ sínú iṣẹ́ tí ọmọ rẹ ń ṣe àti iṣẹ́ ìwọ náà ní orúkọ Jésù ọwọ́ àánú kó wọbẹ̀ ọwọ́ ìbùkún kó wọbẹ̀ mo béèrè fún ìrànlọ́wọ́ gbogbo yín tí ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ ń tajà oníṣẹ́ oṣù gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátá gbọ́ o àti ibikíbi yòówù kí ọmọ rẹ wà lórílẹ̀‐èdè àgbáyé mo lo Psalm 84 mo fi gbàdúà ọlọ́run kó nawọ́ ìrànlọ́wọ́ sí yín o Jésù ọmọlọ́run ọ̀gá ògo alágbára láyé alágbára ní ọ̀run kó nawọ́ ìrànlọ́wọ́ sí yín ó rí ìrànlọ́wọ́ ọkàn rẹ ó balẹ̀ inú rẹ ó dùn o Jésù olúwa àmí ará mi olùfẹ́ mo máa ń sọ gbogbo ìgbà gbogbo ẹ̀dá àlàyé tí ọlọ́run dá tí òun gbàdúrà lójoojúmọ́ má sọ ìrètí nù bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbúdọ̀ sọ wípé ó ti sú ẹ ó dẹ̀ gbúdọ̀ sọ pé ó rẹ̀ ẹ́ máa gbìyànjú nínú ìgbìyànjú yẹn ni ọlọ́run máa padà wá dojú ti ọ̀tá ẹ̀ bẹ́ẹ̀ ni so má jẹ́ kó sú ẹ o má gbàdúrà kó dẹ̀ tẹra mọ́ iṣẹ́ ẹ kó máa ṣiṣẹ́ kó dojú kọ iṣẹ́ ẹ kọjú mọ́ iṣẹ́ ẹ má fi àdúrà ṣeré ìwọ̀nba tó bá ní kó máa fi ran iṣẹ́ olúwa lọ́wọ́ àti àwọn èèyàn tó bá nílò ìrànlọ́wọ́ má dúró dìgbà tó bá lówó púpọ̀ kó tó ṣe ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run olódùmarè yóò sì ṣàánú fún ẹ gbogbo ìwọ tó ń wo nǹkan mèremèremèremère lọ́wọ́ àwọn ènìyàn lára àwọn tó ń wọ̀ ẹ́ tó tí lówó tó lówó tí wàá fi gẹ́ẹ̀tì ẹ̀ wàá sì ní ju àwọn yẹn lọ fọkànbalẹ̀ bíbélì wípé ohun gbogbo ni àkókò wà fún oníképè mi èmi ó sì gbọ́ ọlọ́run kúkú gbàgbé ẹnikẹ́ni olódùmarè wà nígbàgbé ẹ wà láyọ̀ inú rẹ̀ ó sì dùn ǹjẹ́ a rí ẹni tí ọfà àìsàn ń bẹ lára rẹ̀ gbọ́ kí ọfà yẹn kó jáde lára ọmọ rẹ ọfà àìsàn jáde lára rẹ ọfà àìsàn jáde ta ni mórúkọ rẹ kiri wípé dandan ni àfi kó dùbúlẹ̀ àìsàn ta ni mórúkọ rẹ kiri àbí tọmọ rẹ tó ní dandan ni àfi kó wólulẹ̀ lórúkọ Jésù ìmọ̀ wọn di asán ìmọ̀ táwọn ò ní jọ lórí ẹ mo ní ìmọ̀ ayé ìmọ̀ òkùnkùn kò ní jọ lórí ẹ Jésù olúwa wa àmín ará mi olùfẹ́ orúkọ mi gbogbo yín lẹ mọ̀ wòlíì olúwa Rotimi Ilesanmi Baba Zion olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ àlàyé ẹ̀yin ará mi olùfẹ́ nílùú Ìṣàgàn mo kí yín o ẹ kú ìmúrasílẹ̀ ó pé ọ̀sẹ̀ mẹ́ta tí mo wá sí Ìṣàgàn kẹ́yìn ṣùgbọ́n ẹ ti ń retí òróró August ẹ gbà á ṣùgbọ́n ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ ará mi olùfẹ́ ohun tí a fẹ́ ṣe ní Ìṣàgàn ní ọjọ́ Friday yìí òun náà ni àdúrà méje tí olúwa fúgbẹ́ tó bá gbàgbọ́ tó o sì gba ọlọ́run gbọ́ ó gba Jésù gbọ́ jẹ́ pàdé o olúwa fún mi ní àlá méje ó fún mi ní ìran méje yẹn àdúrà méje yẹn olúwa dẹ̀ kọ́ méjèèje fún mi àti àwọn ṣẹ́wúrà tá a máa fi gbà á now níbo ni yóò ti wáyé gbogbo eyin eniyan Olorun lati epe ijebu ode egbo gbogbo ijebu ikene eyin ti sapade oru gbogbo yin e mura sile e ja pade papa eyin ara mi olufe ni sotubo gbogbo yin ogijo ikorodu e ja jo gbadua yi o papa gbogbo iwo to dabe ni wipe o ti fe su e ja jo gbadua loruko Jesu wa pada yin Olorun nibo ni saga te ba ti de saga ele lo si sabo under bridge onijoku town hall ago mejo aro si ago mokala ni ipade yen loruko Jesu iwo ni eri kan e wa gbo gbogbo edale to lo fe lati ma gbo mi se ri nipa ti anu nkan kan ti e n gbo yen e lori ofe to lati get here ni ojo yen egberu mejo ni se anu yen back to sender egberu kan ati 300 oro anu yen egberu kan ni iyo agbara egberu kan loruko Jesu o ni Olorun mo gbadua fun e loni gbo ile aye gbo o wa ri se ninu eyin mo wa gbadua yanu ti wa ma fi ni eri lojojumo wa ri yanu yen Jesu oluwa wa se wa ri logo elegba yen mo bo nbe laaro yi be ni mo so fun yin pe mo laala oluwa fun mi ni adua meje ki agba ni eka wa ka gba ni eka eka meta ninu eka wa gbo ilogo elegba wa lara ikan ninu won e wo mi wo gbogbo eyin ti e nbo lati ona badagiri eyin ti e nbo lati ki loruko e je lusada agbara eyin ti e nbo lati okoko nkan kan e wo moto ele lo si iyana era iyana era eyin ti badagiri agbara nkan kan e wo moto iyana era eyin ti e nbo lati okoko nkan kan e wo moto iyana era to nbo lona badagiri e ko so fa awon eyan pe iyana era bus stop le ti ma bole so e wa bere ilogo elegba town hall ilogo elegba town hall gbegede o gbina laaro yi nbe ago mejo aro yi si ago melo si ago mokanla ni e ja pade o adua yen ma ninonu loruko Jesu gbo wa leri God bless you it is well with you ma duro nle o ja pade nbe yen laaro yi onise owo onise osu eyin te ni ileise o je contractor supplier ni e tabi o je engineer ja pade nbe bákan náà ará mi lùfẹ́ ẹ̀yin ènìyàn ọlọ́run nílùú owóde ìdíròkò owóde tó wà lọ́nà ìdíròkò owóde yìí wà lọ́nà ìdíròkò mo ń bọ̀ nbẹ̀ ìsọjí ń bọ̀ olúwa ń gbé ìsọjí bọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mo sọ fún yín olúwa ló pàṣẹ fún mi pé ìsọjí yìí olúwa ní kí n gbé káàkiri gbogbo àgbáyé kí lorúkọ ìsọjí yẹn òun náà ni ìtàn mi gbọ́dọ̀ yí padà sí rere my story must change for good so ibi tó kù báyìí ta fe lo ona ni owode diroko owode ona diroko so now nibo ni nbe ona ni awuko alagbo primary school ni ilu owode gbogbo eyin ti e fe gboruko ilu yin adugbo yin te sumo owode gbogbo yin pata e mura sile tori pe e gbudo wa nbe so e gbo eyin ilu to yi owode ka
2: gbogbo àwa tí a ń bọ̀ wá síbi ìsọjí náà láti ìlú Sango Ìjú Ọ̀bẹ́ẹ̀rẹ̀ Oníbùkù Atan Ajíbáwo Òkè Ọ̀rẹ́ ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé Awúkọ Alágbọn Primary School ní ìlú Owóde àwa tí Ìlàró Ìwòyè Erédò Òkè Níjà bákan náà ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé ti Awúkọ Alágbọn Primary School níbẹ̀ ni ìsọjí náà yóò ti wáyé bákan náà ni àwa ti adóodò ọlọ́parun alápótí ìdí ọ̀ta ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé Awúkọ Alágbọn Primary School nílùú Owóde àwa ti ìdíròkò Ajílété Ìhúnbọ Ajégúnlẹ̀ ẹ máa bọ̀ wá sí orí pápá iléèwé ti Awúkọ Alágbọn Primary School nílùú Owóde níbẹ̀ ni ìsọjí náà yóò ti wáyé gbogbo ènìyàn ní àpè o a máa retí yín
1: ará mi olùfẹ́ ago márùn ìrọ̀lẹ́ nípàdé yóò bẹ̀rẹ̀ a parí ní ago mẹ́sàn òróró kan ti wà nílẹ̀ orúkọ òróró yẹn ni my story must change for good ìtàn mi gbọ́dọ̀ yípadà sí rere ọ̀fẹ́ ni ẹ ní sanwó ẹ ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ gbogbo òróró tí olúwa kó lé mi lọ́wọ́ testimony ẹ ní agbára tó bá wá di ọjọ́ karùn-ún nínú oṣù tí ó ń bọ̀ september 5 ọjọ́ sátidé mo wá ń bọ̀ ní bọ́dà ìdíròkò egbo ni waju ile oba oniko ibe ni o ti yen ti ma waye eyin ilu to yi ibe yen na ka eje ka gbo uruko ti wa
2: ilase ajegunle ehunbo koko alari ogosa idiroko aseko ibate fi agosasa ipokia tube ijofi maun idosemo madoga ifoyin tedo
1: ara mi olufe e ti gbo bayi gbogbo eyin eniyan olorun ni ilu yi ni on the 5 ojo karun ni inu osu kesan e ma bo ni ago marun irole ni iwaju ile oba idiroko ni border oba oniko ni iwaju ile oba idiroko yen ibe lo ti ma waye ago marun irole na ni a pari ni ago mesan lale e gba oro ti na lofe yo dara fun yin o okan yin bale pe ero ibani soro yi 0706717 0079 bole kan si 0706717 0079 God bless you. It is well with you. Eyi ti abaranje fun ise adura anu e ma gbagbe e lo si abaranje Alabama bus stop Oye Wole Street e bere le baba Oye Wole e lo ra ise adura anu yen be ati ororo won yen na ati yo.

0: Gẹ́gẹ́ àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹ kú lórí àsìkò yìí àyẹ̀yọ̀ mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
0: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa chaajì laptop, chaajì phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
0: Èlò ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, chaajì fóònù, chaajì laptop.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀ yín.
1: Ó wà nílé iṣẹ́ wa
0: ni. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ́ bá sì kọjá.

0: 081 01 01 01 04 04 28 28 04 04.
1: Ẹ jẹ́ a tún múlẹ̀ kan sí.
0: 081 01 01 01 04 04 28 28 04 04.
1: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
1: Signal Send Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́bánbárì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù Go TV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Send Nigeria Limited. Láǹfààní yìí ó tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun, Ado Ekiti, No. 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹ pé 081 01 04 28 04.
3: Live it. My fault.
4: ADAB.
3: 89 Adaba.

0: Ìdàbà 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí ẹkùn ojúmọ́ ìròyìn ní kùtù àìlàmú àfihàn láti kànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kẹ́lá àti àti ń gbé òun sátẹ́gùn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájúná ẹgbẹ́ àkọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ń gbèrò àwọn òṣìṣẹ́ sáré ń bájà tó dín díẹ̀ ní mílíọ̀nù kan àbọ̀ fẹ́tò ìdìbò ọdún 2027. Bàbẹ́ làwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ sí àdéhùn àlàáfíà àkọ́kọ́ báyìí. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Trump ló ti túnbọ̀ pè fún wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ni yóò gba àkóso ibùdó ojú òpó Strait of Hormuz. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi ìpinnu rẹ̀ múlẹ̀ láti pèsè ààyè èyí tí yóò mú kí ètò ìdìbò ọdún 2027 kí ó kẹsẹ̀járe. Mínísítà fọ̀rọ̀ ètò ìròyìn nílẹ̀ yìí Mohammed Idris ló fojú ọ̀rọ̀ yìí nínú ìfiléde lásìkò tí òun báwọn oníròyìn fọ̀rọ̀ jomitoro nílùú Àbújá. Idris ní ètò ìdìbò òun náà ni ó tayọ ibùdó ìdìbò nìkan tó sì ní pàtàkì rẹ̀ òun náà ni kí ètò ààbò kó túnbọ̀ wà kí àwọn olóṣèlú kí wọ́n sì wùwà bó sì tó àti bó ṣe àtàwọn iléeṣẹ́ ìròyìn. Mínísítà ọ̀hún ó tún sọ dúnà yìí pé àṣìlò àwọn ayédèrú ìròyìn wàápà jùlọ ìlànà AI ó ní òun náà tún dúnkòkò lájà mọ́ ètò ìdìbò. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC ló ti sọ dímọ̀ báyìí wípé àwọn ní lérò láti gba àwọn òṣìṣẹ́ sáré ń bájà èyí tó dín díẹ̀ ní mílíọ̀nù kan àbọ̀ láti kó wọn káàkiri àwọn ibùdó ìdìbò ní ètò ìdìbò ọdún 2027. Ìtẹ́jẹ́ alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Joash Amukitan inú kanjú abẹ́ ọ̀rọ̀ yín kò nílùú Àbújá lásìkò tí ó ń gba àbọ̀ ìwádìí àwọn ikọ̀ àjọ National Republican Institute. Bákan náà ló ní ìgbáradì ó ti fún ètò ìdìbò ọ̀hún ìyẹn ló ti dé ògóńgó báyìí pẹ̀lú àlàyé wípé àṣeyọrí ètò ìdìbò tó wáyé láìpẹ́ gan náà nípínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ẹ̀rí máa jẹ́ mìsó. Amukitan fi léde wípé àjọ náà iná lo àwọn ètò ìdìbò tó wáyé yìí tó fi mọ àtúndí ètò ìdìbò gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti ṣe àyẹ̀wò àwọn ìmọ̀-ẹ̀rọ eléyìí tí wọ́n lò àti ọ̀rọ̀ ètò ààbò. Àwọn olùdíje fún ipò ààrẹ nílẹ̀ Nàìjíríà àtàwọn alága ẹgbẹ́ òṣèlú gbogbo lórílẹ̀-èdè yìí ni wọ́n ti tọwọ́ bọ àdéhùn àlàáfíà àkọ́kọ́ báyìí ṣáájú ètò ìdìbò ọdún 2027. Àdé ọ̀hún ni wọ́n fọwọ́ sí lánà òde yìí nílùú Àbújá níbi ètò eléyìí tí ìgbìmọ̀ alálàáfíà lórílẹ̀-èdè Nàìjíríà tó gbé kalẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ẹni tó jẹ́ akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí George Akume ló ṣojú fún bẹ́ẹ̀ nígbàtí alága ẹgbẹ́ òṣèlú APC Natawie Iwada tí òun náà buwọ́lu àdé ọ̀hún. Ìyẹn ṣe ni olùdíje fún ipò ààrẹ Peter Obi lẹ́gbẹ́ òṣèlú Nigerians Democratic Congress àti ọmọyẹlé Sowore tẹgbẹ́ òṣèlú African Action Congress làwọn náà buwọ́lu àdéhùn àlàáfíà náà. Àwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí wọ́n tún wà ń bẹ̀ ni Labour Party, Democratic Leadership Alliance, National Democratic Party, National Rescue Movement, Social Democratic Party, Youth Party, Young Progressive Party àti Zenith Labour Party. Àwọn èèyàn ìgbọ́kọ̀dá níjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe àpèjúwe ìpèsè ètò ìlera tó pójú owó gẹ́gẹ́ bí eléyìí tó dúró nígbà tí wọ́n sì gbóríyìn fún ikọ̀ GMT fún ìpèsè ètò ìlera ọ̀fẹ́ tí wọ́n pè ní jígi aṣíwájú èyí tí ó jẹ́ pé wọ́n ṣe fún àwọn èèyàn láti ṣe ìrànwọ́ fún wọn lórí ọ̀rọ̀ ètò ìlera wọn. nigbati won soro won se apejuwe eto ilera ipese eto ilera ofe ohun to je jigi asiwaju eyi ti iko GMT iko to npe fun asileyin fun are Bola Ahmed Tinubu lese kuku ti won di minister foro abele nile yi olubumi to je ojo to se agbatere gege bi ile ituduro re eto ilera ofe ohun lo waye ni ilaje high school hall ni igbokoda nipinle ondo okan lara awon to je anfani e Olatuyi Adenike oni owo ileyi ti won fi nri itilera una ni opo lawon ilewoso to si fi idunu won han won dupe dupe pekun lowo are Bola Ahmed Tinubu ati minister foro eto minister foro abele yini olubumi to je ojo bakan na elomi to ti soro Adewale Omosanya o toka si wipe o toka si gbogbo awon ohun ti won fun won ati eto ilera eleyi ti won ri gba ti won si fi idunu won on fi han fun are Bola Ahmed Tinubu ati iko GMT en to je oludari iko awon obirin nu iko GMT ohun Olamide Falana ti oludari to soju oludari iko GMT ohun Saka Yusuf Ogunleye o pe fun atileyin fun atileyin awon eyan ni ilaje fun are Bola Ahmed Tinubu saju eto dibo odun 2027 iroyin ni kutu ayi le gbo lati ikanni Adaba FM 88.9 akure ile ile Ramakinlawa ta tin bi on satagun ta ba padade are orilede America Trump lo ti pe fun pe ohun awon orilede America lo ti ni ibudoju opo Strait of Hormuz an pada bo e ku kale
2: Ìṣẹ̀ṣe o. Àwa lága, àwa nìbílẹ̀, àwa lọ̀gá.
3: Bẹ́ẹ̀ni,
2: ọdún ìṣẹ̀ṣe.
3: Bóyá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kó jáde wìtìwìtì.
2: Gbogbo àwọn onímọ̀lẹ̀,
3: àwọn olóríṣà,
2: àwọn onífá,
3: àwọn ọdẹ,
2: àwọn alágbó,
3: àwọn ilégún,
2: àwọn oníṣọ̀gbọ́ àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
3: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án òwúrọ̀.
2: From there, láwa máa fi torin tìlú wọ́de lọ sí Adégbémilé Cultural Centre.
3: Láti bẹ̀, ó tún di gbàgede Nepa.
2: Níbi tí ẹlẹ́gbẹ́ ń jẹgbẹ́ wọn yóò ti máa display àṣà tiẹ̀.
3: Èyí lọ́ba lọ́ba àti joyè.
2: Pẹ̀lú all custodians of culture and community leaders.
3: Àti àwọn government representatives.
2: Pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹjájọ péjú.
3: A dẹ̀ tún wá ń fi àsìkò yìí pàrọwà fún ìjọba wa nípínlẹ̀ Ondo.
2: Láti fún wa ní public holiday lọ́jọ́ náà.
3: Tọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe. Ṣé bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá.

0: ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọ́ bí Arígbàṣe. Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́tì ìlú Ọ̀wọ́. Òun ló ní ká kéde ẹ̀ pé ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
1: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́run ìròyìn tẹ̀ síwájú. Èṣe ni ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo lọ́jọ́ pé wọ́n ti pín owó tuntun bíi mílíọ̀nù mẹ́wàá náírà fún àwọn obìnrin àtàwọn ọ̀dọ́ tó tó bíi ọgọ́rùn-ún káàkiri àwọn wọ́ọ̀dù èyí tó wà lára akitiyan láti túbọ̀ rò àwọn èèyàn lágbára lẹ́sẹ̀kùkú. Àwọn tó jẹ àǹfààní owó ọ̀hún ni wọ́n gba ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí àwọn obìnrin tó tóbi 50 àtàwọn ọ̀dọ́ tí wọ́n tóbi 50 bí wọ́n ti ṣàwọ́yàn lábẹ́ ètò ìrónilágbára ọ̀hún láti lè túbọ̀ ṣe ìrànwọ́ fún ètò okòwò wọn. Ìṣe ni ìjọba àbílẹ̀ ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ àwọn aráàlú ọ̀hún ìnáyẹ pé wọ́n túbọ̀ pèsè àwọn nǹkan ìrànwọ́ bíi ọkọ̀ fáwọn elétò ààbò ní agbègbè náà. Ẹwẹ̀ ìṣe ni àwọn àgbààgbà lẹ́gbẹ́ òṣèlú APC àtàwọn adarí níjọba ìbílẹ̀ ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo ni wọ́n ti ṣe ìkìlọ̀ lórí ìgbésẹ̀ kígbésẹ̀ láti gbìyànjú àti fẹ́ yọ ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ yìí Ọláìdé Adélámì, ẹni tó jẹ́ agbẹjọ́rò àgbà tẹ́lẹ̀ nípínlẹ̀ yìí Adékọlá Ọláwọyè Onísọ̀rọ̀ yìí lórúkọ àwọn àgbààgbà náà lẹ́yìn tí wọ́n ṣe ètò ìpẹ̀tùsáwọ̀ tó jẹ́ ìpàdé ìpẹ̀tùsáwọ̀ pẹ̀lú Bíyì Poróyè eléyìí tó jẹ́ ikọ̀ wọn tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC tí ó jẹ́ ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀. Wọ́n fi léde wípé ìṣe ni àwọn kan ni wọ́n ní wọ́n gbìyànjú láti fẹ́ yọ ẹni tó jẹ́ igbákejì gómìnà ọ̀hún tí wọ́n sì ní àwọn ò ní faramọ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Nílẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti túmọ̀ pé báyìí wípé ìṣe ni orílẹ̀-èdè Amẹ́ríkà ni ó ní ibùdó ojú òpó Strait of Hormuz pẹ̀lú àlàyé bí ó sì ti gbé sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ó ti jẹ́ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ni ó ní orí odò ọ̀hún báyìí gan. Ìgbésẹ̀ yìí ni orílẹ̀-èdè Iran inú mú tí wọ́n fi ti ojú òpó náà tí wọ́n ti pa èyí tí wọ́n sì ń pè fún wípé ó dìgbà tí orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún tí ó bá tètè gbé ìgbésẹ̀ akin lórí àwọn ìbéèrè eléyìí tí wọ́n ń béèrè fún kó tó di pé wọ́n ṣe. Ǹjẹ́ ibi tí àrìmọ̀rè lórí ìròyìn kùtù àìfún ti àárọ̀ tò ní Ayọ̀ọ́lá Fátòkùn lólóòtú ìròyìn ọ̀pẹ̀yẹmí jọ̀ọ́dà numuwa sétìgbọ̀yìn iṣẹ́ ò ní òpè wa o.

0: kí mi tà tó fi dẹ lẹ́sìn elégédé ni kí má dáwo na lẹ́nu làwọn ọ̀gá ẹ̀ bá wù pa ẹ̀yàn ó tún sọ̀kalẹ̀ lórí ẹ̀sìn tó wà pẹ̀lú gbogbo ohun tó pọ̀ sára ó tún tẹ̀ ó ṣàbọrúbọyì fáwọn ọ̀gá ẹ̀ ó ní à ẹ̀yìn náà lẹ́kẹ́lẹ́gédé fún un nígbà tóun sì délé tóun là pé kóun bẹ́ kíyàwó òun kó sì káwọn jẹ́ n lòun bá ṣẹṣẹ́ fún n lòun bá gbogbo nǹkan yìí làwọn ọ̀gá bá wọ̀ pé àwòrèrè ni ẹ́ àṣebọ́mọ bá sin ọ̀gá ẹ̀ àṣebọ́mọ bá sin bàbá ẹ̀ ó di dandan kó gbàṣẹ lẹ́nu ẹ̀ ìjọ náà ni wọ́n fún un ní ìrẹ àṣẹ pé látòní lọ ìwọ náà ti dẹni ọlá ó ti dẹni yìí ó ti dẹni ọ̀pọ̀lọpọ̀ àwa mọ kóòtù òjire àìní sùúrù àìfẹ́ farabalẹ̀ ká sin ẹni tá à ń sìn débi tó yẹ irú pa bẹ́ẹ̀ lẹnìkan náà ṣe níjọ́ kìíní àná tí wọ́n ń ṣèpàdé lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ àṣó ti ń gbà á lẹ̀ ó sì sin ọ̀gá ẹ̀ ó bẹ́gbẹ́ ó bọ̀gá ẹ̀ gbénú túbú ń gbọ́ ọwọ́ tẹ̀ wọ́n tí gbogbo nǹkan le tí kò fi yẹ̀ lórí wọn nígbà náà tó náà fi di olórí tó wá olólórí tán tí wọ́n ń ṣèpàdé gbogbo ìbàjẹ́ ọ̀gá ẹ̀ ló náà wá lọ ṣe fún gbàgùdá kí gbàgùdá tó pe ọ̀gá ẹ̀ pé ẹ gbọ́ kínní gbígbọ́ tí bàbá ti tó ń tọ̀ ń gbọ́ òun náà ṣe ó sọkàn ọkùnrin fún rẹ̀ ẹ jẹ́ ká síyàn ẹni tó bá síyàn òun náà rẹ̀ ní sin bó o bá síyàn tó o sọ fàánbì kan fún yàn ìwọ náà ò lè rẹ̀ ní sìn ẹ́ ẹ fi yí kọ́gbọ́n o ẹ là lọ̀rọ̀ ni o kó máa jó yín lọ́kàn bí ọ̀kan ni o àtúnjọ pàdé ní déédé àkókò yìí kan náà lọ́la ire o.
1: mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: abba ayé òkú ti ìbọn ni nípa 24/7 abba mixture kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gọ́ lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide
3: me. Hey, wait before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: beyond buildings.
1: Say after me.
2: Okay.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Them say monkey smart, not because it's three near. But now monkey will jump past the eye, they quick see.
5: Don't call me auntie.
4: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you.
5: Okay.
4: Everybody come show themselves.
6: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the bass boats they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
7: Ìṣẹ̀ṣẹ̀ o.
8: Àwa làdá.
7: Àwa nìbílẹ̀.
8: Àwa lọ̀gá.
7: Bẹ́ẹ̀ni.
8: Ọdún ìṣẹ̀ṣẹ̀.
7: Bóyá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kú jáde wìtìwìtì.
8: Gbogbo àwọn onímọ̀lẹ̀.
7: Àwọn olóríṣà.
8: Àwọn onífá.
7: Àwọn ọdẹ.
8: Àwọn alágbo.
7: Àwọn ilégún.
8: Àwọn oníṣògùn àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
7: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án pẹ̀lú all custodians of culture and community leaders
8: àti àwọn government representatives
7: pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹjájọ péjú.
8: Máa
7: a dẹ̀ tí wọ́n ń fi àsìkò yìí pàrọwà fúnjọba wa nípínlẹ̀ Ondo láti fún wa ní public holiday lọ́jọ́ náà.
8: Tọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá.
7: Kí unity, love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀.
8: Òun lọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o.
7: Olóyè gíga
8: Tọ́pẹ́ Ìjínigà Àyíáde
7: ọba ògún àgbáyé
8: national president
7: ọba àṣà àgbáyé tèmi adára àríwá joyè
8: ni olùdásílẹ̀ ẹgbẹ́
7: ọba ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọbí Arígbàṣe.
8: Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́ ti ìlú Ọ̀wọ́.
7: Òun ló ní ká kéde ẹ̀ pé
8: ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí
7: ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
9: Orúkọ ńlá nígbà ìjíǹjì lóde ìrìlẹ̀ ní Victoria.
10: Ayè bí ní ògúnbù fún mi.
9: Ọmọ bàbá Thomas Odimayo.
10: Ó jẹ́ Lijovi lóde ìrìlẹ̀ láyé ọjọ́ òun ni.
9: Èmi Aládé Ìkọ̀mọ́ Odimayo ní ìyá Victoria.
10: Òrékè lẹ́wà ò pẹlẹ́ngẹ́ Victoria.
9: Ògúnbù fún mi.
10: Ọ̀kan lára obìnrin àkọ́kọ́ nílé ìrìlẹ̀ ní.
9: Ló pàtàkì ẹ̀kọ́.
10: Ọdún 1942.
9: Lábí ọmọ bàbá Victoria ògúnbù fún mi.
10: Ọkọ̀ òbílẹ̀ ni ọmọ bàbá Victoria
9: wọ́n.
10: Kọjá sí òkè tí pupa.
9: Ibi tó ti kọ́ bẹ̀rẹ̀ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀.
10: Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó jáde.
9: Queen's College Èkó.
10: Ní Victoria.
9: Mo sì já fafa léré ìdárayá.
10: Aya ògúnbù fún mi kẹ́kọ̀ọ́ gboyè o.
9: Ní
10: Yaba Aya College.
9: Nílùú Èkó láyé ọjọ́ òun.
10: Ilé-iṣẹ́ rẹ́lùwé nílùú Èkó.
9: Ní ìyá tóbi Adéwálé.
10: Ìyá Adékúnlé.
9: Màmá Adébáyọ̀.
10: Àní màmá Fọláṣadé ògúnbù fún mi.
9: Tífẹ̀yìntì lẹ́nu iṣẹ́.
10: Lọ́dún 1976.
9: 21st August 1986.
10: Ètì Victoria wá filé ayé sílẹ̀.
9: Àṣàṣe ìsìnà tí ìkú olóògbé yìí máa wáyé.
10: Friday ọjọ́ kọkànlélógún oṣù tá a wà yìí.
9: Ní Anglican Cathedral.
10: Ìjọ Anglican Communion lóde ìrìlẹ̀.
9: Àgọ́ méjìlá ọ̀sán ní ìsìn pàtàkì yà bẹ̀rẹ̀.
10: Lẹ́yìn ìsìn ìgbàlejò ló máa tẹ̀lé nílé rẹ̀.
9: Kojú-kojú Primary Health Center.
10: Nítòsí Alówólò Hotel.
9: Sàbọ̀mì Road
10: lóde ìrìlẹ̀.
11: Àwọn ọmọ ló ń kéde.
7: Ẹni bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tòótọ́.
8: Gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa táàgì mọ́ iṣẹ́ Olúwa.
7: Torí ẹ̀ ní Divine Mercy Church of God.
8: Ti wá gbé àkàṣe ètò àdúrà pàtàkì kan kalẹ̀.
7: Fún birthday and thanksgiving anniversary.
8: Láti celebrate olùdásílẹ̀ ìjọwọ́ káàkiri àgbáyé.
7: Ìyẹn Prophet A. Adéyẹmọ.
8: Ọmọ arúgbó ọjọ́.
7: Eternity, will you be ready?
8: Ilé àkórí ètò.
7: On the 16th to 19th of August.
8: Ìní wàásù àti àwọn àdúrà kankankanka bambabamba kungbakungba
7: yóò máa balẹ̀ bí ọ̀wàrà òjò.
8: Ní DMCG New Auditorium.
7: Ní òtalérí òkè ọ̀rọ̀ àkókò.
8: 6 AM to 8 AM ní morning session.
7: 4 PM to 6 PM sí ní evening session.
8: Lọ́jọ́ Tuesday 28th ògúnjọ́ oṣù.
7: Wà ní Thanksgiving anniversary day.
8: Bẹ̀rẹ̀ láti 10 AM.
7: Pastor Philippe Adéyẹmọ.
8: Pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run pàtàkì ló ń bọ̀.
7: Láwọn bí Evangelism Motayo Olayinka.
8: Evangelist Divine Mercy.
7: Pastor Abraham Afẹ́.
8: Pastor Ojo Balogun.
7: Pastor Lawale Ojo.
8: Apostle AP Ọbaṣeki.
7: Apostle Afolabi Ezike.
8: Prophet Ojo Ọlọ́run Fẹ́mi.
7: Bẹ́ẹ̀ sì làwọn DMC Gimas Choir yóò forí ẹ̀mí pitúmbẹ̀.
8: Tó
7: Prophet A and Prophetess Emi Adéyẹmọ.
8: Àwọn arúgbó ọjọ́.
7: Ọmọ dúró sórí ìtawíjọ́ ọmọ olókè òkè àṣẹ ọ̀yà.
8: Ọmọ àgbàrá sáyé lò sí ìrìngè òdà ọ̀rọ̀.
7: Happy celebration.
12: Ẹni bá fẹ́ bímọ yẹ kó náwó rẹ sókè. Èmi rẹ o, àwa mi rẹ lókè.
7: Praise the Lord.
13: Hallelujah.
7: ànfàní ńlá pàtàkì tó tún wọlé délẹ̀ ti ń gbó kìkì ẹ̀yẹ. Níbi tí olúwa ọba ó ti máa pàṣẹ pé kí ọlẹ̀ ayọ̀ mọ́ sọ. Níbi àrágbá yamúyamú ètò marathon lọ́jọ́ mẹ́ta tó wà fáwọn oníbi sí.
0: Ní prayer center church of God.
7: Àdófùrè ìdàrí road Àkúrẹ́.
0: Ní 24, 25, and 26 of August.
7: Lọ́jọ́ tí àná lọ sílò ló báyọ̀ ti ẹ̀ pàdé.
0: Sílò tiẹ̀ náà ló dé yìí o.
7: Ó yá ajé agbọ̀n tí wèé Exodus 23:26 sọ ń pa ẹ̀.
0: No one shall suffer miscarriage.
7: Oh yes.
0: Ọbí bárì ni your land.
7: Bẹ́ẹ̀ni ìwé Psalm 130:9 tún support ẹ.
0: Ó yá kàwé.
7: He gives the childless woman a family.
0: Yes.
7: Making her a happy mother.
0: Praise the Lord.
7: Hallelujah.
0: Òun lẹ ti gbọ́ yẹ.
7: Ẹnìkan kò ní lọlé Olúwa kó pàdánù sá.
0: Torí ní
7: ẹ jẹ́ tó wá pàdé bàbá Samson Olúwa mọ́ dédé.
0: Tútù ti wà fún lé loaded pẹ̀lú àwọn arábájì gan ètò àdúrà bàmbà bàmbà.
7: Ní 24, 25, and 26 of August.
0: God bless your womb as you do.
5: Dragon
11: Abalajẹ
13: ti gbogbo àwọn àgbẹ̀ fi yẹn Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako.
11: Ìyẹn láìní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà,
13: wọ́támẹ́lọ̀, tòmátò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékè ka.
13: Abalajẹ tó fi wá jẹ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹn láàyò lákòókò tá a wà yìí.
11: Àpàtúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín.
13: Tá a bá wá kíyèsí wípé ìke Dragon Super àti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
11: Ẹ má lọ dáútú ẹ̀.
13: Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super jágúnlábí gbáńkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́ báyìí.
11: Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù.
13: Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 08118910336 tàbí 08118910234

0: ṣàkè
1: amadu ṣe lẹ́mù rẹ̀ o. Ọkọ̀ gwẹ́gwẹ́ ọkọ̀ gwẹ́gwẹ́ kéde wá kó.
2: Kúmọ̀dọ́ rárá o kéde wá kó.
1: Ó ń yọ̀ngẹ́ o kábíyèsí.
0: Tọ́dún ẹ.
1: Ó ti bẹ̀rẹ̀ ẹmu rẹ̀ o ní. Ilé ìdùnmọ̀ rẹ̀ wẹ̀ ní pọ̀dọ̀
0: yẹ.
1: Bẹ́ẹ̀ni ọdún náà ó ti bẹ̀rẹ̀ eré yìí o. Ọjọ́ kejì dénógún. Nínú oṣù kẹjọ ọdún yọ ayé yìí.
0: Ajá ṣe
1: agbọ̀dán.
0: Adìyá gbẹ̀yà ọjà rẹ̀ fẹ́ o.
1: Kì máa dojú alẹ́.
0: Ojú àga àjìgbà jáde o.
1: Ojú máa ti máa.
0: Ọ̀yá sọdọ̀gún.
1: Kì máa dogójọ́.
0: Ọ̀gbágbà jàlé.
1: Àtagbọ̀n olúwa o.
0: Ilé ìdùnmọ̀ rẹ̀ ní ń wọ wá.
1: Kì máa yá dọjọ́.
0: Bẹ́ẹ̀ ń lénógún.
1: Ọ̀yá rú agbá.
0: Ìkàrà pàpàlà.
1: Lẹ́mù rẹ̀ olí.
0: Ọjọ́ kẹrù dénógbọ̀n.
1: Kábíyèsí.
0: Lẹ́mù rẹ̀ tẹ̀mù rẹ̀ lí.
1: Ajọ́ lẹ́mù rẹ̀ gèdè o.
0: Kì máa dalẹ̀.
1: Ọjọ́ bẹ̀tẹ̀.
0: Ọ̀pàjàgbọ́ alẹ́.
1: Ọjọ́ kẹrin dénógbọ̀n.
0: Ògùn àjàgbójáde.
1: Ẹnu ọ̀fọ́dí kárẹ̀.
0: Fọ́dún yìí ní ń wọ́n.
1: Ìṣúrọ́yà Májẹ́sì.
0: Ọba bá ń kọ́lé Adéyẹfá.
1: Lẹ́mù rẹ̀ tẹ̀mù rẹ̀ olí.
0: Ọmọ àtàlùpẹ́ wáyá bóyè bá ẹ jẹ́.
1: Ògùn ọ̀fọ́dí kárẹ̀ ní ká mú lọ o. Ìlágbá ilé ìdùnmọ̀ rẹ̀.
0: Àwa ní pọ́dọ́ yẹ.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: What?
6: Oh. My love, what did happen?
5: Before I marry you, the TV where you promised, the fridge, car, where is it? Washing machine, car. Will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding.
7: Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care?
6: CD care?
7: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD care.
5: So all those things don't already dey house?
7: Abba, since last month.
5: Ah, pastor, continue the wedding.
8: Yay! Walk on that, turn together.
7: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
9: Visit us at Danco Plaza, at Jiloson, beside the Lumotos, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
8: CityCare! Pay small, small. Live BB!
10: Tí mo mọ̀ tó gbóúnjẹ fẹ́ gbé gbàwọ́ bọ̀. Jabu International School ìkejì ara kejì tíjọ First Apostolic Church ní Nàìjíríà tòkè òkun dá sílẹ̀ nílé ẹ̀kọ́ náà. Níbi tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ́ ìwé tó yẹ kóró tí kò láfiwé. Pẹ̀lú ìwé ọmọlúwàbí láyìíká tó rẹwà tó sì dò ó kẹ́kọ̀ọ́. Ilé gbígbé wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ máa gbénú ọgbà ilé ẹ̀kọ́. Ẹ̀yin ò gbọ́dì. Owó ilé ẹ̀kọ́ wọn ò pọ̀ rárá. Owó ìdákọ́ mu lásán ni. Àǹfààní ìgbaniwọlé ti sísílẹ̀ báyìí sí GSS1 títí dé SS2 ní Jabu International School ìkejì ara kejì. Lọ́jọ́ ọ̀nà márosẹ̀ iléṣà sí Àkúrẹ́. Ẹ lè ní fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láàrin ọjọ́ ajé Monday sọ́jọ́ ẹtì Friday. Àwọn olùkọ́ wọn dáńdájíà. Ilé ẹ̀lẹ́ ń tíbí kí wọn kì í ṣẹ́jú. Ètò ààbò tó péye wà. Ẹ̀kọ́ṣẹ́ owó tún wà fáwọn akẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni wọ́n tún láǹfààní láti wọlé sílé ẹ̀kọ́ fásitì Jabu. Tí wọ́n bá ti parí ètò ẹ̀kọ́ girama wọn. Fún àlàyé ẹ pè 0803-6673-481 tàbí 0706-4959-296. Jabu International School. Ilé ẹ̀kọ́ àtìmọ̀ tó kàn mí ń fẹ́.
11: Ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Ondo, ìlera lóògùn ọ̀rọ̀ ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣálẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí ní bá ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí Lassa fever jẹ́ tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò Lassa bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ. Èyí lè jẹ́ kírú ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà. Tí irú ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì yóò tún ràn án. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà Lassa ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́ gbogbo pàǹtí oúnjẹ àjẹkù ike tàbí ọ̀rá omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ní káṣe lọ́jọ̀ síbi táwọn ọkọ̀ kọ́lẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹ́mọṣẹ́ èyí nìkan kọ́ o. Gbogbo egbò tó wà láyìíká ẹni ká gbé kó má ṣe jẹ́ bí ìsádi fún eku kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbórí ọ̀fẹ́ ìjọba. Ẹ jẹ́ ká kóra ró nípa mímọ sá gàárì láfú tàbí kúkúrú sórísá láì bójútó ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfilé ìgbádùn ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn Lassa fever. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ kọmíṣánná fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo dókítà Banji Ajaka.
12: Ẹ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jackie M College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀ ilé ìwé tí ó tilẹ̀ ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé. Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackie M College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbóúnjẹ ìjọba wa. Àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, Diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ìlú Ìjẹrò ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà. Opposite First Samuel Ọ̀gangan nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọláyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778444 àti 08153750072. Jackham College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
13: Mèmè yọ́kọ̀ mèmè yomi. O ni ga oro meme yoko.
14: Amojo jina iwa agbe masun lagbeje.
15: Odun yi jesu ipogun ayo wolede were.
14: Odun ba ti dun a ri nkan ajodun ni ipogun. Odun wa dun. Eyi ni ipogun ayo community council labi alaga Oladele Adesani Joseph.
15: Ati igbakeji re Iyafin Olurami Ogunloye.
14: Jafin kika kabiyesi His Royal Highness Oba Rafael Ojo ati gbogbo omo ilu ipogun won ni aku odun yi jesu to ma waye lojo Saturday ojo keji lelogun ati ojo keta lelogun osu ye nilo ipogun a o ni ri ku odo idagba soke yo ma ba wa awon to wa nile ni atawon to wa leyin odi ibi o ni ba wa ni ipogun o doke re alaga ipogun ayo community council Oladele Adesami o ni ase yi samodun.

0: College of Environmental Design and Management, College of Agriculture, Food and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, subdegree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Anansa Management.
1: Ẹ tẹ́tí sí kéde pàtàkì yìí látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ lẹ́rú di òkè egbò ọ̀nàdìbò adébóyè adébáre sí gbogbo ìyá lọ́jà bàbá lọ́jà ọ̀kadà onímọ̀rúwá àtònímọ́tò wípé bẹ̀rẹ̀ láti Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí ni àwọn agbófinró yóò máa fi páńpẹ́ òfin gbé àwọn kọ̀lọ̀rọ̀ sí onítàjà báwọn onímọ́tò àbọ́lọ́kadà eyín nínú ọjà ọba dá ìlú òkè egbò nígbà tọwọ́ òfin yóò máa tó àwọn kọ̀lọ̀rọ̀ sí ìyá lọ́jà bàbá lájé lọ́jà odò olúwa nílùú ilẹ̀ olújì bákan náà là ń sọ fún àwọn tí wọ́n ń gba lock-up shop ní ọba dá òkè egbò tí wọ́n tún gbé fẹ́lò míì wípé ìjìyà tó nípọn bọ̀ wá fún wọn láìpẹ́ ọjọ́
2: ó ti wá di èèwọ̀ fún ẹnikẹ́ni láti pàtẹ ọjà títà sójú títì ìjọba tàbí máa polówó ọjà nínú mọ́tò lójú títì tó wà láàrin inú ọjà ọba dá ìlú òkè egbò àtòdòlúwa ilẹ̀ olújì mẹ́mà ètò yeye
1: bẹ̀rẹ̀ láti Tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti Wednesday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún yìí
2: ẹnikẹ́ni tó pàtàkì sófin yìí yóò fi mú kàtà òfin àti wípé àwọn agbófinró láwọn òṣìṣẹ́ ìjọba yóò máa kó àwọn ọjà tán bá lójú títì lọ ságọ̀ ọlọ́pàá tẹ́sí máa fowó ribiri gbígbà wọn padà ìgbọràn sàn ju ẹbọ rúru lọ ìkéde ìkìlọ̀ pàtàkì yìí wá látọ̀dọ̀ alága ìjọba ìbílẹ̀ lẹ́lújì òkè egó ọ̀nàdìbò adébóyè adébáre.
3: Orin tó pọ̀lọ́pọ̀ àwọn ọ̀dọ́ ń kọ rèé. Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ mọ́ ẹdìyẹ. Ó yẹ kó rọ̀ mọ́ ẹdìyẹ náà máa wà vigilant and prayerful. Ìdíre o ti Prayer Center Church of God U. Ṣé ti wá sí International Youth Conference. Níbi àrágbá yamuyamu ètò. Youth Revive. Ní PCCG. Àyọ̀fúre ìdọ̀rẹ̀ road Àkúrẹ́. Ní 21st to 23rd of August. Ní 10 AM, 3 PM and 11 PM daily. Torí dé ìrẹ́ náà máa bọ̀. Kò wá rí retí ẹ gbà. Tàbí kó o má sì jẹ́ kéyìí tó ti dá tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́. Ẹnu ka ìwé Psalm 119 verse 9. Ẹ rí pé the only way a young person can stay on the path of purity is by living according to the word of God. Àwọn ọ̀rọ̀ kankankanka àti iṣẹ́ ìyanu Olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá. Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí gẹun ẹ̀mí bobi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀. Lẹ́sìn fọlọ́run sọ. Àtẹ̀lé DCT Tega. Glorious Twin. Pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó jẹ́ ò. Bẹ́ẹ̀ ni bàbá wa Samson Olúwamọ́dédé fún ara ẹ̀. General Overseer. Yóò fi àdúrà àti wàásù pitún bí ètò yìí. Ní 21st to 23rd, Youth Revived la pé o. The Prayer Center.
4: Ọlọ́run ọba mi gbágbára fún náà. Ó ní kò sẹ́ni tó lè tọwọ́ bọ náà. Ọba Láyélúwà. Ìṣòyà Majesty. Ọba Dr. Yusuf Abọ́lá Nípẹ̀kun. OOS. Sákìtì ìlú Arigidi Àkókó. Kábíyèsí. Ọ̀pá àṣẹ gàǹgà tí gbogbo ọmọ Arigidi Àkókó torí balẹ̀ fún. Ó ní Mallam Gani Ashiru àtàwọn èèyàn rẹ̀ gbé káàkiri pé ọba ò sí nílùú àti pé kò sí láàfin mọ́. Ìrọ̀ pátápátá gbà ni. Ìkìlọ̀ wá rèé o. Fún Mallam Gani Ashiru àtàwọn èèyàn rẹ̀. Tí wọ́n yé sọ̀rọ̀ àhesọ. Èyí tó lè dá omi àlàáfíà ìlú Arigidi Àkókó rú. Bíbẹ̀ kọ́, wọ́n ò rí pípọ̀ ojú ìjọba ológo tó gbé ìyá gbogbo ẹ̀mí tó ń ta bẹ́rẹ́. Òun kọ́ ló máa ròyìn bẹ́jọ̀ ń ṣe dùn tó. Ọ̀nà ìbú Justice Adamu Jairu ló pàṣẹ bẹ́ẹ̀ nílùú Àbújá ní ọjọ́ 18 oṣù karùn-ún ọdún yìí pẹ̀lú case number SC-337-HIC-439 níbi tí wọ́n ti da ẹjọ́ tí Ọlọ́run tọ́lá OA dànù bí omi ìsanwó èyí tó pe ìdílé pa Ọlánìpẹ̀kun Sàláù tí Ada Yusuf tẹ̀sí pé kábíyèsí Ìṣòyà Majesty ní ọba kan ṣoṣo nílùú Arigidi Àkókó tí gómìnà ìpínlẹ̀ Ondo fọwọ́ sí láì náà ni ẹjọ́ tí ọmọ ọba Túnde Ọlánìpẹ̀kun pe ìdílé pa Sàláù Ọlánìpẹ̀kun òun náà ni Adájọ́ tún domi rẹ̀ nù tibátibá tó sì fàwọ ẹjọ́ òun ya gbẹrẹgẹdẹ àníṣe wọn ni kábíyèsí Ìṣòyà Majesty ọba Dr. Yusuf Abu Ọlánìpẹ̀kun ni adájọ́ fọwọ́ sí gẹ́gẹ́ bí ọba Arigidi Àkókó ìlú Arigidi Àkókó ò ní bàjẹ́ gbogbo àwọn.

0: orin tó pẹ̀lú àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò kọ́kọ́kọ́ nìyẹn o.
1: wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ ondo yìí dr lucky.
0: orí mi sàn ayédàtiwa gómìnà wa nípínlẹ̀ ondo pé.
1: ó ṣe o.
0: fún ti owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ òwò.
1: ìdí nìyí tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ òwò fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
0: orí pé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe
1: mí. èyí tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà ó bẹ́ dìdí náà ibè jẹ ni.
0: katudupẹ lọwọ alága ìjọba ìbílẹ̀ òwò.
1: yóò nọ ibo ẹ̀dá tọpẹ ọmọláyọ.
0: látọ̀ náà ló ní katudupẹ fún ọlọ́lá gómìnà wa.
1: kúti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ friday yìí nílùú
0: ọ̀wọ́. ìyún ní 21 ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2020.

0: bẹ̀rẹ̀ bàǹbàlọ́ bá ní bí ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen màlọ́gà o, àwọn làgbà.
1: Kọ̀kúrẹ́ tètè.
0: Kàndá ìpẹ́sẹ̀.
1: Àfọ́débù àní incontestable stationery.
0: Láfọ̀ bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pencil,
0: diary,
1: ruler,
0: calculator,
1: eraser,
0: A4 paper,
1: blackboard,
0: whiteboard,
1: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material.
0: O yẹ fẹ́ ra léyọ̀léyọ̀ ni.
1: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sí dọ́sí pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer.
0: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
1: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
0: Ẹ máa bọ̀ ní 144 Obadeshida Road, opposite Stadium Junction gangan lápẹ́.
1: Telephone 081 6531 6655.
0: Ó yẹ ìpín kí n gbọ́.
1: Evergreen.

0: Live is good on Adaba FM.
1: Tó ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Herbal Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kú bára rẹ̀. Ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Herbal Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Herbal Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Herbal Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà.

0: For the last track this morning, you're right. Thank you so very much for listening. Some other time I shall return. My name is Michael Akintude. Bye now.
1: Asuorire, ajosewo oni baje. Ojo na re bi ana ta pade l'office MTN ta ti ra sim wa akoko. Sugba ka ma paro o. O so won lati ri ore ati alabasise po bi ti e.
2: Abi o, opelope MTN.
3: MTN is 25 years old.
4: Fun odidi odun meedogbon ni MTN tin so wa di okan to si so ala wa di oto loni anyo ayo odun meedogbon to kun fun orisirisi aseyori be a sese bere ni MTN
5: to yi la fin ki gbugbo awon eyan wo tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeya wo toni
6: e to gbe iyawo lana
7: jọwọ e duro noja re
8: ki lo sele
7: ki won to so wa po nje o ran ti po sele ri television fun mi fridge nkan ero ofoso ki ise le wa ma fowo ofoso nle en 2026
5: eh ni tuto
7: ka ta so pe o ti ran won abi
5: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: e mo lo tun je cdk e bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be be lo
7: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
7: oluse agutan e so wa po
5: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà download CDK lórí play store àti apple store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
10: Ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi agbori ise lo se je lobe ti wo gbo ni pa babo oke ogun ni ogulugbo dẹn tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
11: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọyọ fẹ bèrè kankan bọ fẹ bèrè onímọ̀rẹ́ka tó fẹ bèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ́ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ogun ṣe òun náà ní ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fún òun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀ ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíà ò lè dúró pé ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-64-19 07-064-60-64-19. nkan yi ti se akoba fun elomi to ja pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si ase kara elomi nse si agbe elomi nse si ode be si ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 64 60 64 19 07 60 64 19 alaafia ara wo ni bi fi abia.

0: gbogbo ko dirorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawo kan mi ti e fi mu ki aye o derun fun ni ṣugbọn ta n wo wipe bi ile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ ní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ cdk máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé
1: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni okunola abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan cdcare application tí ó ń sọ àlá ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà inverter nkankan àtúntà ní cdk a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdk app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún ni kán tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
0: o
1: kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine ń gbòòwà fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ́ sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn bá àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
0: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoti Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
0: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó ìpè bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdk ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoti Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: cdk there for you.
4: Púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan fi hàn ní gbangba, àwọn mìíràn fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, o ma fi han pelu onje owuro milk pig to ro to dun to si ni ohun asara lore o pofo vitamin protein ati calcium to ma mu ki o seto daada fun ojo re itori onje owuro ni pig ni fe oni pig reach for your peak.
3: Everyone, are you looking for luxury apartments within Akure Metropolis? Well, congratulations. We're proud to present Airport Apartments. Airport Apartments are short-let apartments with modern furnishings and impeccable taste for the ultimate convenience and pleasure. Airport Luxury Apartments are situated at Flower House via Airport Hotel Road, Ejioba Residential Layout, Obaile, and Airport Apartments. Florence Home, situated at Zombie Second Gate, Obafunbiowo Estate, Akure Idore Road, Akure. At Airport Apartments, you get to live like royalty. Book that staycation or home away from home luxurious experience with us today. For bookings and inquiries, call us on 0901-111-8393 0806-633-2772. Airport Apartments, premium lifestyle, premium comfort.

0: ọjọ́ kọkàndínlógún oṣù yìí ni gómìnà ìpínlẹ̀ Ondo
1: His Excellency
0: Dr. Lucky Orimisan Ayédàtiwa
1: máa gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí
0: ọba Ọmọ́táyọ̀ Ajíṣẹ́gírí Sàríbí 1
1: gẹ́gẹ́ bí olújìgbà òfin ìjìgbà
0: ilé ẹ̀kọ́ United Primary School
1: tó wà ní ìlú ìjìgbà ni ètò yìí ti máa wáyé
0: láago mẹ́wàá òwúrọ̀
1: ọba Ọmọ́táyọ̀ Adádé
0: Adó àwọn apẹ́ lórí
1: ọmọ Ajíṣẹ́gírí àgbọ̀pá àṣẹ
0: òní dọ̀pá ìyọnu
1: bẹ́ẹ̀ sì ni àṣẹ apẹ́ lẹ́nu ọba
2: ọmọ ọwọ́ mẹ́kùn ọmọ aláàrọ̀ yìí ọmọ aláàrọ̀ kù dẹ̀dẹ̀ yóò gbé
3: àránjọ́ ọmọ ọ̀dà ṣìnà oko aláwùjọ lọ́tún apàrí kan ló sì
4: ẹjọ́ mú méjì méjì bọ́ kólúlẹ̀ ọ̀dọ̀ ìjagun
5: kìtì kékeré olúbẹ̀jẹ̀ ọ̀nà lẹ́kùn
6: bẹ́ẹ̀ ló gbẹ́mí sẹ́yìn rẹ̀ kí mi aṣa mẹ́rù mepo
7: ọmọ agbíjọ́ ogun tó yà ògo mugomu
8: ọmọ agbíjọ́ ogun tó yà òkòrò lulẹ̀ àbárẹ̀
9: kábíyèsí o
10: coronation committee
11: announcer.
12: Ìṣẹ̀ṣe o.
13: Àwàlàgbà, àwàlìpìlẹ̀, àwàlọ̀gà.
12: Bẹ́ẹ̀ni,
14: ọdún ìṣẹ̀ṣe.
12: Ó yá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kó jáde wìtìwìtì.
14: Gbogbo àwọn onímọ̀lẹ̀,
12: àwọn olóríṣà,
14: àwọn onífá,
12: àwọn ọdẹ,
14: àwọn alágbo,
12: àwọn ilégún,
14: àwọn oníṣògùn àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
12: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án òwúrọ̀. Pẹ̀lú all custodians of culture and community leaders.
14: Àti àwọn government representatives.
12: Pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹ́ ìjájọ péjú. Adẹ̀tún wá ń fi àsìkò yìí pàrọwà fúnjọba wa nípínlẹ̀ Ondo. Láti fún wa ní public holiday lọ́jọ́ náà. Tọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ èdè ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá.
14: Kí unity, love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀.
12: Ìlọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o.
14: Olóyè gíga.
12: Tọ́pẹ́ ìjínigà Ayíyáde.
14: Ọba ògùn àgbáyé.
12: National president.
14: Ọba àṣà àgbáyé tèmi adára ríwájú
12: òye. Olùdásílẹ̀ ẹgbẹ́.
14: Ọba ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọbí Arígbàṣe.
12: Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́ ti ìlú Ọ̀wọ́.
14: Òun ló ní ká kéde ẹ̀ pé.
12: Ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí.
14: Ní ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
15: Wow, I've made it.
16: As how now?
15: It's an investment opportunity message that says invest 10,000 naira, collect 50,000 naira in 1 week. 500% guaranteed. In this economy, this is my chance.
16: As how now? Who gives 500% returns in 1 week? In this economy?
15: Of course, everybody is doing it. Bello, Chike, and Tunde, my favorite celebrity, is even their brand ambassador. In fact, they said if I bring two people.
16: As how now? Scam. What business are they into? Are they registered with SEC? That's how MMM and CBEX started and people lost their money.
17: Nigerians have lost over 2 trillion naira to fraudsters and Ponzi schemes. Don't let your hard-earned money be next. If it looks too good to be true, it's a scam. Before you invest, verify. Never share your PIN, password, BVN or OTP with anyone. Your bank will never ask. And when in doubt, contact your bank and ask. Stay alert. Protect your money. This message now from Bankers Committee.
18: APC! Progress! Amawu!

0: MIG. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kàn sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Púpọ̀ ló wà láti fi ìfẹ́ hàn. Àwọn kan ń fi hàn ní gbangba, àwọn mìíràn ń fi hàn láìṣe ariwo. Ṣùgbọ́n tí ìfẹ́ bá jẹ́ tòótọ́, bóyá fún ara ẹni tàbí fún ẹlòmíì, ó máa fi hàn pẹ̀lú oúnjẹ òwúrọ̀ mílìkì pig tó rọ̀ tó dùn tó sì ní ohun aṣaralóore. Ó kún fún vitamin, protein àti calcium tó máa mú kí o ṣètò dáadáa fún òòjọ́ rẹ. Nítorí oúnjẹ òwúrọ̀ ní pig ni ìfẹ́ oní pig.
4: Pig, reach for your pig.

0: e ma ko ojuma laaro yi o
1: ni gbogbo ibi kibi tete nofa ni ati ma gbo wa laaro ila tin kin pe ojure ma yin o
0: e ma jire o
1: adupa lowo olohun tun mu ara latana tun ma pada lo ninu anu e
0: o se olohun
1: olohun na ni o n se igbe leyin wa leyi ti o je koju o ti wa loju orun loju ala
0: adupa o baba
1: o na ni to isise wa ti o ja fi ese ile fenu ko
0: o se olohun
1: adupa o laaro to ni atutide lori eto yin eto ata ma mu awon koko to ba suyo ninu awon iwe iroyin ojojumo ile wa wa se ti gbo yin ati ko awon iwe iroyin de laaro gege bi ise wa sugbon ka mo ba lowo na tori akoko wa rojo mu so lokun ka tete ya ge wewewe bi eni doko ireke nitori na bi odun
0: e ka yo de
1: je nsa da to mi lori keji lohun na
0: a da to mi
2: Ajodun Ijo Trumpeters of Christ Kingdom Ministry Walede Hallelujah and Power Annual Convention 31st edition no wole de akori itode ila pe de ibi ikoko ga oko the secret place of the most high god bere lojo sunday ojo ketalelogun 23rd sojo sunday 30th august 2026 lago meni role lojojuma awon ranse olorun ti wa nkale olorun ma lo fun si agbara ati se iyadu israel majesty oba prophet adebanji ajibola jb the elesure of esurekiti pastor tewo amojojaye superintendent ijo is coming evangelical ministry reverend olukayode so president of Abundance Grace Ministry International, Pastor Jibade Ebenezer, Evangelist Dr. Mrs. Ishola Clara Oluwaseun, Reverend Mrs. Kemi Ayola Oni Lolugbalejo, Latowo Ebimima, Gbegejo Trumpeters of Christ Kingdom Ministries, to wa ni number 5 Odofe Street High School, Akure, Ondo State, loti ma waye, oya ma bo, lojo ketalelogun, si ojojo osu kejo, odun 2026, eto dupe ajodun, lojo Sunday, 30th August, by 10 a.m., Olorun Reverend Ayola Oni npe o, mashallah wa nibe o, Jesu Oluwa.
3: Ìṣẹ̀ṣe o.
4: Àwa lága, àwa nípìnlẹ̀, àwa lọ̀gá.
3: Bẹ́ẹ̀ni,
5: ọdún ìṣẹ̀ṣe.
3: Bóyá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kò jáde wìtìwìtì.
5: Gbogbo àwọn onímọ̀lẹ̀,
3: àwọn olóríṣà,
5: àwọn onífà,
3: àwọn ọdẹ,
5: àwọn alágbo,
3: àwọn ilégún,
5: àwọn oníṣọ̀gbọ́n àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
3: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án òwúrọ̀.
5: From there, làwa máa fi torin tìlú wọ́de lọ sí Adégbèmílé Cultural Center.
3: Láti bẹ̀, ó tún di gbàgede NEPA.
5: Níbi tí ẹlẹ́gbẹ́njẹgbẹ́ wọn yóò ti máa display àṣà ti ẹ̀.
3: Èyí lọ́balọ́ba àti joyè.
5: Pẹ̀lú all custodians of culture and community leaders.
3: Àti àwọn government representatives.
5: Pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹ́ ìjájọ péjú.
3: Adẹ̀tún wá ń fi àsìkò yìí pàrọwà fúnjọba wa nípínlẹ̀ Ondo.
5: Láti fún wa ní public holiday lọ́jọ́ náà.
3: Tọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá.
5: Kí unity, love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀.
3: Lọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o.
5: Olóyè gíga.
3: Tọ́pẹ́ ìjínigà Ayíáde.
5: Ọba ògùn àgbáyé.
3: National president.
5: Ọba àṣà àgbáyé tèmi adára àríwá joyè.
3: Olùdásílẹ̀ ẹgbẹ́.
5: Ọba ìṣẹ̀ṣẹ̀ Monday Ọlájọbí Arígbàṣe.
3: Ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo Àṣàmọ́ ti ìlú Ọ̀wọ́.
5: Òun ló ní ká kéde ẹ̀ pé
3: ọjọ́ Thursday ogúnjọ́ oṣù yìí
5: ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.
3: Àǹfààní ńlá pàtàkì tó tún wọlé délẹ̀ ti ń gbókìkí ẹ̀yẹ.
5: Níbi tí olúwa ọba ó ti máa pàṣẹ pé kí ọlẹ̀ ayọ̀ máa sọ.
3: Níbi àrágbáyamúyamọ ètò marathon lọ́jọ́ mẹ́ta tó wà fáwọn oníbí sí.
5: Ní Prayer Center Church of God.
3: Àjọfòrè ìdàrí ròdù Àkúrẹ́.
5: Ní 24, 25, and 26 August.
3: Lọ́jọ́ tí àná lọ sílò ló bá yọ ti ẹ̀ pàdé.
5: Sílò tiẹ̀ náà ló dé yìí o.
3: Ó yá ajá gbọ̀n tíwé Exodus 23:26 sọ pé.
5: No one shall suffer miscarriage.
3: Oh yes.
5: Or be barren in your land.
3: Bẹ́ẹ̀ni, ìwé Ẹ̀sà 1:13 verse 9 do support ye.
5: Oya kawe.
3: He gives the childless woman a family.
5: Yes.
3: Making her a happy mother.
5: Praise the Lord.
3: Hallelujah.
5: Òun lẹ ti gbọ́ yẹ.
3: Ẹnìkan kò ní lọlé olúwa kó pàdánù sà.
5: Torí ní.
3: Ẹ jẹ́ tó wá pàdé bàbá Samson olúwamọ́dẹdẹ.
5: Tó tún ti wà fún lé lódẹ pẹ̀lú àwọn arábájì gan ètò àdúrà bàǹbà bàǹbà.
3: Ní 24, 25, and 26 August.
5: God bless your womb as you do.
2: Ọ̀pọ̀ students àtòbí ló nífẹ̀ẹ́ sí private university.
5: Ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bá wọn.
2: Ó yá ká lọ sí Westland University.
5: Ìwọ
2: Osun State.
5: Flexible and affordable fees ló mú kán yàtọ̀.
2: Approved by federal government.
5: Wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́.
2: Full time.
5: Tó gboyè BSc.
2: Ní College of Natural and Applied Science.
5: College of Social and Management Science.
2: Àti College of Health Science.
5: Tó o bá ti ṣe ìdánwò UTME.
2: Tó o ní JAMS requirement.
5: Pẹ̀lú at least 5 credit passes.
2: In no more than 2 sittings.
5: Òdì student Westland University nìyẹn.
2: Change of institution.
5: Láti wọlé sí 100.
6: Bell level
7: inu ogba le iwe wa tabi
6: CBT center
7: 2 or 3 credit passes lo nilo
6: fun jupe
7: OND
6: HND
7: NC
6: lo fi wole fun direct entry
7: awon students register
6: ba lecture
7: she exam jupe
6: logba wa
7: fun top up conversion
6: HND BSc with pass
7: auto class ile se
6: be ni oni ND certificate
7: tun le wole si direct entry
6: 200 level lodo wa
7: Westland University wa ni kilometer 2
6: iwo ejigboro
7: adenike ajoke ese
6: iwara
7: iwo osun state
6: website
7: www.westland.edu.ng 0708 057 6961.
8: Are you looking for a school where learning meets excellence, where comfort meets class? Welcome to Aino Awa International College. At Aino Awa, we give your child more than education. We give them an experience. With our AC-fitted classrooms for conducive learning, nature-endowed friendly teaching environment, tech-supported equipment to power 21st century learning, well-fitted hostels for comfortable accommodation, and very intelligent professional teachers, and helpful engaging extracurricular activities, be sure to get the best for your child. Admission is now on for GSS 1 to GSS and SS1 to SS2 for the 2026 and 2027 academic session. Application form, just 10,000 Naira. Give your child the Aino Awa advantage. Visit us today at Kilometer 10, Akure Owo Express Road, opposite Possibility Church, Iluabu, Akure North Local Government Area, or call 0905-112-3372 or 0912-176-7532. The admission forms are available at the school premises, or you can call the phone numbers to get yours. I know Awa International College, where future leaders are raised.
1: Ile ejo magistrate to fi kale silu Ado Ekiti to je lulu ipinle Ekiti lo so pe ki kan lara awon to na kaka lati dije ninu eto idibo abele ti egbe oselu APC lati gba ticket fun eni ti odupo gomina no eto idibo sipo gomina to koja ni ipinle Ekiti Abimbola Olajumoke leyi ti won so pe ko kuju osuwon ni ile ejo ti ni ko mo lo si ahama ogba ewon fun odidi osu kan gba ko lori esun ibani loruko je iyo osu titi ati siso oro alufasa loju opo ero kailujara oro lori esun ijinigbe leyi ti o fi kan eni to je oludale ise YSG Agro Alliance Limited arabirin Yemisi Joluwe sile gege bi ile ejo ohun magistrate agba Abayin Adeosun ni o ti so saju wipe ki Olajumoke ohun ki won gba owo re sugbon leyi ti o si tun fa iwe gbigba bele ohun ya latari wipe arabirin na lo kuna lati farahan ni iwaju ile ejo lasiko igba ti won sun oro igbejo si lasiko igba ti won gba bele ohun leyi to sokun fa bi ile ejo se pa alase wipe ki won lo fi kele o fi gbe ti won si gbe lo si remand gege bo se so won wa sun ejo ohun si ojo kẹdogun oṣu kẹsan ọdun ti a wa nu re yi nigba ti won kan si lori ero ibara ni soro eni to mu esun na wa to je alase apase ati oludasile ile ise YSG Agro Alliance Limited arabirin Yemisi Joluwe n lo so wipe kini e lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch ati awon iwe iroyin mi tun jade loni ke kayoku nbe.
9: Admission is currently in progress into creche, nursery, primary, and secondary school at Ready to Excel International School, Akure. The school where excellence meets hard work and godliness by a Montessori co-educational institution with modern learning facilities committed to building the total child in character, confidence, and industry founded on sound moral and godly principles. Our curriculum is integrated, designed to inspire critical thinking and creativity. Our teachers are professionals. They are reliable, capable, qualified, dedicated, and inly pay attention to every child's needs. Give your child the quality education they deserve in a safe, caring, and inspiring environment. Because our mission is to bring out the very best in every child. No child must be left behind. Visit us today at Ilado Estate, opposite HOB SA, Federal Secretariat Road, Akure, Ondo State. Visiting us Monday to Thursday, 8 a.m. to 4 p.m. Friday, 8 a.m. to 2 p.m. Read to Excel International School, Cradle of Excellence and Godliness. Enroll today and give your child the best foundation for a brighter future.
1: Kayode
10: Biodun
1: leyin ojo melo kan ti egbe oselu APC padanu esi dibo si ipo gomina ni ipinle Osun lanode yi
0: ni are Bola Ahmed Tinubu lo mo gbalejo are ile igbimo asofin agba ile yi Godswill Lapabio to fi mo minister to wa fu oro aje ore omi to si ti fi igba kan je gomina ni ipile Osun ohun iyan Gboyega Oyetola nibe ni won ti soro osugbo se a to je pe oro ti won so ohun ni enikeni o mo nkan gan to dale lori o nitori bunkele bayi ni won se ipade yi ti won se na ko to di pe Oyetola ati are ile igbimo asofin agba ile yi de odo are Bola Ahmed Tinubu ohun ini ani to je minister to wa fun oro ibara ni soro lorilede yi Muhammad Idris ilo n ti ko wa nbe gbogbo bi won si po won ni fun to pe ki won so nkan gan ti won lo se nibi ti are Bola Ahmed Tinubu ati awon ti jo se pade papo na won o ma so fun enikeni titi di asiko ti an ko iroyin yi jo o e wo e koja lo sinu we iroyin Daily Trust ka lo ka
1: Ayodi
10: Gomina ipile Ondo Lucky Aida ti wa lo ti pa lase pe ki won se iwadi to lorin lori ohun to tukun fa isele na le to ba apa oja Sabuje nilu ore nijoba ibile Odigbo nipele Ondo isele na ohun le to waye ni ojo 12 osu kejo odun to wa yi in lo ba opolopo isoje pelu awon dukia le to je ti awon osowo ninu oja na le ti o si sokun fa ki opolopo ki won padanu owo ati dukia won ninu atijade to buwolu e minister adeniyan le to je akowe iroyin agba si gomina ipele Ondo ohun lo kan keke wi pe aye da ti wa ohun lo se abewu si oja na lan ojo isegun lati lo se abojuto bi isele na ohun bo se ba nkan je to to si lo kedun pelu gugu awon eni oro kan le to je oloja ninu oja ohun gomina ohun lo si se be ti o kedun pelu owo to ni inu ohun ti edun jojo ohun nitori pe ko si emi kankan to ba isele na lo nitori pe ko si bowo se le po to kora emi pada nigbati o si se sarakata awon ajo panapana ati awon olugbe agbugbe ohun tori ipa ti won sa lati ri daju pe ina ohun eni ko pare gugu oja na e lo kayuku ninu we iroyin punch atan we iroyin mi to jade loni
1: kayode
10: biodun
1: loni ode yi gan ni ipolongo eto idibo si ipo are ati ti awon ilegbimo asofin agba ni orilede yi omo bere pelu bo se je pe awon egbe oselu won yi ni won mo pade la na ti won si jo towo bo iwe adehun alafia latari eto idibo yi to ma waye lodun 2027 ngba ti won so pe won wa nibi ipade ohun won je ko je won pe gbogbo awon ti won je oludije si ipo orisirisi ninu egbe oselu ko wa won ni won se ileri o pe awon oni je ki nkan ti o ma da iluru ko sele o be gege ni won ni je ki won ma soro ko ba ko gbesira won ati pe won ni je ki won ma se akolu si enikeni laarin ara won won si ni gba wi pe ki oro yi ti o lese nle ko ma jarinrin kaakiri ati pe won yo ri daju pe won se gbogbo nkan yi to to yi to ye lati le wa ni ibamu pelu ilana yi ti a fi n se eto idibo ni orilede yi sugbon sa o pelu bi won se se adehun alaafia na awon gboogi kan ninu awon ti won dije ohun ni won mo si nbe paapa julo eni to ti fi igba kan je igbakeji are ile yi Atiku Abubakar ko mo si nbe bakan na eni ti se gomina ni ipinle Oyo lọwọlọwọ Seyi Makinde ohun gan na ko si nbe o gẹgẹ bẹ ṣe mọ pe awọn wọnyi ni awọn naa ni wọn sọ pe wọn fẹ dije o sugbọn sa wọn si nbẹ kọda are Bola Ahmed Tinubu gan ti o yẹ ko wa nbẹ ohun gan na o si nbẹ sugbọn sa o ran ẹni ti ṣe akọwe ijọba apapọ ilẹ yi iyẹn senator George Akume o ran wa sibẹ o ọrọ pọ nbẹ gan gidi ẹ kọja lọ sinu iwe iroyin punch kẹ lọ ka lẹkunrẹrẹ.
11: Ẹkú dédé ìwòyí o, ẹ̀yin tèmi ní ìlú Àkúrẹ́, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo tí nǹkan ń rìn kiri láàgọ́ ara rẹ̀. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwo tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò, àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dìsín. Máa bọ̀ kí a fi fún yín. Nọ́mbà wa rèé 070 65 0706532683. Lẹ́ẹ̀kan sí 0706532683. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o, àmì ó dìgbà.
12: Adé ògo ọ̀rẹ́ kò sẹ́rọ̀ ọ̀la ńlá ló wà ní aláṣọ.
13: Wọ́n tún ti dé o, ìjà ẹlẹ́ tó kùsẹ̀. Àràgbẹ́ yamuyamu ìsọjí ńlá ọlọ́jọ́ kan ṣoṣo. Tó máa ń wáyé lọ́dọọdún. Tí olúwa gbé kalẹ̀ látọwọ́ The Redeemed Christian Church of God. New Sunday Calvary Zone ìjà rẹ̀. Tọdún yìí tún máa wáyé o. Lọ́jọ́ kọkànlélógún oṣù kẹjọ 2026 ta wà yìí. Glorious God, Ọlọ́run ológo la kò rí. Tó bá wá di ní agogo mẹ́wàá òwúrọ̀ sí agogo méjìlá ọ̀sán. Àyẹ̀wò ìlera ọ̀fẹ́ látọwọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó. Tó bá wá di ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ìgẹ̀dẹ̀gbẹ́ wa gbiná ọmọ ogun èṣù. Èyí tó sọmọ ológo dọmọ lọ́fọ. Tó jẹ́ kọmọ ológo máa mú ogo sírú. Tó tún jẹ́ kọmọ ológo máa mú ogo mògógóró. Ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò máa lò. Ní pásọ Tàpérè Alexander Ọlárẹ́wájú KCP Lagos Province 126. Ibi tí sọjí ti máa wáyé ní etí Lọmí Odò Ọjà. Ìjà rẹ̀ jọ̀wọ́ máṣálá ìwá o kí o wá gba ìbùkún rẹ níwájú Olúwa. Wọ́n láyé lẹ́kúnrẹ́rẹ́. Ẹ fẹ́ pásọ Akinlolu sórí nọ́mbà yìí o 0833805946. Ìgbìmọ̀ ìsọjí lónìí kéde rẹ̀ wípé o kájọwọ́ bá Ọlọ́run ológo pàdé. Ohunkóhun má ṣe dààmú ògo wa lórúkọ Olúwa ó yá o ẹ ṣàmì ọ̀rọ̀.
14: Káàbọ̀ Máyé Jìyà. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kún ṣàánú.
15: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun le gúnyọdé lẹ́bù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí kan ló ṣẹ̀ wáyé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Ṣé kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí sán tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka Ibà. Ishua Community Grammar School Golden Jubilee. Let's come together to jubilate, celebrate and appreciate God for the 50 years of academic excellence. Yes. Ojo Monday, 21st of September, by 9 a.m., the opening ceremony, press conference, and sensitization parade. Tuesday, in call, career talk, student mentorship, and educational outreach. Wednesday, inter-hospital, innovative match, and other activities at Ishua Community Grammar School. Thursday, medical outreach, community service by 9 a.m., and public lecture by 3 p.m. at Information Center, Idofi Ishua. Friday, 25th of September, launch of 200 million CTB development fund, award presentation, and other programs. Saturday, 26th, by 11 a.m. Grand reunion dinner, cultural night, and closing ceremony at Ishua Community Grammar School. On to Sunday, re, one Thanksgiving, CACOK, Shegu Ishua. Keep your morire. Your financial support is needed. And for any inquiry, call Pastor Benjamin Omoleyin on 0703-230-3246. Ishua Community Grammar School Golden Jubilee. Let's go! Yeah!
16: Ẹyin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló wà rán bí sí gbogbo ènìyàn o. Àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ń ta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápò ṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá túta, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena. Torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Weber Bank, Adeshida Road, Àkúrẹ́. Tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdojúkojú First Bank after Texaco. Bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ báàgì, aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé bàtà ọmọdé báàgì, ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745-3497. Family Arena, iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
17: Ọlọ́jọ́ ìbí kò bá ẹyọ̀ kó kú oríire.
15: ẹni bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run tòótọ́ gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa tààgì mọ́ iṣẹ́ olúwa torí ẹ̀ ní divine mercy church of god tí wàá gbé àkàṣe ètò àdúrà pàtàkì kan kalẹ̀ fún birthday and thanksgiving anniversary láti celebrate olùdásílẹ̀ ìjọ wa káàkiri àgbáyé ìyẹn prophet a adéyẹmọ ọmọ arúgbó ọjọ́ eternity will you be ready ilé àkórí ètò on the 16th to 19th of august ìní wàásù àti àwọn àdúrà kankankanka bambabambakungbakungba yóò máa balẹ̀ bí ọ̀wàrà òjò ní dmcg new auditorium ní òtalérí òkè ọ̀rọ̀ àkókò 6 a.m. to 8 a.m. ní morning session 4 p.m. to 6 p.m. sí ní evening session lọ́jọ́ tuesday 28 tó gúnjọ oṣù wà ní thanksgiving anniversary day bẹ̀rẹ̀ láti 10 a.m. pastor philip o adéyẹmọ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run pàtàkì ló ń bọ̀ láwọn bí evangelism mọ́tàyọ̀ láyé nǹka evangelist divine mercy pastor abraham afẹ́ pastor ojo balógun pastor lawale ojo apostle ap ọbaṣẹ́kí apostle afọlábí ezeke prophet ojú ọlọ́run fẹ́mi bẹ́ẹ̀ sì làwọn dmcg mass choir yóò forí ẹ̀ bitun bẹ́ tó prophet a and prophet sma adéyẹmọ ọmọ arúgbó ọjọ́ ọmọ adúró sórí utawíjọ ọmọ olókè òkà ṣẹ́ ọya ọmọ àgbàrá sáyé lò sírìkì òdà ọrọ̀ happy celebration.
10: jọdún
0: káyọ̀dé
10: ọmọbìnrin gbajúgbajà òṣèré sinimá àgbéléwà torí ìtàgé ni taiwo azan léyìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ògógó òun ló mọ̀ ti sẹ́ ìròyìn léyìí tí ó bẹ̀rẹ̀ sí ní tàn mọ̀ tó ràn mọ̀ ní ojú òpó ẹ̀rọ ayélujára wípé ẹni ọdún 84 tí ó jẹ́ òṣèré orí ìtàgé náà ló ti jáláìsí gẹ́gẹ́ bí ìròyìn ikú rẹ̀ òun bí ó ṣe déédé pa ojú òpó ẹ̀rọ ayélujára lánàá ọjọ́ ìṣẹ́gun lẹ́yìn ìgbà tí ẹnìkan tó ń lo ojú òpó ẹ̀rọ ayélujára facebook tí ó sọ wípé ìkan lára àwọn ọmọ òṣèré ọ̀hún tó jẹ́ obìnrin halima taiwo òun ló mọ̀ kéde ikú bàbá rẹ̀ nígbà tí ẹni tó lo ojú òpó ẹ̀rọ ayélujára ti facebook ọ̀hún tí ó kọ wípé halima taiwo ti fi sójú òpó ẹ̀rọ ayélujára nípa bàbá rẹ̀ ọ̀gbẹ́ni azan taiwo tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ògógó pé ó ti kọjá lọ sí ọ̀run o nígbà tó sì sọ wípé bí àwọn ilé ìwòsàn bí wọ́n ṣe kọ́ láti máa ṣe ìtọ́jú rẹ̀ ni ó ṣe okùnfà rẹ̀ o ló ní ìyàwó àti àwọn ọmọ ọmọ ọmọ òun ló gbẹ̀yìn rẹ̀ ó ní kí ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ kó tẹ̀ sí afẹ́fẹ́ rere ó ní nígbẹ̀yìn gbẹ̀yìn ògógó ti wá lọ nìhun ṣùgbọ́n ọmọ rẹ̀ obìnrin ọ̀hún lima taiwo òun ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tún sẹ́ ìròyìn ọ̀hún léyìí tún sọ pé ìròyìn alátani o irọ́ ikú ni wọ́n pa má dá o bàbá òun sì wà láyé ó sì rọ gbogbo àwọn èèyàn pé kẹnikẹ́ni mọ́ fi ti ikú bàbá òun kó mọ́ fi gbọ́ràn pé irọ́ ni wọ́n pa ẹ lọ́ kàyókù nínú ìwé ìròyìn punch àti gbogbo ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: káyọ̀dé
10: bí ọdún
0: ààrẹ orílẹ̀-èdè yìí gbà kan rí ìyẹn lọ jonathan lọ́mọ̀ ti pè fún ìgbésẹ̀ ní kíákíá pàápàá jùlọ láàrin àwọn ẹni ọ̀rọ̀ kan láti rí pé ọ̀rọ̀ kan èyí tí ó ń ṣẹlẹ̀ nípa pé bóyá wọ́n ń ṣètò ìdìbò tó sì jẹ́ pé tí wọ́n bá ń ṣètò ìdìbò ní ìpínlẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ lára àwọn gómìnà tí ń bẹ lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn gan tí wọ́n jẹ́ alẹ́nubẹ̀ nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè yìí ni wọn yóò kóra wọn jọ tí wọn yóò sì lọ sí ìpínlẹ̀ ibi tí wọ́n bá ti ń ṣètò ìdìbò náà látàrí àti lè ṣe àtìlẹyìn fún ẹni gan tí ó fẹ́ díje nínú ẹgbẹ́ òṣèlú wọn jonathan sọ ó ní lóòótọ́ àti lódodo kò sí nǹkan kan tó burú ń bẹ̀ wípé a ń ṣe àtìlẹyìn fún ẹnikẹ́ni láti pé kó lè dé ipò ó ní ṣùgbọ́n kó wá di ọjọ́ ètò ìdìbò kí gbogbo wọn kí wọ́n kóra wọn jọ kí wọ́n máa lọ ọbẹ̀ láti pé kí wọ́n lè lọ máa ṣe àtìlẹyìn fún ó ní irú eléyìí ò dáa rárá o ó ló yẹ ká tètè ìbò yá wá nǹkan ṣe sí ó ní fún àpẹẹrẹ ó ní ẹ wo irú ètò ìdìbò yìí tó ṣẹ̀ parí ní ìpínlẹ̀ ọ̀ṣun yìí kẹ́ ẹ tún wo eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ èkìtì kẹ́ ẹ wo eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ondo kẹ́ ẹ wo bí gbogbo àwọn tí wọ́n jẹ́ gómìnà nínú ẹgbẹ́ òṣèlú wọn bí wọ́n ṣe rọ́kẹ̀tíkẹ̀tì tí wọ́n lọ ń bá wọn tí wọ́n sì dúró tì wọ́n lọ́jọ́ gan tí wọ́n ṣètò ìdìbò ó ní kí ni wọ́n ń wá káàkiri ó ní kò yẹ kí eléyìí kó lè wáyé ó ní torí pé tá a bá ń ṣe bí eléyìí bí ìgbà tí wọ́n bá sọ pé ó ń dúnkùkù lajà mọ́ ìṣèjọba àwa ara wa ló máa jẹ́ o ó ní torí náà ó ní nínú ètò ìdìbò yìí tí wọ́n ṣẹ̀ ṣe tán ní ìpínlẹ̀ ọ̀ṣun yìí ó lóun gbóṣù bàràbàǹdẹ̀ fún àjọ elétò ìdìbò àti àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú pátápátá ó ní pàápàá jùlọ ó ní ọpẹ́ òun lọ sọ́dọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun gan tí wọ́n dúró tí wọ́n sì ṣe ètò ìdìbò náà ní ìrọwọ́ ìrọsẹ̀ ó ní a rí pé tí wọ́n bá gba àwọn èèyàn láàyè láti pé kí wọ́n lè ṣe bí ọkàn wọn ṣe fẹ́ kí wọ́n sì lè yan ẹni tó máa darí wọn ètò ìjọba àwarawa ní orílẹ̀-èdè yìí ò dáa gan gidi ò ní torí pé àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun wọn dúró gbẹngbẹng ti ẹni gan tí wọ́n ṣe àtìlẹyìn fún ó lé lé gan ló fà ó tó fi jẹ́ pé àṣeyọrí ó fi wáyé nínú ètò ìdìbò náà ẹ wò ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily trust kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
17: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen. Lawon lara tun ta tawon leyan yo gbokanle. For quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Lawo jawa se cheap be. Oko si nbe nkale lati bayin kawon ru te bara. Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure. Latagbangba lebi osusi fun anfani yin. Telephone 0816-531-6655 tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
18: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
19: aba aju ku ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon ko ri bire fun gba gogo akanse gogi bile ma gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro afo gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062625309160626253 0916062625309160626263 oruko money janu omo 24/7 abamission gugu iga ija wa ija o si always guide me
20: The Ondo State Water Corporation Project Implementation Unit under the Ondo State Ministry of Water Resources, Public Sanitation and Hygiene in collaboration with the African Development Bank announces the commencement of the physical construction phase of the Akure Water Supply and Sanitation Project. As the laying of primary pipelines begins, some roads, farmlands and landed properties may be temporarily affected. If you or your property is affected in any way, including issues relating to compensation, blocked roads, gender-based violence, exploitation, or sexual harassment, please call the toll-free line 0800-000-0266. Complaint boxes are also available at project sites for prompt resolution. You can also contact us on our email, complaints.awsspiu@gmail.com.
21: Honorable Ayodele Akande, Commissioner for Water Resources, Public Sanitation, and Hygiene, appreciates Governor Lucky Orimisun Ayedatiwa for his commitment in providing clean water for us in Ondo State. Odatiwa, Odiron.
22: Hey, Chief Olari Bomi Adeshida Fije Bowo Kingdom. Open 80 years, aye. Ongo maye ba me rukwale. Edero ya bi yo mayo.
23: Oh, ayo tu sewa. Ero ya bi ye niyo.
22: Eru le niyo yo magidi. Olari Bomi Ron Lasha Malu le jebu. Bere o. Oh my chege chege gwade ba me mino gwaje gedo na yogwoli nge jebu lage oro kiti e mere o mali jebu tobi oh ma ba we mere o maga guga yi atupe fwa wogu ache yi ju modo wa ya shi fada fade chido aya malu lore go bene webe penwa yeto weme amori wuye je o ae ki folari bo mi ade chido oh ngon magmare hedo mukwe yifan mala mamudo ode tude ta ibadara mola ode tude rashidat belu ode tude aina gani yato ode tude ati nchi fode tude muhiwa ade china di baba shulu afurugba kotas ijabu oru hey yo malu kakwe 90 years aye hey yo miye wao
24: Boni moto ateni mwako tu wafi nkeru lana Kuja within Nigeria Or from Nigeria to other country Tapoli tu wafi mambu aweru Lenye tre lati wanle bayo Ema bo ni leshe ne clean PVC Tapolin company Tuni di best in it Tu wanlu ni Nigeria Tuju uwosi ni ambe For high quality and indestructible tapoli 60x50 45x40 Ata wanki kere tu ni moto 12 tires And all sizes Tabe yi tu wafi nsa kukusa kashu ata were uko be Ne yi tu manfe brrrr gada lori sakba gbaragada gbogbo eyin oni moto ta fi nkeru lo ni de tapolin o tori opolopo eru lo orun atojo le baje so they have to be adequately protected to avoid saturation oxidation and water intrusion leyi to ma fa hydro deterioration or bio deterioration tabi sun deterioration to de ni fa delamination or annihilation iye total destruction fawon eru te ba ko me I know they talk too much just come to Nekli PVC Tarpaulin Company at number 46 and 54 Ademule Guru Dundu or call 0806 326 8281 Nekli Ile Ise Tarpaulin to

0: dádùn Káyọ̀dé.
1: Lórí ọ̀rọ̀ ògògó náà sì ni dókítà Amọ̀ ti ṣe bẹ́ẹ̀, ó ti yànnà náà ìtọ́jú kan léyìí tí wọ́n fún ògògó ní bí ọmọ rẹ̀ ṣe sọ pé àwọn ilé ìwòsàn yarí láti gba láti ṣe ìtọ́jú bàbá òun. Dókítà kan Olúṣínà Àjídáhùn òun ló mọ̀ ti sọ̀rọ̀ lórí bí ọmọ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Táíwò Àtàtọ́pẹ̀ yìí mọ̀ sí ògògó ṣe ké síta léyìí tó sọ pé àwọn ilé ìwòsàn ti yarí o láti máa ṣe ìtọ́jú bàbá òun lẹ́ni tí ó ní àrùn jẹjẹrẹ tó sì ti wà ní ìpele kẹrin. Dókítà náà lójú òpó ẹ̀rọ ayélujára X rẹ̀ léyìí tó pè ní The Bearded Dr. Sina ń ló sọ wípé ẹni tí ọmọbìnrin náà tó sọ nípa wí àìṣe ìtọ́jú bàbá rẹ̀ mọ́ ni ló jẹ́ pé àìgbọ́ra ẹni yé o. Ó ní pàápàá jùlọ ọ̀rọ̀ yìí lè mú kí àwọn aráàlú kí wọ́n kọjú ìjà sí àwọn dókítà náà àti ilé ìwòsàn kan mọ́ sí nígbàgbọ́ nínú wọn mọ́. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún ní ọjọ́ Ajé, ó ṣe àlàyé pé ẹnikẹ́ni tí ó bá wà ní ipò àìlera tó sì ní àrùn jẹjẹrẹ tó ti wà ní ìpele kẹrin ni ó jẹ́ wípé wọ́n ó gbé lọ sí oríkò kan níbi tí wọ́n kàn ti máa ṣe ìtọ́jú fún máa fún ní àwọn oògùn kan nítorí gbogbo ọ̀nà láti ṣe ìwòsàn fún un ló ti já sí pàbó. Wọ́n sì máa fún lóògùn fún lóúnjẹ máa bá ṣọ̀rẹ́ máa kí máa mú nínú dùn títí tí ẹlẹ́mìí yóò fi gbà á lọ́wọ́ rẹ̀. Ìdí rèé tí àwọn dókítà fi sọ wípé wọn ò lè ṣe ìtọ́jú kankan fún mọ́ bí kò ṣe wípé kankan máa fún lóògùn kan sì máa retí ikú. Ẹ wẹ lọ Kàyókù nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Minister tó wà fún olú ìlú ilẹ̀ wa ìyẹn Sun Wike ló mọ̀ sọ̀rọ̀ kan lánàá tó sì sọ fún àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pé gbogbo pé bóyá wọ́n ní lérò ọkàn pé wọ́n fẹ́ lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027 ni. Ó ní kí wọ́n gbàgbé o, ó ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sunkún káàkiri kó tó di pé wọ́n máa ṣe ètò ìdìbò náà. Ó ní tó bá wù wọ́n, ó ní kí wọ́n pe ara wọn ní ẹgbẹ́ òṣèlú alátakò jù bẹ́ẹ̀ lọ kí gbogbo wọn kí wọ́n parapọ̀. Ó ní kò sí nǹkan kan tí wọ́n lè fi ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe òun ló máa jáwé olúborí. Ó ní tó bá wù wọ́n, kán pariwo láti bí lọ sí Sokoto, kán pariwo láti Sokoto lọ sí Kàfàǹsà. Ó ní kò sí nǹkan kan tí wọn yóò fi ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe, kò sẹ́nikẹ́ni nínú wọn tó lè jáwé olúborí mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ o. Nígbà tó wá sọ̀rọ̀ náà, ìní Délé Mọ̀mọ́dù lòun náà wá fèsì, ó ní ẹ tún máa gbọ́ agbéraga bó ṣe ń sọ̀rọ̀ bí, ó ní ó sì ń sọ̀rọ̀ bí Ọlọ́run. Ó ní ó ti gbàgbé pé gbogbo nǹkan èyí tó ń sọ ni wípé irọ́ pátápátá gbáà ni. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni lòun gbọ́ tí Wike tó sọ pé tó bá jẹ́ pé bóyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe òjòrè nínú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Irú òun gẹ́gẹ́ bíi Wike báyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìbá rán lọ bẹ. Ó ní tóun bá wà ń bẹ́ẹ̀, ó ní kò sẹ́ni tó lè sọ kí ẹgbẹ́ òṣèlú APC kó má jáwé olúborí nínú ètò ìdìbò náà. Ìnìdérè Mọ̀mọ́dù wá sọ pé ẹ wá rí tó ń sọra ẹ̀ dé Ọlọ́run tó sì ń gbéraga. Ó ní kí ni tiẹ̀ ti jẹ́, ó ní sọ ti gbàgbé ni pé ìpínlẹ̀ Ọ̀ṣun kì í ṣe ìpínlẹ̀ Rivers, kì í sì ṣe ọ̀rọ̀ fùbára ni àwọn jọ ń sọ. Ó ní torí náà ó ní gbogbo gúlegúle èyí tí Wike tó ń ṣe káàkiri ni, ó ní kó lọ tọwọ́ ọmọ ẹ̀ báṣọ o. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan-an tó ń sọ, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
3: Iṣẹ́ olúwa bá ń sán gìrìrà bí ara ó ń kú gìrìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The Right Hand of God Miracle Ministry. Ní jẹ̀gẹ́.

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo rọgbọ àdìkú tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣesùra aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Máa tètè máa bọ̀. Níbi ètò I disagree mi ò fara mọ́. Èyí tó máa ń wáyé ní ọjọ́jọ́ Tuesday. Ní gẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road. The right hand of God miracle ministry. Prophet Dr. Alfred Chitu Agbise Jesu fún ara ẹ̀. Pẹ̀lú àwọn àfàdúrà jagun tó ti mumi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Tuesday yìí tún ni o. God bless you as you come.
1: Admission, admission, admission. Ekiti State College of Technology, Ijero Ekiti, Excotech, has commenced admission into the 2026-2027 academic session. Fún gbogbo ẹ̀yin tí ẹ gbìyànjú àti wọ iléèwé gíga fún sáà ìkẹ́kọ̀ọ́ ọdún 2026-2027. Bó o bá ti gba 100 mark ní ìdánwò JAMB tó ṣe, ààyè ti wà fún ọ. Bákan náà, bó o bá ti retí èsì ìdánwò O level, awaiting result, ààyè sísílẹ̀ fún ẹ. Ní Excotech, àwọn ẹ̀ka ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan ni ààyè ti wà fún ẹ̀kọ́ ìwé ẹ̀rí ND àti HND. Available courses include accountancy, business administration and management, biomedical engineering, electrical electronics engineering, computer engineering, cyber security and data protection, software and web development, science laboratory technology, community health, paramedic science, dental surgery, health information management, medical store management, public health technology, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Admission form is now available. Ẹ kàn sí website wọn www.excotech.edu.ng tàbí ẹ pé 003-697-5762 006-946-4930. Announcer, the management.
2: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo èyí ga alágajù ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. 15,000 naira péré ni DSTV báyìí. Àtagbada àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. 15,000 naira náà sì ni GoTV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀papọ̀. Kí ló tún kù? Jẹ̀gbádùn àwọn ìkànnì àrímà lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti GoTV dẹ́mú. 15,000 naira péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn lè. Iṣẹ́ Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ ọ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ fàyíbọnú, wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Àjílósùn Àdó-Èkìtì number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Bàbá Adáṣin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókò, Fàlàyé 0810-104-2804. GoTV àti DSTV ti gbọ̀pọ̀, 15,000 naira péré ni. Jọ fún ọrù.
0: Right hand of God miracle ministry. Kàmọ̀ sí ní orúkọ Jésù. The last bus stop Gẹ̀gẹ̀lẹ́ Ado Road Àkúrẹ́. Wọ́n gbà ti dé o pẹ̀lú crusade ọlọ́jọ́ méjì. Èyí tí a pè àkòrí ẹ̀ ní. Power for financial breakthrough.
3: Hey,
0: Ọjọ́ Tuesday 25th to Wednesday 26th of August. Ìlú Igungun ètò yìí máa sọ. Ní Àkúrẹ́ Town Hall. Old Garage Àkúrẹ́ by 8 a.m. to 12 noon. Pẹ̀lú 3 p.m. to 6 p.m. daily. Àti salvation àti healing àti deliverance. Ìlàwọn èèyàn máa rí gbà ń bẹ̀. Torí èèyàn kì í lọ sọ́dọ̀ Jésù kó pò fún bọ̀. Fọlákẹ́ ohun olúwa àti evangelist Olúwa Adélẹ́gà yóò fi orin pitún bẹ̀. Bẹ́ẹ̀ sì ni Prophet Fẹ́mi Abílàwọ́n láti Ìbàdàn. Pẹ̀lú Dr. Prophet Evangelist Alfred Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀. Yóò sì máa ṣínà ìwàásù àti àdúrà bọ́lẹ̀ kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Tí gbogbo ìṣòro yóò sì máa gbiná dànù lójú ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa ọba gan tún pàṣẹ pé kí wọn ó pín owó fáwọn èèyàn ń bẹ̀ o. Torí ìwé òwe chapter 19 verse 17 ṣàlàyé nínú Bíbélì. Kíkorí bẹ́ẹ̀. Crusade ọlọ́jọ́ méjì. Ní 25th and 26th. Ní Town Hall Àkúrẹ́.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ká ṣe wa ò ní bàjẹ́.
1: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọkan tó sì ń sọ aláwa di òótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

ọmọ tó sọ lẹ́nu ó ti sọ àpò ìyàkọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní bàgbẹ́ bá poko tì yóò láwọ̀ ibi lára. Bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àgbà wọn náà yẹgbẹ́ ajádùn kí lájẹ́ kájá tó gbẹ. Owó lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ lẹ́ṣẹ̀ owó bọ́rọ̀ bá sọnù owó la fi wà. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àbàtà ta kété bí ẹni òbódò tán. Bí kú ilé ò bá pa ni tòde ò lè rí ni gbéṣe. Wọ́n sì ní inú ilà àti kẹ́ṣọ́. Bàbá pàdé hàn dí ẹ̀rù ní bàjímẹ̀rì bàbá ọ̀bọ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùpọ̀ ẹ̀mí pátápò olólùfẹ́ iléeṣẹ́ rédíò àdàbà. Mo ṣe bá Ọlọ́run, mo ṣe bá èèyàn. Ìgbà ọ̀gá àgbà ọba tó solé ayé ró pátápò mo kí ọ. Ọba àánú, ọba ìgbẹ̀yìn, mo yìn ọ́. Ọba alágbára lórí gbogbo ẹ̀dá pátápò mo kí ọ. Ọba apani, ọba ajíni, mo kí ọ. Ọba tí ò ṣe é mú, ọba tí ò ṣe é rí fín, mo kí ọ. Mo wá fi ti Ọlọ́run, mo wá fi kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápò. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo kí ìpẹ̀kù dédé wòyí. Mo kí ipẹ́ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀. Iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́ ìbẹ̀lẹ̀ tí ń gbọ́ wa o. Odo do oro ti

Dawa kan fitile Omo to so lenu o ma ti so apo yako Gbogbo awon omo orilede Nigeria la fe ki Nigeria o da Gbogbo awon omo Yoruba la fe ki le Yoruba na ki o da tori asaju ni le Yoruba Ṣùgbọ́n ìjẹ́ aṣáájú wa ìjẹ́ kì í ti rẹ́yìn nísìn. Gbogbo nǹkan wa la kọ̀, a dẹ̀ ti bẹ̀ sí fẹ́ràn nǹkan ilẹ̀ òkèèrè. Tẹ́ ẹ bá ń wo Adéyẹmí nísìn lórí ètò ọ̀rọ̀, gbogbo nǹkan ti ń bẹ lára rẹ̀ ti ìbò ni o. Bá àwọ̀ ṣẹ́ẹ̀tì, àwọ̀ tráúsà, àwọ̀ oríṣiríṣi. Apá àṣà wa tì apá gbogbo nǹkan tó ń jẹ́ ìṣe wa tì nílẹ̀ Yorùbá. Kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn abí nílẹ̀ Nàìjíríà. Tá a bá ń wo bí tẹ́dẹ̀ wọn tí àṣà wọn tó sì jọ wọn lójú nílẹ̀ òkè ọ̀yà ni o. Bàbá ti délẹ̀ Yorùbá ti pàṣà wa tì. Bẹ́ẹ̀ lọlẹ̀ Ibo àwọn náà ti pàṣà wọn tì. Kí ló dé kí ló ń ṣàwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gan-an. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè nílẹ̀ Gẹ̀ẹ́sì mú lẹ́rú tí wọ́n mú wa sìn nígbà ni. Èyí tí Nàìjíríà ń bẹ lára wọn. Orílẹ̀-èdè India ń bẹ lára wọn. Àti àwọn ọ̀pọ̀ orílẹ̀-èdè míì nílẹ̀ Lárúbáwá. Tí wọ́n mú sìn tó jẹ́ pé a wà lábẹ́ ìjọba Gẹ̀ẹ́sì fọ́pọ̀lọpọ̀ ọdún. Ṣùgbọ́n nígbà tá a fẹ́ dòmìnira tí gbogbo wa bẹ̀ sí gbòmìnira àwọn kan wọ́n mú àṣà wọn lọ́kùnkúndùn. Wọ́n mórúkọ wọn lọ́kùnkúndùn ṣùgbọ́n àwọn àfipá àṣà wa tì àmẹ́ẹ̀bù lọ́kùnkúndùn. Lọ́pọ̀lọpọ̀ lé ní ìsìn ọmọ wọn ìsọ Yorùbá. Bọ́mọ bá sọ Yorùbá wọ́n fẹ́ gba síndì. Kí ló dé ta wá pàṣà wa ta pèdè wa ta porúkọ wa ta pa gbogbo ẹ̀dà. Ní ayé òde òní àwọn orúkọ tí ò tiẹ̀ nítumọ̀ lọ́pọ̀lọpọ̀ wa wá sọ àwọn ọmọ wa ní ìsìn. Àwọn oúnjẹ tí ò nítumọ̀ láti wá tún jẹ ní ìsìn ẹ wo bí kánsà ṣe kún gbòòrò. Kò rí bẹ́ẹ̀ láyé àtijọ́ kò pọ̀ tó bó ṣe pọ̀ láyé òde òní. Ìjẹkújẹ wa ìlòkulò wa nǹkan tí ń fa kánsà náà nù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpara tá a fi ń para ta fẹ́ dàbí èèbò òun ló fa skin cancer. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá ń jẹ tí ò bára wa mu òun ló ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn jẹjẹrẹ tí ń ṣe wá. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ já padà sáṣà wa? Ká padà sí ìṣe wa, ká padà sí oúnjẹ tá ń jẹ. Bóyá lẹ́ṣẹ̀ náà mo lè rọ́mọ India tí ó máa jórúkọ èèbó. Ṣùgbọ́n tiwa èèbó ni okò olóko la máa jẹ, okò àṣàbò míì la máa jẹ, orúkọ tí ò nítumọ̀. Nígbà tọ́yàn bá sọmọ rẹ̀ ní Jackson, tó sọmọ rẹ̀ ní Carter, tó sọmọ rẹ̀ ní Access, tó sọmọ rẹ̀ ní Ethan, tó sọmọ rẹ̀ ní Isabella, kí ni ìtumọ̀ rẹ̀? Èèyàn bá ti tẹ́lòmíì bá ti gbórúkọ òyìnbó kan tó bá ti dún dáadáa létí yóò sì sọmọ rẹ̀ bẹ́ẹ̀. Bó bá yá máa sorúkọ ọmọ wa ní Stone, Bush, àbí bẹ́ẹ̀ kọ́. Àwọn orúkọ wọ̀nyí ṣé wọ́n dáa ju orúkọ ọlẹ̀ wa ni? Ẹ máa wò ó bẹ́ẹ̀yàn bá bímọ tó sọ ní Adéyẹmí. Ó nítumọ̀ èèyàn pè ní Ọ̀pẹyẹmí. Ó nítumọ̀ Apẹ̀láyọ̀mídé, Olúwa ṣeun, Olúwa tóbi, Tèmítọ́pẹ́, Adédayọ̀, Abiodun, Adébáyọ̀, Fọlákẹ́, Yetundé, Fúnmilayọ̀, Ọmọlára, T
titi lo kile titi layo titi lo.

0: kini kan ta fe ni ko da loruko yele yoruba awon oruko to dun gbo leti oruko to ni tuma eh awon oruko to da awon oruko bi adekunle olakunle gbogbo e awon oruko to so awa ma soruko wa lo ma wa loruko yinbo awa gbasa oyinbo a fi asa ti wa le ese fe ki lo yo da omo india melo le gbo to nje oruko oruko ibo omo china melo le gbo ko toruko ibo oruko ti won ni wo je wo si pe lona to da ati wa gbasa alasa ati gbesin masa oruko ibo oruko larubawa nkan ta ma sora wa nu be be yan ba de adekunle olayide koni ko ma sesin ko gba esin lowo e ko gba iwa lowo e ko gba nkan tin be ninu esin lowo e bo ba je olamide to joruko to je jioba ko gba esin lowo e kini di to je pe oruko ibo yen gangan la wa mu la lo kokodo atu wa ko mbi oruko a lo si bi onje opolopo awon eyan wa ni ojere jamalama opolopo awon eyan wa ni o le je opolopo onje ti an je nile yoruba mo opolopo ni o le je yan ton ba fi yan ni o mo yan je be si ko le gun ni e ba elomi o je ewa elomi o ma je tuwo lawo je to da nile yoruba nile nigeria to da ati koti Asharo, Anama, Ogede, Otili, Feregede, tabi awuje, Bakala, Agbado, Ogi, Ekwa elewe, Egbo, Elomi o makati njegbo. Awon je to da, ta anje nle yoruba, ati wapati. Ati wani onje ebola yo, Spaghetti, Noodles, Macaroni, Pizza, shawarma, sushi, burger, hot dog. Gbogbo awon je ti o ni tuma ti o fa isa si wa lara o la wa nje. Awa ma so pe awon baba wa laye atijo won ma dagba won gbogbo oro odun won pe 120 won jeje ku je ni. Nkan te yen ba si je sinu ni fa isa fun yan. E si ja pada ka pada sinu asa wa ati ise wa onje wa ka mu lokokodun. Awon je to po la ni sile yoruba o je ti sararore awon bi fufu awon bi awon o je lokan ojo kan to po eh fufu wa nbe egbo wa nbe pupuru wa nbe isu koko ti se ni lara lori elomi o je ri ta pe koko yam la fun ikokore ati orisise awon je mi nile yoruba e si ja mo loso kamu lo kokodun e wa so wa ti file ba wo shirt awo trouser awo coat gbogbo kan wa yi o la mu lo kokodun elomi gan bi ban lo le jo si bi o ba ti di coat ko ni olohun ni gba adua e mi ma afi to ba wo coat yen gan o ni kan ki lo sele ki lo se aso wa bu ba wa ti soro wa agbada wa gbariye wa sapara wa awon orisirisi aso dansiki wa awon orisirisi dandogo orisirisi aso ti ile yoruba ni tori ko si enikan lagbaye ko si orilede kan lagbaye to laso to ile yoruba kilode ta pada si bi asa yin o eyan omo yoruba kilode ta pada si bi ounje te nje ke ma ba kaisa te ba ounje to ye ko jeje ni kaisa ounje ti o da oúnjẹ àwọn tí wọ́n fi oríṣiríṣi nǹkan sí tẹ́ ń jẹ yìí ó ló ń fa àìsàn fún yín o. Kí ló dé tá a padà síbi orúkọ wa nílẹ̀ yoruba ká máa jẹ́ sínédú ṣúkọ emeka ife ayin nílẹ̀ ibo láwọn ibo kán máa jẹ́ orúkọ tó dá orúkọ ìlú wa káwọn náà máa jẹ́ orúkọ ìlú wa ká porúkọ àjèjìtì orúkọ tí ò ní tuma kátà búùṣì stóònù ẹ pa gbogbo àwọn ètì ẹ já padà sílé wa nítorí pé à ń fẹ́ kí ìlú wa ó dàbí tilẹ̀ òkèrè a gbàgbé àṣà wa a gbàgbé èdè wa bọ́n bá fi èdè wa kọ́ àwọn ọmọ wa yóò yé wọn dáadáa ju èdè elédè tá a fi ń kọ́ wa lọ. Èdè àdàgbàsókè torí pé èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn ni o. China dàgbàsókè torí pé èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn ni o. Korea dàgbàsókè torí ṣinṣin ṣòwò tí wọ́n sọ ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ wọn o lè dé wọ́n fi o ní àwọn náà fi ń lọ sókè o. Russia ò sọ pé èdè ìbò làwọn fẹ́ fi kọ́ àwọn ọmọ wọn náà lọ sókè o. Kí ló dé tàwa náà ò lè lo èdè wa? Káwa náà gbogbo àwọn àwẹ́ tí wọ́n kọ ní ká translate sí Yorùbá. Ká máa kọ́ àwọn ọmọ wa lédè Yorùbá. Ká máa kọ́ àwọn Hausa lédè Hausa tiwọn. Ká máa kọ́ àwọn Igbo ní èdè Igbo tiwọn. Ká máa kọ́ àwọn ọmọ wọn bẹ́ẹ̀. Bá bá kọ́ wọn bẹ́ẹ̀, wọ́n understand èdè. Wọ́n gbàgbọ́ yé àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ dáadáa. Ṣùgbọ́n a ti pàṣà wá ti, a ti pèdè wá ti. A ti gbàṣà aláṣà, a ti gbèdè alédè, a ti gbaṣọ aláṣọ, a ti gbóúnjẹ olóúnjẹ. Gbogbo nǹkan wa àjèjì ni. Kí ló dé nílẹ̀ Nàìjíríà tá a padà? Ká ìdíje náà sí gbogbo àwọn nǹkan wa, ká sọ́ di ti ìbílẹ̀ wa. Ká sọ nílẹ̀ Yorùbá, ká gbédè Yorùbá ga. Nílẹ̀ Hausa, ká gbédè Hausa ga. Nílẹ̀ Ibo, wọ́n gbé àwọn yẹn tí kò tiẹ̀ tún da. Torí Hausa méjì tí wọ́n bá pàdé ní ìsí èdè Hausa ni ó máa sọ. Ẹ jẹ́ káwọn Yorùbá tí identity card ń bẹ lẹ́ẹ̀kẹ́ wọn tí wọ́n kọ́ la méjì kan pàdé ara wọn, èèbó ni wọ́n máa sọ tùwà. Kí ló dé, kí ló ṣàwa Yorùbá gan? Ẹ̀yin ìjọba wa nílẹ̀ Yorùbá níṣẹ́ ṣe o, ẹníṣẹ́ ṣe. Torí ẹ̀yin ìpínlẹ̀ ẹ̀yin gómìnà ìpínlẹ̀ bí ààrẹ orílẹ̀-èdè náà lẹ ṣe jẹ́ o nípínlẹ̀ yín. Bẹ́ ẹ bá gbétò ẹ̀kọ́ tó yè kooro kalẹ̀ lórí àṣà wa, lórí èdè wa, lórí àwọn nǹkan wa, kí wọ́n máa kọ́ àwọn ọmọ wa lédè wa pẹ̀lú èdè wa. Mọ́mọ́ ṣe mathematics kan kọ́ wọn pẹ̀lú Yorùbá. Bí wọ́n bá ṣe science kan kọ́ wọn pẹ̀lú èdè Yorùbá. Gbogbo àwọn kan kí wọ́n máa kọ́ wọn lédè Yorùbá. Ẹ rí i pé a tètè develop, a dàgbàsókè ju ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè míì lórílẹ̀-èdè Nàìjíríà lọ. Adigbana lòun gbọ́n bẹ́ẹ̀, adigboro lòun náà lòun rí. Ọlọ́gbọ́n méjì tó ń sebẹ̀ ò sí kí omi toro ni wọ́n ń rùn kẹ́yìn o. Àwa dàgbà sókè, àwa dàgbà sókè, ṣẹ́ẹ̀dẹ̀ gbọ́ sí kí n wà pẹ̀lú gbogbo bá a ṣe ṣe yìí. Gbogbo yín nílẹ̀ Yorùbá lẹ́dùn-ún. Ní gbogbo ilẹ̀ Yorùbá àtẹ̀dó ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ lónìí. Mi ò bá àwọn ẹ̀yà mi sọ̀rọ̀. Ẹ jẹ́ ká padà sílé ká méde wa lárugẹ, ká má ṣà wa lárugẹ, ká má gbaṣọ wa lárugẹ, ká gbọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ kíkọ́ léde wa ká gbé lárugẹ. Béèyàn bá bímọ lẹ́dùn tó sọ ní Omono, tó sọ ní Ẹ̀sọ́sà, tó lọ sọ ní Ọ̀sáró, tó sọ ní Ọ̀sásì, tó sọ ní gbogbo àwọn orúkọ wọn, orúkọ tó ní ìtumọ̀. Kí ló dé tẹ́wá yan ti òyìnbó láàyò? Ṣáṣà yín kò yẹ kó jọ yín lójú gan. Ẹ jẹ́ ká padà sílé, ká má ṣà wa, ká gbé lárugẹ, ká gbéde wa lárugẹ. Gbogbo nǹkan tẹ́ ẹ rà ńlẹ̀ òyìnbó yìí kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe Nàìjíríà ń bẹ̀. Ẹ jẹ́ ká padà sílé, ká máa ra made in Nàìjíríà. Kára gbogbo àwọn kan tẹ́ ń ṣe Nàìjíríà. Kí àwọn ìjọba wa náà kí wọ́n gbé àwọn ìlànà kalẹ̀ lọ́kàn òjọ̀kan. Káwọn tẹ́gizámì ilé wa kí wọ́n bẹ̀rẹ̀ iléeṣẹ́ ìwòsàn, kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́. Aṣọ tí wọ́n hun káwọn náà máa fi rán ṣáàt náà, ká máa fi rán tráúsà, ká máa fi rán gbogbo ẹ̀ káwọn náà tún lọ máa kú fáwọn òyìnbó kán máa lò ó. Ká fi rán bùbá wa káwọn náà export ẹ̀, ká fi rán agbádá wa ká export ẹ̀. Tásìkò òtútù bá dé téèyàn bá wo agbádá tó bá kà mára, òtútù ò lè mú o. Bẹ́ẹ̀ni ṣèbí nǹkan tẹ́ fi ń wọ kóòtù náà nu kò ní mú. Ẹ jẹ́ káwọn náà export ẹ̀ gbogbo àṣà wa ká gbé lárugẹ, ìwà wa ká gbé lárugẹ, gbogbo ìṣe wa ká gbé, oúnjẹ wa ká gbé lárugẹ. Níbi tó wá burú sí lọ́rọ̀ àwọn ọmọ ayé òde òní. Ẹlòmíì tí ó bá jẹyán ní ìsìn kò lè ṣọwọ́ kó fi jẹyán mọ́, fọ́ọ̀kì ni ó máa fi jẹyán. Ẹlòmíì ti gbàṣà pé ọwọ́ ẹni ní yóò ní Yorùbá wí. Ṣùgbọ́n gbà tí ó jẹyán tí ó jàmàlà, a náà fẹ́ jẹ swallow. Mi ìmọ̀kan tí ń jẹ swallow, kí ní jẹ swallow nǹkan téèyàn gbé mi. Ó jẹ swallow, ṣé wọ̀nyí swallow rẹsì, wọ̀nyí swallow ẹ̀wà. A lóun fẹ́ jẹ swallow, ìṣẹ̀kọ́ lóun fẹ́ jẹyán, òun fẹ́ jẹ̀bà. ko de so owo e ko je ko e wo bi Yoruba ba fe jeun Yoruba o jeun lona ti o fi wuyan koni je lona telomi o fi debe ti o je yen o ni wu je ngbe yan ba fe je yan to fe je ba to yo fokiti gbogbo awon ka jeji lati gba lasa nile wa ni pataki nile Yoruba eje ka mura ka gbasa wa ga ka gboruko wa ga ja ma joruko ara wa ka joruko wa to ni tumo ka so awon ma wa loruko to da awon oruko to so fun mi layo titi lope titi layo oruko wa mo dupe oluwa gbogbo awon oruko wa anu oluwa po gbogbo awon kan won yi oruko wa to da to ni tumo ni elomi awa le oruko arugbo won so mo loruko Yoruba lohun ni fe pe loruko arugbo yo ma pe ni heritage yo ma pe heritage ali tori pe o ti gbo to tan le ka pe to dun leti ki lo le ta so mo wa ni wura ka so mo wa loruko to da awon oruko le Yoruba to ni tumo ti so oruko ti o ni tumo to je ebu tori ko sese na to fara ma pe ka so ma wa loruko to je pe oruko ti o da bi oruko igi oruko opi oruko lena be yan ba je adedipe se ko da loruko ki lo de ta soruko omo wa ni oruko le oyinbo ta wa gba oyinbo laaye lati gba gbogbo asa wa ko si ni a ma sesin baba soruko wa ta ba so ma wa loruko Yoruba ko ni a ma je yan baba jonje le Yoruba koni ka ma jeyan ta ba woso le Yoruba sugbon aso ibo ina ni sa ni bo fe lo senu ise ni isin bo ba wo buba wa so fe pe se weekend lo wa ni o wo buba ati choro defila si nijo monday awon ni monday lele se weekend lo se aso Yoruba la so weekend kilo de ta le ka se aso wa ni odna aso Yoruba lona ta fi le ma lo fi lo senu ise ti wa se bi le Yoruba la wa ile Nigeria la wa si lo ebo ebo me lo ni o gba baba wa ti o wo eje ka gba sa wa laruge ka won na fi wu awe ebo ka won na ma le ka ma gba so wa e wo adire ni isin denu gba ti won ko lo si lo ebo e wo nkan ti won fara re da won fi dara tan wo tun gbe wa fun yin eyin na o to ma ra ododo oro bo ma ya so ku so ni o gbogbo eleyi ta so fun yin a so pe ka le gbasa wa ga ka won na export e ko wo okere o le ma wole fun wa ka gbede wa laruga ka export e awon kan ni won gba asa wa nile Brazil ni awon Trinidad and Tobago lawon orile ti tan gbasa wa e ja gbede wa na lo be ka ma ko won ka won na le ma so Yoruba se bi won ni won difan be won difan ni awon be se de ebona fin da e ja lo ko won lede wa nbe baba gbede wa na lo sohun ka won na ma wa si bi kan ma se excursion kan ma se visit si bi e wo wo ti o ma wole forile de Nigeria sugbon awa la fe ka ba lo ka lo si awon orisirisi awon ile ibo fe lo lide nbe ki lo de te ibo le wa lo lide Nigeria se bi ngba kan ya carry game reserve o wa nbe kanji dam o wa nbe awon eyan ti le bo mi wa sibe sugbon lode oni gbogbo awon kan won yen je o se se mo awon ajoba wa na ni sese o eni ba lo lo ya carry game reserve ni isin abo lo fun fa lo kanji bi won o ba ji gbe a je po ori iya e lo yo e je ka mura soro abo wa na nipa tiun idare yi lo wa nbe o nibi o tourist attraction ni o iko go si warm water wa nbe orisirisi awon bi abewo lo wa nbe e je ka mo ajoba wa na kan mura si lati le gbasa wa laruge bi won ba wa be ka fi asa wa wo wa nkan ti Nigeria ti o fi to da nu ti le Yoruba fi goke teni teni o akisantatan ede wa oruko wa asa wa ti wa ni o eleyi ti o ba da nbe ni keko ti eleyi to tan ba da nbe eyan laayo nitori pe tiwa o ko si bi ta fe lo o ile Yoruba ina la ma gbe ede wa e ma fi ko awon omo yen ma ja ma se ibo ma o le ma se bo wa le kan ma se bo kankan sugba je kan ko ede mejeji tori pe awon omo opolo won pe to fi je pe won le gbede mewa to to mewa ti won le so lona to ya yi friendly won so be le de mewa bo se so yo ba je kan ma se bo be olorun ma je wa ala o sele nigeria o kani ko ma yo pe toro ko ni toyo e ti mo pe wo ka ma wa awon bi ibominu o kani ko ma yo pe sisi ko ma ma pe kani ko ma yo pe kobo ko pe kobo gbogbo awon kan won ye e ko awon mo wa nitori kini tori oni kan tori ojo mi ni o aboro la so fo mo lu abi to ba de ni e odo didi asa wa ede wa aso wa iwasi wa onje wa gbogbo nkan won ise pataki e ja pada sibe ka ma ba kaisa kaisan ki ara wa ba le ya ka na ba le dagba ba won baba te nso yi ti won ni hospital ti won ni kankan mi agbo ina ni wo mu pelu nje ti won je wo si pe 120 130 sugba ni se en to ba dagba ju omo 40 ni se wo ti gbo bi sware e jade won ni won fe soku e omo 30 won soku e ni nsin gbogbo nkan won yi je ti ku je ta nje olo fa isan ti wa lara e ja gbo nje wa laruge ka gba so wa laruge ka gbede wa laruge ka gbe gbogbo nkan ka wa na gbe laruge bi tawon ibo ibi ti a ti le ri kini e o ta ti le dagba soke aboro la so fomo to allah bi o to ba denu e yodo didi 0816251 9991
1: 08162519991 a o lo mo ibudo ti e ba travel ta ba pade olopa omo yoruba to ba se to ba check particular to ba ba so yoruba a ma so yinbo yinbo e ga da ba ni ka wo da da gan ko correct ba ma clear ko ba to un je speak english won gbo yinbo won gbo yoruba ti o de ko ri be nitori yan ko ede luwa o se koko gbogbo nkan ta se ni aye yi e je ka fo to se ọpọlọpọ ọmọ nàìjíríà mi lọ sílùú òyìnbó nígbà tó ti yí ó kọ padà àdó ọgbà lórí ẹ mọ because àwọn òbí ẹ àwọn ọmọ kó ti yí ó kọ ẹ padà so james daniel nkankan tó ń sọra wọn lọhùnún ǹjẹ ó kọ síyá àti bàbá sọ mọ kí wọn ọba lọ nípa àdúà ẹ bóò ni àdúà ti lè ran orúkọ olóko tí wọn lọ jágbà lọhùnún ibẹ náà la tún ti bẹrẹ nísìnyí tá à ń sọ pé ìlà ọdá ní nàìjíríà lẹnu wa ìlú táwọn náà ń dáwọn òyìnbó sínú gbogbo agbára òkùnkùn wọn àwọn fi ń ṣe ìgbéga fúnlu wọn àti fún gbogbo àwọn tó ń sojú kòkòrò tó ń lọ sọ́hùn àyà agbára ń bẹ nàìjíríà ṣùgbọ́n agbára ti wá nàìjíríà ni pé kéèyàn gòkè kí wọ́n já wálẹ̀ kọfẹ́ ta fúnyàn kan ba tiẹ̀ mọ́rin so ìlú tó wá dàbí gbà irú mọ́ka ká ní wọ́n gba ọmọ nàìjíríà láyè pé kó máa gbé bẹ̀ ni wọn ó sì ba bẹ̀ jẹ́ so àwa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba adúpẹ́ lọ́wọ́ àwọn tó tẹ̀ wálẹ̀ ṣé gbogbo àwọn tó ń ṣàtọ́jú lórílẹ̀‐èdè nàìjíríà yìí ṣé wọn ò gbọ́ yorùbá ni àbí wọn ò lọ ìlú òyìnbó àbí wọn ò mọ tó ń lọ kájẹ̀ láwọn díẹ̀ díẹ̀ ti kú irú bàbá ọbásanjọ́ ńkọ́ ẹ wo kò sí bàbá yìí dùdùdùdùdùdù dẹ̀ ṣe é títí ó tún ń bẹ láyé báyìí kọ́ lọ́n jẹ́mi rẹ̀ ogún mọ́kànjú pàwa náà àwọn tó ti lọ bàbá owó lọ́wọ́ ṣé kò kàwé ni.
0: ẹṣeun
1: àbófin yóò bá tẹ
0: ẹṣeun
1: kòkòrò ti pọ̀ jù nàìjíríà
0: ẹṣeun ẹṣeun ọtúnba jimmy ṣọlá amúnì dára látòmù òkè ṣe 08162519991 hello.
2: hello.
0: ẹ káàárọ̀ orúkọ yín.
2: ẹ ká orúkọ mi ni bọ́bádé ọmọ kábíyèsí ọwọ́ alẹ́ tìlú ìkàrẹ́.
0: bọ́bádé alẹ́ ìkàrẹ́.
2: ọmọ wa alẹ́
0: okay. tìlú ìkàrẹ́. okay.
2: ẹ jọ ṣe rí ètò tẹ́ ẹ ń ṣe inú mi máa dùn gan tó mo máa fọ́lọ́ yín ṣe ẹ rí àṣà wa àwa yóò bá fara wa lọ ọwọ́ wa ló wà o torí kí nìdí ni pé ẹ worú ìkàrẹ́ tálá sọ pé àwọ̀ ẹ báyìí sí àwọn ọmọ wa lórí òyìnbó tí wọ́n sọ wa ni wọ́n ṣe nígbà wọ́n lè sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín ní ẹlẹ́ẹ̀kan sí wa nígbà tí mo fẹ́ kò dẹ̀ tí gbogbo kí ni wọ́n yan àwọn òyìnbó yẹn wọ́n ti fi ba gbogbo nǹkan jẹ́ kò dẹ̀ tí àwọn èèyàn tó lè kọ́ wọn mọ́ ní èdè tí èdè bínibí wa òun ni bí kábíyèsí wa wà lè gbó lóòótọ́ ló ṣe fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ pé èdè àṣà wa ẹ jẹ́ ká máa gbé lárugẹ ẹ wo àwọn yorùbá tí wọ́n kọlà sẹ́rẹ̀ kẹ́ẹ́bà rẹ tá a mọ̀ pé ọ̀yọ́ lélẹ̀ ìgbà tí wọ́n bá ti sọ yorùbá ti báyìí sí a máa sọ òyìnbó káàdì mọ̀ pé ọ̀yọ́ dẹ̀dẹ̀ ni ẹ̀jọ́ ṣẹ́ kí ni a fẹ́ pè pẹ̀lú yẹn ẹ wo àwọn haúsá báyìí tó bá ríra wọn báyìí tó bá ti sọ pé ṣẹ̀nú yàyà ó ti parí wọn ti mú rí ọmọ wọn tí àwọn ibo bá ríra wọn tó bá sọ pé ekundo ekọdùmọ wọn ti mọ pé ara wọn lélẹ àbá wa yorùbá rí rárá bá máa sọ yorùbá di bọ́dà mi ẹ̀yìn lélẹ̀ dàjà wọn tó bá ṣe fọ́ọ̀sì wọn ṣe ọlọ́pàá ni wọn ṣe sójà wọn ṣe ẹni tì ní o tọ́ ni mọ̀ pé ọmọ yorùbá ni ìgbà ni wọn máa sọ òyìnbó wọn máa ṣèdè léde téèyàn ń gbọ́
0: ṣe
2: é rí pé àwa yóò bá ní pọ́blẹ́mù ara wa ní
0: nàìjíríà bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ ṣe o
2: nǹkan tó wọ ìtọ́jú mọ̀kọ́ fẹ́ ká sí nìyẹn
0: ẹ ṣe o ń bọ́ bá dé ọmọ wa lè láti kàrẹ́ ẹ ṣe 08162519991 ilé tuntun burú ń bẹ̀ ni pé wọ́n tún sorúkọ ẹlòmíì lórúkọ tó dáa yóò wá máa japelation wọ́n sọ ní adébáyọ̀ àlò ń jẹ́bẹ̀ yù oríṣiríṣi ilẹ̀ yorùbá 08162519991 hello orúkọ yín hello mo ń gbọ́ yín o bọ́tà sọ̀rọ̀ sókè mi gbọ́ yín dáadáa 08162519991 hello ẹ káàárọ̀ orúkọ yín o
3: jẹ́nà
0: dasọ ń gbọ́ yín o
3: alájọ lọ́nba amúdó tí ń tà
0: àmì o
3: bẹ́ẹ̀ ṣe tú ìlú nàìjíríà yìí ṣe olú abánikun ilé ayé yìí ṣe
0: àmì
3: àwọn àdé àwọn máa gòkè wọ́n máa gòkè sí àgbà
0: àmì
3: ṣe rí yorùbá àwọn ló ní fúblẹ́mù ni ẹ lè rí ibò kó lọ sí ìlú ibò tó ń bá ríra wọn tèbí kọdù lẹ máa gbọ́ tásábà lọ sí amẹ́ríkà tó bá rí aṣọ ẹgbẹ́ ẹ language náà máa fi sọ̀rọ̀ sí yorùbá ẹ tó ń bá rìn lọ sí ọ́fíìsì yorùbá ó kọ là ó ẹ bá kí pé ẹ ká rọ̀ sà á kọ́ wò nínú bẹ́ẹ̀ pé kì í ṣèyàn bẹ́ẹ̀ pé ìwé ló wá bá àwọn tó wọ́n ti gbogbo wọ́n ní pé ń gbòmìnira nàìjíríà máa sọ fẹ́ nìkan pé wọ́n ti gbòmìnira tó o gbòmìnira èdè gbòmìnira ìmúra gbòmìnira oúnjẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ẹlòmísì gẹgẹ bí gẹgẹ bó ṣe wà ń sí bó ṣe wà sí tẹ bá fún ní ẹbà ó mọ ádà tó bóyá ìgbìgbì ìgbàjẹ ń fún ní dání tó ó kàn bá ẹkẹ ìgbìgbì kó dàgbà pé kò kí ṣe kò tó bójú mu mo rántí ìgbà tí mo fẹ́ tábù ńgbà kan mo dẹ̀ gbọdọ̀ dé airport ní tìrì ọlọ́pàá ẹni ó dáadáa mi tó mo dẹ̀ fi gbọ́n fi pàtúkù láì fi fi hàn ó kọ̀ so èkejì ọgbọgbẹ mẹrin lífi pa àná títí nọtàn ìgbà tí ọgá wọn ọgá ẹkẹ wa mọ mi tọsọ á yẹ kí n lọ so ibo bá rí ibo ẹgbẹ ní ìṣòro àti ayọ bẹẹ náà sábọ tí yorùbá wọn túbọ tí wọnú ẹ ní ọlọmọ ológun ẹdá tó dá yorùbá àdúgbò ọlọpàá kó ra wa padà iṣẹ.
0: àmì ẹṣẹ ohun general dasọ wa kọlé láti gbọkọdà ẹṣẹ 08162519991
4: hello
0: sir. ẹ káàárọ̀ o.
4: ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ sà.
0: ẹ ṣe orúkọ yín o.
4: ọmọọba dúró gbìtàn láti rú àkókò ni.
0: láti rúṣú.
4: àkókò.
0: àgbọ.
4: mo kì í gan fún ẹ kú iṣẹ́.
0: ẹ ṣeun.
4: lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èdè orúkọ tá à ń sọ mọ́ wa fún kòṣòro bá wọn.
1: te ba gboruko ti mo so fun yin
0: duro duro gbitan
1: oruko yen ki soruko awon baba to so oruko aloruko yen o ye won gba yen olorun to de so pe kon so be un gbogbo lo ye eni to nje ola eni to nje adepitan eni to nje gbogbo oruko won yen e le ma elomi ati to ba ti so pe ifa gbemi yi oruko e pada ile to nje ifa gbemi yen se ko mo pe ko ni fun mo ko to di pe won so won loruko yen a bi nkogbon ni awon to ba n gbo ijo ijo je pe ka kon border ni e je ka ma mo we pe ogbon atoje wa nbe ati ojo ola e ki lo fe je ki lo fe da
0: eseun
1: mo lo ye ki gbogbo wa ma ro
0: olorun
1: ni ba wa layo je
0: ami on ba baduro gbitan lati rusu ese o 0816251999 hello e ka ro ko yin
5: Bawshi to confirm lati ile ifira
0: an gbo yen Bawshi to confirm
5: ko eto ga mi sa
0: eseun
5: osupa o soro kan nigba o fi korin ni olaju olode ta fi so asawada mi so osupa ti so se ri oro oro yoruba abi suru ni o se ri awon baba wa aya tijo aya tijo ore je ko won dagba iyan mi awo 110 105 o se gege boro yin bayi bayi le ma ri 40 e ma ro pressure 50 peter bayi so iko da de nje o lo ko se aisan won oku won yen aya tijo ba je mi n tele baba mi lo ko nigba yen omi wa ni oju ona omi e la omi e bayi awon ewe ja sinu omi yen ewe e la ma fowo ya si eyi ta ma mu omi yen ta ma dana ele baba ma gbo omi ti water omi ti pot water omi to di to to ti se gbogbo e oni a ma mu pelu oti orisisi aye igba bayi ogoro emu emu ko so pe ogoro una wa baba ma mu nigba to o de dagba to ona la ku aye ko da je daye si awon swagi awon domi awon je to ti fi se awon chemical ba ye je o lo fa ikan so o pa ti olo laju olaja tele awon igbo e o lo ko si wa la
0: wa so e ko eto ta e seun bawo to confirm that if you are e se 0816251999 0816251999 e ka ro
6: hello
0: e ka ro o oruko yin o
6: Yabo
0: Badmus. Yabo
6: Badmus.
0: Ah, mi gbọ́ yin dada o, Yabo Badmus. Me bon kan ti e wi dada o dabi pe network yen o ti be da
6: ah nse be ona ti ja bo ara wa
0: bo ya bo ban mo se se oro o da pe network n ja kini yen ta fi bo yen dada ni ori eto ti e ba lanfa lati pe pada lati so nkan ti o wa lokan yin pelu ko la inu wa odun lati gbe 0816251999 hello Ekaro oruko yin Ekaro to
7: 0811 latakure
0: Woli Adeyelu angbo yin o
7: esun sir ogbon le nko wa gege bi woli kan lati akoko to so le kan yen seri nkan ti mo fe ke mo bibeli yen bo se tun yin ati quran ni o mo ti quran dada o ṣugbọn ikilo ati igbọran o ni olorun fi gbe aye duro tó bá ìkìlọ̀ ọlọ́run kìlọ̀ fún àwọn ọmọ ìṣẹ́lẹ̀ wọn mọ báńdì wọn gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ yorùbá ọlọ́run ni kò sọ wa gbogbo nǹkan ti fà sẹ́yìn torí pé a ti fà sẹ́yìn nínú àṣà àti ìṣe wa ìyẹn ò míì pé bóyá àsìn ọlọ́run yorùbá ti rúbọ kó máa lo pẹ́pẹ́ yẹ kó máa ṣe rúbọ burú bọ́tà àṣà ti wá àwọn ìṣẹ́lẹ̀ gan ìṣẹ́lẹ̀ wọn ní ọ̀tọ̀ tiwọn so ó dùn mí fún yorùbá o because mi o fe ma patan awa gan ni igba ti a se n wa ise ko to di pari je ta retire so mo de odo omo akure gan omo akure lemi mo do de ba english lo nso aisa e mo mi ni lagbaja o be se so ibo ibo ti mi o gbo mo ko kuro lode olodun de se yanu aye mi olodun ko di yoruba mu e to ba le ti ko gbo nkan ti e mi so pe ijo
0: e ti e jo wole adiye lo lati akure e se 08162519991
8: 08162519991 Kaba so pe kaba so pe kaba tele eto to nsele nto nsele la ni olaju gbogbo ko agbaje to ya wa eyan abero olohun mo abero olohun e ba di ke oro kan to sele la mo tekun won ni keni o ya ma bo o jere ma mo tekun o jere ma tekun lowo bi wa ni ko ma bo o ya wa bu ogun si o ra fi reverse si ni iko aje nto de nje ri ekeni e ri ekeni ti gbogbo awon la èmi lè sọ pé báyà kò mọ̀ pé wọ́n ní ìrùkọ́ ní kọ́ búra rọra padà ni àyàtìkò kọ́ sí wọn fẹ́ gba àwọn ọ́fíṣà wọn náà fẹ́ gba àwọn ọlọ́dẹ àfi tán bá gbé dá sí ibi tí àwọn àmọ̀tẹ́kùn gbà yìí kò sí àwọn àmọ̀tẹ́kùn tó lè mú ìdí tó bá wà ní uniform.
0: Ẹ ṣeun bàbá Jide Ayilẹ́ka láti pèlè ẹ ṣe 08162519991 08162519991 hello 08162519991 hello.
9: Hello, Ekaro.
0: Ekaro, orúkọ yín o.
9: Mo láti lọ gbàgbé.
0: Kí lẹ porúkọ yín?
9: Olóyè Asẹ́mọ láti lọ gbàgbé àkókò.
0: Olóyè Asẹ́mọ. Ẹgbẹ́
9: agbọ́ yín. Láti lọ gbàgbé àkókò.
0: Agbọ́ yín.
9: Ètò tẹ ṣe lọ́sàn-án ètò tó dáa gan-an ni. Ìgbà tí mo wà ń kàdúná, mo ní kọ́ọ̀sì kan láti ṣe ní Polytechnic. Ọ̀gá mi gbà níbi iṣẹ́ ọmọ ọ̀dọ́ ni. Mo dẹ̀ra abẹ́ kó fún mi láyé oníkò sáyé oní láti tí máa máa dísáì fiṣẹ́ lẹ̀ kí lọ máa ṣe kọ́ọ̀sì mi. Ọmọ Ibo tí kì í tí kì í ṣe Yorùbá rárá àwọn ọmọ yẹn ló wà rọ̀ mí lọ́wọ́. Ó yẹ káwa Yorùbá ó dàbí pé àní ìfẹ́ra wa kọ́nà kó wá ràn fẹ́ sàárín wa.
0: Àmì.
9: Ẹ ṣe.
0: Ẹ ṣe o olóyè Asẹ́mọ láti ọgbàgbé àkókò ẹ ṣe 08162519991 08162519991 hello.
10: Ẹ káàsán.
0: Ẹ̀kaàrọ̀ orúkọ yín.
10: Ẹ̀kaàrọ̀ sà.
0: Ẹ̀ orúkọ yín.
10: Mrs. Ogunfunmi wà láti ìlú Ọ̀rẹ́.
0: Mrs. Ogunfunmi wà ń gbọ́ yín.
10: Bàbá ẹ ṣe ọjọ́ yín adalẹ́.
0: Àmì.
10: Lórí oúnjẹ ni mo ti ẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé. Ọlọ́run jẹ́ ká gbọ́. Torí wọ́n sọ wọ́n ìlàjú wa ó bọ́ sódì. Àwọn òyìnbó ìlàjú bíi tiwa. Oúnjẹ tí wọ́n ń jẹ látijọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ń jẹ́ nísìn ìgbé ayé wọn yàtọ̀ sí àwọn tó ń jẹ èkó ló gbogbo nǹkan tó ń jẹ wọ̀nyí. Nǹkan tẹ́ ń sọ fún àǹfààní wa ni ẹni tó bá gbọ́ ó gbọ́ fúnra ẹ̀. Ẹni tó bá jẹ oúnjẹ tó dáa tí ò ní àwọn nǹkan tó ń kó wọ̀nyí tí ò ní nínú ó máa ní ìlera kò ní máa kó oògùn jẹ. Ìmù èmi tí mo bá yín sọ̀rọ̀ báyìí ẹ̀ǹkù lèmi mi ò jẹ́ kí wọ́n fi ọwọ́ ni mo fi ń ro ewébẹ̀ tí mo jẹ́ mi ò kí ń ra ewébẹ̀ lọ́jà. Tí bá dẹ̀ sọ ọjọ́ orí mi á yà yín lẹ́nu. Fún Ọlọ́run á jẹ́ ká gbọ́ ìlàjú òdì òun lálà tá a fi gbogbo nǹkan tó yẹ ká máa ṣe tá a fi sílẹ̀. Ó dẹ̀ da ìsàn sí ọ̀pọ̀lọpọ̀ lára nísìn. Bàbá ọjọ́ yín á dalẹ́
0: o. Àmì ò ẹṣẹ́ o. Ẹ ṣe o Mrs. Ogunfunmi ní wà látọ̀rẹ̀. Ẹ ṣe o 08162519991 08162519991 hello. Hello. Ẹ káàárọ̀ o. Mi ò gbọ́ yín dáadáa o ẹ sọ̀rọ̀ sókè o. Mi ò gbọ́ yín. Ṣe fún mi láti jù à ń gbọ́ yín o. Ẹ ṣeun ẹ káàárọ̀. Ẹṣeun. Hello. Hello. Mi o gbọ yin won. Adupẹ lo se fun mi lati iju. Awon ni won pe keyin. Hello.
11: Hello.
0: Hello, oruko yin o.
11: Papa Ajijola Adua lati Ore.
0: Papa Ajijola Adua n gbọ yin o.
11: Ṣé wà ọlọ́ba yóò bá ní lékún karama yín o, yóò lékún dáradà, yóò lékún kọ́mà, yóò lékún iyì yín o. Ẹ̀ṣẹ̀ kúrẹ̀ ń tà Nàìjíríà, ọlọ́ba lọ́bẹ̀ lẹ́sàn tó ṣe lẹ́sàn. Sẹ́ni tó sì mèrí tó wà ní ilẹ̀ Yorùbá, nǹkan kan oṣù ló ń da gbogbo ẹ̀, ààfin ara wa. Kò sí ìfẹ́, ìfẹ́ tí ò sí ló jẹ́ kó kéde ká mọ́ fẹ́ràn wa pẹ̀lú èdè tí ò jẹ́ lálọ àṣà ara wa mọ́, lótàn débi gbogbo nǹkan báwọn èèyàn ti sọ látàárọ̀. Yorùbá tẹ bá dá Awúsá, Awúsá tó bá dá Awúsá inú ẹ̀ ti dùn. Tí Yorùbá bá rí Yorùbá lẹ́ni ìwé ẹni ni wọn ò lè dùn. Tó kọ́ lọ bá kó fìfẹ́ sí ẹni ara wa.
0: Àmì ẹ̀ṣẹ̀un Àfáà Ajijọ́lá Adua. Ẹ ṣe 08162519991 08162519991. Hello. Hello. Hello. Ẹ dákun tí ẹ bá ti pè tó bá ti wọlé ẹ máa yí rédíò yín sálẹ̀ ká bá lè gbọ́ yín dáadáa. 08162519991. Hello.
12: Hello.
0: Hello, orúkọ yín o.
12: Ọlọ́runwájú Stephen alias Governor láti Fira Àkókó.
0: Ọlọ́runwájú Stephen à ń gbọ́ yín o.
12: Ikọ̀ tó fà ni pé àwọn òbí gan wà lọ́wọ́ wọn. Ayé àtijọ́ àwọn tí a gbà wá wọn public school náà kọ́ wọn sí. Eléyìí báyìí tó ọmọ wọn bá ti kú di láyé òdi òní báyìí. Ṣéṣẹ́ ìjọ máa dọ̀balẹ̀ tó máa sọ pé bàbá ẹkú ilé o, màmá ẹkú ilé tó àkú lẹ̀wọ̀n yẹn. Wà á ní kọ́ ọmọ kádọ̀. Tó kù jẹ́ kọ́ ọmọ ogun ó lè ṣèṣì wọ̀nyẹn, ó wà lọ́wọ́ àwa òbí gan. Ẹ ṣé bàbá o.
0: Ẹ ṣé o. Ọlọ́runwájú Stephen láti Fira 08162519991.
13: Orúkọ mi ni Ajagun Fẹ̀yìntì Kọ́láwọlé láti Ondo Road.
0: Ajagun Fẹ̀yìntì Kọ́láwọlé à ń gbọ́ yín o.
13: Ọlọ́run ló lóyìn fún Nàìjíríà. Èmi tún mọ̀ yín ti pẹ́ ẹ ò lè mọ èmi bọ̀ èmi mọ̀ ní dáadáa. Gbogbo ogé mọ̀ yín, ọ̀ṣẹ́láṣí jímọ̀. Lábẹ́ step yẹn, èmi nígbà tí Lékírú Alago àti Ṣéèmù Amgbánsìn tó jẹ́ ìmọ̀ àgbà yẹn. Ẹ wà ní OSRC. Ẹ bọ́ sí Èkìtì Rédíò. Ẹ wá wò Ọlọ́run ló ń lò yín o. Ọ̀pọ̀ lè sẹ́yìn sọ yìí sẹ́yìn sọ fún wa yà. Ẹni tó bá wù kó gbọ́, ẹni tó bá wù kó má gbọ́. Ipò àtọ́nà sọ fún kíkẹ́ máa ṣe fún wa lẹ́ ń ṣe fún wa yà. Ọlọ́run dẹ̀ nípa làákà yìí ni.
0: Àmì àmì.
13: Ọlọ́run á jẹ́ kí ẹ̀gùn lẹ́yìn.
0: Àmì ẹ ṣeun.
13: Lágbọ́n lọ́dún
0: Àmì ẹ̀ṣẹ́ ọ̀gágun Fẹ̀yìntì Kọ́láwọlé látàkùrẹ́ ẹ̀ṣẹ́ o. 08162519991 Hello. Hello.
14: Hello.
0: Hello.
14: Ẹ máa kó ètò ẹkúṣẹ́ takuntakun ọ̀rọ̀ jáde wa.
0: Orúkọ
14: yín. Pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń bá wa sọ yìí.
0: Ẹ ṣe.
14: Ọwọ́ àwọn olórí wa gan ọ̀rọ̀ Yorùbá yìí náà.
0: Ẹ dárúkọ yín.
14: Ọwọ́ wọn ló ti wọ́ wà. Nígbà tẹ pàdé àwọn olórí wa òyìnbó náà máa sọ bí tọ̀pẹ́ rẹ̀ nínú ọ́fíìsì òyìnbó ni ọmọ Yorùbá òyìnbó la máa sọ fún ẹ èdè elédè ni wọ́n túbọ̀ ń sọ tiwa wọn ọ̀gbẹ́ lárugẹ mo ṣáà mọ̀ pé àṣà àti ṣe wa kò ní torí mi bàjẹ́ ẹ kú ètò.
0: Ìkọ̀nì tó ti bàjẹ́ ìdárúkọ yín náà o ẹ ṣe o ìyá wa àti yóò ṣe sọ ẹ ṣe o 08162519991. 08162519991. Hello.
15: Ẹ kàrọ̀ ọ̀rọ̀.
0: Ẹ kàrọ̀ orúkọ yín.
15: Ẹ kò ṣe takuntakun bẹ̀rẹ̀.
0: Ẹ ṣe orúkọ yín.
15: Ṣẹ́gun láti lọ́wọ́.
0: Ṣẹ́gun àgbọ́ yín o.
15: Bí bàbá kan tó sọ̀rọ̀ ọmọ àkúrẹ́ yẹn tó sọ̀rọ̀ nípa ẹ̀dẹ̀ ó ṣẹlẹ̀ sẹ́mi gan ọmọ kàmí mi. Mo dé PSC ní ọ̀gá yẹn gba ìjọ mi dárúkọ mínísítírì. Mo débẹ̀ yẹn kárọ̀ ọ̀sán èdè ọ̀kà. Mo ní ó kàn tọ́nù sóyìnbó ni. This is an official office. Ah, what do you mean? Soka. So the most of the people who are kicking your bow. Along with Bawadi, me, I want Lucy, along with Bawadi. But
0: Wòlíì Adéyẹ̀lú láti Àkúrẹ́, Babájídé Ayílẹ̀ká láti Pèlè, Olóyè Àsẹ́mọ látọ̀gbàkẹ̀ Àkókó, Mrs. Ogunfúnmi Níwà láti Ọ̀rẹ́, Ṣéfúnmi láti Ijù, Àfáà Jíjọ Láàdúà látọ̀rẹ́, Ọlárẹ́wájú Stébẹ̀ láti Fira, Ajagun Fẹ̀ǹdì Kọ́láwálé látàkúrẹ́, Ṣẹ́gun láti Ọwọ́, àti ìyá wa tó pè tí wọn dárúkọ wọn. Gbogbo yín náà ni adúpẹ́ lọ́wọ́ yín o, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀rọ̀. Ọjọ́ mẹ́jọ ni Kẹja.

0: Herbal remedy for sexually inactive men. It's formulated and produced to support males' energy, stamina, and confidence. In other rooms, since I've started taking it, I've regained my vibes, energy, and action. I am no more Mr. 1 minute actor. It's now fire for fire because the real man wants to go again and again and again. Big O Cap, Herbal Capsule helps you when it matters most. Don't settle for less. Get your energy back. My wife can attest to it.
1: Yes, I have stopped complaining in the huddle room since my husband started taking Big O Cap Herbal Capsule. I love him the more. Thank you, darling.
0: Don't thank me. Thank Big O Cap Herbal Capsule. Big O Cap Herbal Capsule is produced by Ayo Herbal Health Limited. Available in all chemists and pharmacy. Telephone 0803-860-6858. With Big O Cap Herbal Capsule, you're on top of the game.
2: Ṣé mo pé ẹ̀yin onígbìyànjú báyìí náà lọ́lọ́run wà bẹ́ẹ̀ bá ti rí okòwò kan tó ṣe é sinmi lẹ́gbára lẹ́ẹ̀já ṣe kí ni o ká tẹpa mọ ìyẹn náà ló mú mi ń gbé màmá wọlé màmá aláṣọ wọ́n wà ń bí live and direct pẹ̀lú mi.
3: Mo kí gbogbo àwọn tó ń gbọ́ wa pátápátá wípé ẹ kú kàlẹ́ ẹ kú dédé ìwòyí. Orúkọ mi ni Adéòtí Dèbórà. Mo ń ṣàṣojú iléeṣẹ́ Kingsland Heritage International Company. Gbogbo ẹ̀yin tẹ wà ní Àkúrẹ́ pátápátá, gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀wọ̀, ẹ̀yin tẹ wà ní Òǹdó, ẹ̀yin tẹ wà ní Bìíní, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀yin tẹ wà Lẹ́kìtì, gbogbo ẹ̀yin tẹ wà ní Àkókò. Ẹ máa ti ṣoríire o, ẹ kíra yín kú oríire yán-án. A ti balẹ̀ sí ìlú Àkúrẹ́. Olú ilé iṣẹ́ wa wà ní Èkó lẹ́yìn AIT lálágbàdo Kingsland Heritage International Company. Ẹ mọ̀ pé kì í ta òkìrìkà lọ́dọ̀ wa. Ready made aṣọ tuntun ni Kingsland ń tà láti ọjọ́ tó ti pẹ́ ní ìwọ̀nba owó péréte, owó bread lásán. Ẹ máa mú aṣọ tuntun kan, aṣọ ọmọdé kan ní 2,300 naira ló níranran 100 pieces ó wá jẹ 230,000 naira. Lẹ máa mú aṣọ tuntun kan, aṣọ tuntun nìkan pẹ̀lú tàgì ẹ̀ lọ́dọ̀ wa. Èrèdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo àwọn tó ti mọ̀ wá pátápátá ẹ mọ̀ pé jewelries ni à ń tà. So ní ọjọ́ tí òyìnbó tó ń ṣe jewelries fún wa tó wá kí wa ní Nàìjíríà, mo wá gbé lọ sí airport. Nígbà tí a wá ń kọjá lọ, a wá dé Katangua nílùú Èkó, ní Katangua bus stop. A wá rí àwọn aṣọ tó pọ̀ tó ń dálẹ̀. Ó wá béèrè, ó ní kí náà ti ń ṣaṣọ, ìṣàkísà ni mo ní rárá o, kì í ṣàkísà o. Ó wá ní kí n jẹ́ ká sọ̀kalẹ̀ pé òun fẹ́ wòran. Nígbà tá a fi sọ̀kalẹ̀, òórùn òkìrìkà ló kí káàbọ̀. Ó wá dá wọn wá ní ṣé ẹranko kánà fẹ́ wọ aṣọ yìí fún? Mo léèyàn ló máa wọ, ó léèyàn ló máa wọṣọ tó rùn tó yìí, pé kẹ́míkà tó fi sí i pé ó wà poisonous, that is pé ó léwu fún èèyàn. Ó ló lè ràn wá lọ́wọ́ ní Nàìjíríà, mo ní rárá o, ó lè ràn wá lọ́wọ́. Ìdí ni wípé torí wípé aṣọ kan nínú aṣọ tó ń dà lẹ̀ yìí 500 naira, aṣọ kan tó ń dà lẹ̀ yìí 800 naira, bó ṣe ń wò yẹn 700 naira. Àrìn káàkiri ó mirí, ó fẹ́ lè máa domi lójú, àbá wọnú mọ́tò. Àfi bó ṣe máa da oṣù kẹta ló wá ní òun ti di container wá. Pé ṣùgbọ́n ohun tó ń fẹ́ kí n ṣe ni wípé gbogbo àwọn tó ń taṣọ òkìrìkà lẹ́kọ̀ọ́ yẹn lòun fẹ́ máa tà á fún, pé ká máa tà á ní 430 naira. Ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn o, torí pé ẹ lè máa mọ̀. So nítorí náà aṣọ tá ń tà yìí fún àwọn alára tún tà nìkan ṣoṣo. Ó kéré jù tó o lè rà, òní máa ń dọ́gbọ̀n, tí à ń pè ní 25 pieces. So ẹ jẹ́ kí n máa sọ ní ìsọ̀rí ìsọ̀rí, àwọn aṣọ wọ̀nyí package ọmọdé wà. Ṣe rí package ọmọdé yẹn, ọmọdé lókùnrin lóbìnrin ló máa bá nínú bọ́ndù. Bó o bá ti wá dọ́dọ̀ wa, mọ́ kàn sanwó bọ́ndù kò yí padà rárá o. Kọ́kọ́ bẹ̀rẹ̀ sample, wà á rí sample aṣọ tó fẹ́ rà. Sample aṣọ tó fẹ́ rà yẹn tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan, kò wá wo àwọn sample yẹn lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. Ṣe rí lẹ́yìn ìgbà tẹ́ bá rí sample tán, a wá da aṣọ tẹ fẹ́ rà sílẹ̀, a lélẹ̀ lẹ́yọ kọ̀kan, a wá ní ká wò. Èyí báyìí ló wà nínú eléyìí. Tẹ bá ti wá wò tán, là á wá bèrè owó lọ́wọ́ yín ní sùúrù, má ti gbọ́jà ẹ kúrò. Wà á wá jókòó kó tu lẹ́yọ kọ̀kọ̀kọ̀kan. So ṣe rí bẹ́ ṣe ń tù yẹn nínú wa máa ń dùn, ó máa ń mórí wa wú. Tẹ bá sì tu ní ẹyọ kọ̀kọ̀kan, ẹ rí pé ayọ̀ ìdùnnú lẹ máa bá lọ sílé yín. Ṣe rí bọ́ndù kíní tí mò ń sọ ti ọmọdé yẹn, ẹyọ kan jẹ 2,300 naira. Ẹ gbọ́ mi dáadáa, owó búrẹ́dì kan. le ma ra ready made nla kan lodo wa up and down kan fasasi kan prada kan sara kan ati bebe louis vuitton eyo kan 2300 naira te ba mu gown tan pe ni ball gown awon jean lori sirisi lo ni ranran e wa ma wo ki se country kan na ti di aso fun wa gbogbo awon orile ede na pawopo won lawon fe gba wa lowo okirika idi ni e to fi je pe te ba gbe bondu aso wa e ma ba aso us e ma ba aso uk e ma ba aso asia countries na pawopo na lawon fe ran wa lowo so te ba ti gbe bondu omode e ma ba aso okunrin e ma ba aso obirin be awon aso te ma ba e ma ba children jeans e ma ba children ball gown e ma ba up and down e ma ba track suit up and down e yo kan o je 2300 naira e gba mi dada drink kan ati top e ngba mi e ba nbe 2300 naira e ma ba blouse e ma ba t-shirt e ma ba polo e ma ba trouser e ma ba up and down e ma ba jumpsuit omode sheri te ba ti mu eyo kan o je 2300 naira loju bondu 100 pieces lo wa wa ninu bondu lo wa ninu pack kan lo wa ninu bell kan sheri te ba ti wa gbe 100 pieces yen o je 230,000 naira ni bondu kan nigba ti eyo kan je 2300 naira ki n to te si waju number 1 is 080-38-09-17-44 Number KG 070-123-29-174 070-123-29174 Number Keta 090-73-75-92-17 090-73-75-92-17 bondu keji o je bondu agba ati omode bondu agba ati omode yen aso omode a je aso odun kan di omo odun mejidinlogun de e wa baso agba na nbe e ma ba t-shirt agba e ma ba trouser omode e ma ba jean omode e ma ba ball gown omode e ma ba hoodies omode e ma ba tracksuit up and down omode e ma ba top nikan e ma ba ball gown e ma ba t-shirt ati bebe lo combination omode ati agba sibe sibe eyo kan o je 2300 naira 2300 naira gbogbo bodu omode ati agba na o je 230,000 naira tori pe 100 pieces lo wa nbe seri bondu keta o je aso sisi nikan awon aso student tomo institution wo awon aso iwoyi e ma ba crop top ati long trouser nbe e ma ba lady jeans nbe e ma ba gown nbe e ma ba short gown nbe e ma ba designer up and down e ma ba prada up and down e ma ba fasasi up and down e ma ba zara up and down lo ni ranran be e gbo mi dada e yo kan na owo bride ni o je 2400 naira nigbati 100 pieces of ladies assorted wears o je 240,000 naira up and down Louis Vuitton 2400 naira up and down e ma ba jumpsuit e ma ba gown e ma ba ladies jeans lo ni ranran ko ti e niye e wa gbo mi different sizes le ma ba nbe seri bondu e o je 100 pieces nigbati 100 pieces to wa ninu bondu o je 240,000 naira 240,000 naira e ma gbagbe seri te ba ti dodo wa awon ntaja o kun lodo wa tori pe a ki ta okirika seri gbogbo aso te fe rai le ma ri ninu bondu e transparent nylon lo wa gbogbo eyin ta wa ni ondo gbogbo eyin ti wa ni ekiti eyin bini gbogbo eyin ta yi gbogbo ondo state kaakiri e ma bo ni akure ibe la bale si e ma wule wa si kingsland leko mo gbogbo eyin ta wa ni akure e ku orire bondu kerin o je aso agbalagba okunrin nikan soso seri te ba de ni boutique ni gbogbo Nigeria, Kingsland, aso Kingsland lo wa nbe. Se ri te ba ti gbe bondu yen, eyo kan je 3500 naira. Nigba ti 100 pieces si je 350,000 naira. So ba mu udis kan, udis up and down. 3500 naira. So ba mu jean agbalagba okunrin 3500 naira. Crazy jeans or mad jeans 3500 naira. Designer jeans omari top okunrin, omari t-shirt, omari polo, omari round neck, omari udis eyo kokan. Oje 3500 naira. O soro gbagbo bo ba debe o le gbagbo bo ba wa debe o gbegba ope gbogbo wa patapata e je ka da girigi ka ma bo gbogbo eyin te wa ni akure patapata gbogbo eyin te wa ni owo nibe ni abale si bi mo se nsoro yi sori bondu okunrin yen 100 na lo wa nbe 100 pieces yen o je 350,000 naira. But here you can loju bondu to je 3500 naira 3500 naira ki to tesi waju pe si number yi 080 38 09 17 44 080 38 09 17 44 number KG 070 123 29 174 070 123 29 174 number Kata 090 73 75 92 17 Sherry Bondu karun to pari gbogbo e sori gbogbo ton pe ni gown laye awon bubu gown awon designer gowns ton sise si kanle awon Gucci awon Versace ton sise si with their logo eyo kan je 3950 naira 3950 100 pieces si wa je 395,000 naira assorted gown for ladies ni oju bandu gbo mi dada 3650 naira e ma ba bubu gown e ma ba African gown e ma ba gbogbo ja wa a ki nta oja tan se nile yi seri e ma ba church gown e ma ba office gown e ma ba dinner gown e ma ba long gown e ma ba medium gown e ma ba short gown e yo kokan o je 3650 naira 3650 owo bready meji le ma ra gown lodo wa bondu e 100 pieces lo wa nbe 100 pieces yen o wa je 365,000 naira seri gbogbo ja wa ipatapata e le dodo wa kera laji ko si be se ra ready made kan ni 1008 tera gown ni 3650 naira tera up and down ni 2200 naira wo mi ti e ni jere te ni dupe lowo olohun ni gbogbo bikibi te ba tin bo iwo ton bo lati ondo lati owo lati ikare akoko iwo to wa ni bini gbogbo eyin ekiti te ba tin bo lakure e sha ma bo ni old garage bus stop ni ilu akure old garage bus stop lembo te ba ti de bebe number 6 Aroromi street opposite old garage bus stop ni be gangan la wa owo to ma fi raso marun lo ma fi gbe bondu kan lodo wa iwo na ti bi kan bere iwo maya institution to mo se to fe se to ko ti bi kan bere owo ase layi gbogbo eyin ti e nwoju olorun fun owo rere iwo to wa ni office iwo na ti bi kan bere ko si bo se ma se to ni jere gbogbo awon bondu wa different sizes different design wo mi bo ba wa gbe aso 100 iyike yi ninu awon bondu ti mo ti daruko yen ikan o le jokan bo gbe ta omode 100 design lo wa nbe bo gbe ta gba 100 design lo wa nbe e sa ma bo ni old garage bus stop ni ilu akure old garage bus stop lembo te ba ti de bebere number 6 Aroromi street opposite old garage bus stop ni be gangan gan la wa number 1 is 080-38-09-1744 080-38-09-1744 Number cage 070-123-29-174 070-123-29-174 Number kata 090-73-75-92-17 Gbogbo eyin onisowo aku igbalejo Kingsland Heritage ready made alaso 1800 ready made tutun owo ere la o ma se a o bori igba yi
4: Mo ngbadun adaba.
5: Gbogbo wa la ngbadun adaba.
6: Gaining velocity on Adaba.

0: Wọ́n ti ẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbà bẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa.
1: Kàn sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣu ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ó bá ń ṣe. Kàn sí mi. Phone number mi 08164122777 08164122777 Àgbo Márúgbó Takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀, òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo, òun ni mò ń ṣe.
1: Kàn sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
3: Orin tọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń kọ rèé. Ṣùgbọ́n bí adìyẹ àgbébọ̀ bá ń bójú tó rọ̀ ọmọ ẹdìyẹ, ó yẹ kó rọ̀mọ ẹdìyẹ náà máa wà Vigilant and Prayerful. Ìdí rèé o ti Prayer Center Church of God Youth ṣe ń pè wá sí International Youth Conference níbi àrágbá yamuyamu ètò Youth Revive ní PCCG Àdófùre Ìdọ̀rẹ́ Road Àkúrẹ́ ní 21st to 23rd August ní 10 AM, 3 PM and 11 PM daily. Torí dé ìrẹ́ náà máa bò wá ríre tiẹ̀ gbà tàbí kó o má sì jẹ́ kí èyí tó ti dáa tẹ́lẹ̀ ó bàjẹ́ mọ́. Ẹnu ka ìwé Psalm 119:9. Ẹ̀rí pé the only way a young person can stay on the path of purity is by living according to the word of God. Àwọn ọ̀rọ̀ kankankanka àti ṣé ìyanu Olúwa ọba máa balẹ̀ níbi ètò yìí sá. Àwọn ọ̀dọ́ tó ti wọṣọ ẹ̀mí gẹun ẹ̀mí bomi ẹ̀mí jinlẹ̀ nínú ẹ̀mí Ọlọ́run ló ń bọ̀. Nísìnyí fọlọ́run ṣọ́ àtẹ̀lé DC ti tẹ̀ka glorious twin pẹ̀lú Pastor Victor Olúwamọ́dédé tó dé o. Bẹ́ẹ̀ni bàbá wa Samson Olúwamọ́dédé fún ara ẹ̀. General overseer yóò fi àdúrà àti wàásù pitú bí ètò yìí. Ní 21st to 23rd Youth Revived la pé o. The Prayer Center.
4: Ìtaniji bíi ti gbà ni. Ohun tí wákàtí yìí nílò gan. Ìtaniji bíi ti gbà ni. Àkànṣe ètò láti jẹ́ kí tọkùnrin tóbìnrin ìran yìí gbiná jẹ fún Olúwa. Ìtaniji bíi ti gbà ni. Ètò tí àrùn ṣe àgbékalẹ̀ rẹ̀ láti ṣe àtúndá ìtàn ìran yìí fún ìtají ẹ̀mí ọlọ́jọ́ pípẹ́. Wá síbi ètò ìtaniji ẹ̀mí yìí kí ọkàn rẹ gbiná jẹ fún ìran ọ̀run tí ń tayọ ìmọ̀ara lásán. Kípasẹ̀ rẹ lè ní ipa ayérayé ní yìí àti ní ayé tí ń bọ̀. Gẹ́gẹ́ bí ti àwọn ẹni mímọ́ gbà ni. Darapọ̀ mọ́ wa níbi àpéjọ ọlọ́wọ̀ ọlọ́jọ́ mẹ́rin lọ́gbà Kòṣeuntì ládojúkọ iléèwé Oyè Mẹ́kun Grammar School láti ọjọ́ Wednesday ọjọ́ 19 oṣù kẹjọ ọdún 2026 sí ọjọ́ Sátidé ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2026. Kí Olúwa kó jẹ́ kí ìran ọ̀run àti ìwúwo ọkàn tòun ti iná ẹ̀mí tí yóò mú ọkàn àwọn ènìyàn láti ọwọ́ ẹ̀mí mímọ́ nípasẹ̀ ètò yìí kó dúró ti ìran yìí àti ìran tí ń bọ̀. Àmín.

0: keep it locked on Adaba FM.
1: Ṣèyẹ ní ìbèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
3: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lé náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun iwo no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero bani soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
4: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun Belomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin se rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lohun ba ni ko gbunju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olohun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olohun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 ba la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbope number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
6: o ma ti ri eni gboro lenu ojo meta yi
7: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o rona bayoje aye ohun ti e wa su mi
8: agbo yi si lo si je lobe se wo gbo nipa babo oke ogun ni ogulu gbade to fi wi ategbo somo ara aye lore lori eyikeyi isoro to yo mo idalenu iwo na gbiyanju ko si babo oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 babo oke ogun agbalagba ode to fi wi ategbo se wo san

ẹ̀ṣẹ̀ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.

0: yóò borí mọ́ rọ́wọ́ mi ká lọ àdàbà ẹ̀rọ fm www bó bá sórí wo íńtánẹ́ẹ̀tì ìwòra .com níwájú náà wọn báwo lóyìnbó mi ò dó náà yẹra mú kọ́mú náà tí ó máa kọ́mú ní sukú wá rí àbí ká fọ̀nà di kejì náà yá fa abérí bó bèsí rédíò kẹ̀ ká lọ 88 mẹ́jọ àti mẹ́jọ odò odò kékeré àfi mi gun mẹ́hàn bó sì fẹ́ mi ó tètè rántí jẹ́ máa pé fm mi jẹ́ báyìí rí wáyé ní orígho bẹ̀ òde aka gbọ́ mi ó bára jọ ó kílì ni ó kílì àbọ̀rọ̀ lọ́kàn ó pọ́mìlìkì pápá gbogbo ẹ̀ sọ pé pọ́mìlìkì èmi náà mo fẹ́ ka pọ́mìlìkì níbi yẹ ká gbádùn mi níyàgbọ́ báyà nàná edumare mo tọ́dúpẹ́ náà kàn sí mo kí ọba dédé mo rawọ́ mi mo kí ń wò mo ṣe kábíyèsí mo tẹ wá kí dédé àwọn baálé àgbàmútátà ọkọ̀ ìlú nínú yìí pàápàá mo kí dédé obìnrin kọrin máa dé ọ̀dọ́ ẹlẹgbẹ́ mi ayé méjì má kí n ní ya òdìgbò níyà yìí pátápátá kí n òkè tó pupa ìjọba ìbílẹ̀ kí n òrèlè òrèlè ìjọba ìbílẹ̀ kí n ẹsẹ̀ odò kí n ìlàjẹ́ lẹ́nu kó ètò mi tókè òdìdí mbẹ kí n mọ kí n òkè igbó ulẹ̀wùlì yìí ilẹ̀ yẹn a sọ pé olóhùn níjẹ̀ẹ́jì òkè igbó yà wà ń pè ó máa fúnra gan òkè máa fúnra gan ọmọdé ìbá máa yíra kọ́lẹ̀ gbọ́mi ìyáyé tọ́fẹ́ áfíríkà sọ̀rọ̀ sí mi yẹ́fọ́ ti gbèdé apá báyà bẹ́ẹ̀ ọpẹ́ òun ọlọ́run tèmi edumare wo ṣé o àtọwọ nọkọ náà yá tètè ká mú òun jí ká yá mo dẹbi dúpẹ́ náwó alátìlẹyìn lórí ètò yìí ìyá ìfọ èèbúrú ká lọ èè máa ṣàtìlẹyìn owó o mo ti dà lùkàn gbẹ́dọ̀rọ̀ wá níbẹ̀ mo dẹ̀ ti lùkàn dà àlùkàn gbẹ́dọ̀rọ̀ ẹ̀dẹ̀ yóò kó òun gbẹ́ran yóò kó o ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi kan rí abá àti lùkàn pẹ̀ràn lùkàn jẹ́ àlùkàn tó ṣe déédé tó ètùtù ìbára níbẹ̀ àtàwọn jẹpẹ́ o báyà bẹ́ẹ̀ mo kí n o mo dẹ̀ dúpẹ́ ọwọ́ ọmọkùnrin dílàyà ní honorable dr lucky orimisan ayédàtiwa gómìnà ìpínlẹ̀ ondo má jí bí ẹná pé mo kí n jílẹ̀ o kúṣẹ́ mo dẹ̀ tọ́ fi ètò tè ní pápá mo fi kí honorable maurice orípẹ́ni ayé ọmọ bàbá ayédàtiwa èyí ya ni ìjọba ìbílẹ̀ mi lórí ètò tèmi mo tẹ wá kí primate kan primate alẹ́ ní sojú ẹsẹ̀ odò nínú house ní ẹsẹ̀ odò mo kí o primate allen kílẹ̀ o yẹmi mọ́ honorable ma àdúpẹ́ lè máa tọ́ fi tẹ ètò níbẹ̀rẹ̀ rẹ o mo fi kí honorable òtítọ́ àti kàṣe pé ọkùnṣẹ́ ní nddc òdìdí rárá ní nddc ní ìyàbẹ̀ mo kíran òun ní ìjọba ìbílẹ̀ lájẹ́ mo dẹ̀ kíran dédé ní port harcourt náà ń gbọ́ mi ní port harcourt náà wọn ọmọ wa ń gbọ́ mi náà mo kíran àlẹ́ òná wọn o yóò bá yà bẹ́ẹ̀ ètò tèmi yìí mo fi orúkọ àwọn ètò àwọn ìdàgbàsókè mi lọ ní lájẹ́ náà mo fi orúkọ ètò ìdàgbàsókè èmi lọ mo tọ́ fọ́ nulé torí túlé mo mà rẹ́rìn túlé mo mi ṣe ní malakase túlé òun àmà mi ní mẹ́ẹ̀dẹ́ wí mẹ́ẹ̀tọ́ agbagba ju pé olera dára olera hàn ètò mà wúlénu sí bó bá ti yá màá kà fọ́ ọ̀ràn bá ti kàn lórúkọ ọlọ́kàn náà ẹ̀ka ń gbé ara rẹ̀ káàkiri of Waja Cage, I'm too married. I can't look at her own bollicky. Oh, by a bear, Motofiti, my neho, tea a lagger to the daddy on deeper. See you, Rani, Ibe Barrister, or Momo Emmanuel. Or Lucula, or Mofero Nini. Tori Buntis a Bubona Dubua Taka for you, Tada Cassidy. Nay, by ye, Doctor Dabua. O ati buse o loko la ojo de de nigba na ojo fo orun ke de o fi mo agagu o le mole rin ona olohun da pelu imole olusegun agagu edumare ji forun ke baba ni ni nori eto yi gona ma yu gona ma bore o ti da to logbo dudu aregwa so lati do mole le ji ka so mi tori meta won amiru male ri ma lo ma bo o fo mi ni babo ti lo abo wa kala gbile a wa tele gbile re apa ere ri o ba ga be kala gbile o lo mi o ma mu temi sa aye gbe aye gbe aye gbe ba mi pa ere we ba ma dele ikeri nori eto yi egbo waya eto beyin an towo ne an tuuru ni fere fere fere ni je tadi be gomina ke dulu o towa towo ne ogwe foto ye jogwe tan o gbe ran abo re ya npo lucky ori mi san aida ti wa ye gbe foto re jade un wa dede o yo ne ba gbagbo pelu mo nfo yi mi fo je ma ka fo na bele re na won o mi na gbara re o sugbon ne wa gbe foto re un wa bayi e kini jo kini ba mi agbe bo a ba mi ti ran ilagbe wa to lo do wu lo kan akode lo kan mi ra ba o ho won lo ma rin ni ayi ma ya de ba gagu su se ni bana agaga okonre oloye lai awalada alaji dangote amba fornara angote fai wari pe imole ti wa o yokuku pada awa so pe to ti ton amba wa se to se ire o se yi ka fun jade ba re be ba si bon ti ba wa nowo nehun oloko ola bi ngba mo npe na ya ti jo yi o je bo eledumo e ti se to re pe ibe ola agba wa dede Nigeria ni papa ni edun wa ni ondo south wa yi akagala je unna ke de sun na ya de to unna pe na jo ologbori ma wa ma wo o ma se o ara gbe ni gbe ku lode wa hu gbe gi o a fun jade wa tora fule mi sokan ya fo na fule ese meji ibe yen ti wa ka ni mo ba gun no baba de wa wo to ti to iru mi so nipa free trade zone ibo ya ya yi e se oju free trade zone la la ka ko pan pan ni eju ka jo gba ni eju ko re ere ni tabi wo la ka gun ren gun ren kan eyi yi eledumaye ni pe a ni alumoyin iye amujo la jade wa londo state papa na dugbo wa na yin pe ola lila dede nigeria re aro wa ni gbon ba bere tan patapata ni o de ti mi bere pe ni gbon ba ya ore alalaju bo te ti mi pe ayi lala ba we ti runkun o kan pa ilala yesu male ayi lala ya fo yi ora la la la o mara la la la la o we te di waka pe won wa so pe jesu yi la la la edumare la la la o wa wa mo pe o lala ara gbe ni ya ma lukun atori ole ka mu afani wa un wa dede unu yi a be un a fe keke ma beyin ja fe se na ya beyin o ra mu lo si waju yi kon yo lala yo gbe omo pon yeye eje pe e si ja wa na wonu lewu se yo kan ebi da go ti oluka ko ti npa wo erin eh alala bo de mo ti mi wa bobo ti fe hun jade nbe ya bi wa ka so pa yan olohun logo yan olohun logo yan olohun logo e de je wa le su se tan nibe mo ba mo yeje momo okonrun obirin a le su se tan dede bi atoka su se aga su se oloma ka taja oloma ka su su ah moju ba o le ma wo se o e ya so po le ma wo se na advance le yen na te domini bi ope yere le du ba bo ba ya be je run mi ma gbe ju ji ma foju tori afoda bore gbe yan agbalagba kari ba michael michael wo ti ya e bo ba ya nibe te music ala sere mi ne o
1: ayire eya gure te mama ti awo.

0: ẹ̀fẹ̀ máa gbọ́ báyìí ni a pè ní
1: gbàngbé nǹkan mi àti ìrírí àwọn ìràwọ̀
0: àgbáyé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní nọmba 4 God Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní nọmba F2186 Iriakari Estate 2 Orítan Bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀ bàbá wa prophet olúwàgbémidìde israel nasiri aka ẹni ń wọ́lọ́run yìí wá àyàn lolúwa yóò máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mo gbàgbọ́ wípé ẹ ó jẹ alábùkún fún jọjọ bí ẹ ti ń bá wa ká lọ lórí ètò náà.
2: Ògo ni fún ọba àwọn ọba ní òkè ọ̀run àyànfẹ́ àti gbogbo ọmọ ọlọ́run kárí ibi gbogbo tí a ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní máa gbọ́ mi lórí ètò yín ètò wa bá ń gbé ẹ̀kan mi àti ìrírí àwọn ìràwọ̀ àgbáyé. Mo gbàdúrà ètò yìí yóò jẹ́ alábùkún fún orílẹ̀-èdè wa Nàìjíríà yóò jẹ́ alábùkún fún ìpínlẹ̀ Ondo yóò jẹ́ alábùkún fún gbogbo ilẹ̀ Yorùbá bákan náà yóò sì jẹ́ alábùkún fún gbogbo àwọn ọmọ Ọlọ́run tí ó gbé ètò yìí yóò sì jẹ́ alábùkún fún gbogbo àwọn orí adé ní ilẹ̀ Yorùbá yóò jẹ́ alábùkún fún

Ojúẹ̀ títún, ìrànlọ́wọ́ títún, ìgbéga títún, ọlá títún, ìbùkún títún, Olúwa yóò kó àjọ rẹ̀ fún wa, ìyípadà títún, Olúwa yóò jẹ́ kí ó dé bá wa. Lábẹ́ bó ti ń rí, àárín àwa àti Ọlọ́run kò ní dàrú. Together we shall make eternity. A ó rí Kristi ká torí kú o. Lágbára Ọlọ́run, bí Jésù bá ti dé níwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ̀rí ha. Ibolẹ tiri Olúwa yóò gbélé gbogbo wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì lórúkọ Jésù.

0: Olúwa dá sọ̀rọ̀ ayé jábésì. Olórí burúkú padà dolóríire. Ó dá sáyé Hannah. Ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́. Nínú agbára àti ipa tó Olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún odidi ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje ṣáago mẹ́sàn-án rọ̀. Ojoojúmọ́ àkòrí ètò la pè ní pa ẹlẹ́dàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel nursery aka ẹni ń wọ́ Ọlọ́run yìí wá àyàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn. Ipa rẹ̀ ká pè fún rẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihìsore ni.
1: Gẹ́gẹ́ bí a ti sọ fún wa láti ẹ̀wá ẹ gbọ́ àwọn ìsínilóye àti àkíyèsí pàtàkì yìí kí a tó lọ sí ìrírí wa àti àdúrà àwọn àyànfẹ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ní kúkú. Ní ọ̀sẹ̀ kejì ní oṣù kẹwàá ní àjọ̀dún Vision and Visionaire tí Olúwa fi gbé wa dìde fún iṣẹ́ rẹ̀ ní ìjọ Apọ́sù ti Kristi ní àgbáyé, mo pe àkíyèsí àwọn ọmọ Ọlọ́run sí. Ẹ já gbé omi wa, òróró wa, àti prayer point wa, àwòrán wa síwájú wa fún àdúrà. Mo gbàdúrà bí a ti ń ṣe èyí, ọwọ́ Ọlọ́run fún iṣẹ́ agbára yóò ṣe lórí gbogbo ẹ̀ fún wa. A ó dẹ̀ rí àmì lórúkọ Jésù Kristì Olúwa wa. Bí a bá sì tún fẹ́ bá wa ní ìpàdé bóyá counseling, a fẹ́ rí wòlíì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a lè kàn sí wa ní olú ìjọ wa ní Èkó. Bákan náà ní tìlú Àkúrẹ́ ní Odo State, ibi tí a ti lè rí wa ní CAC Greater God orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Ẹ gbọ́ ìrírí mi nítorí pé oṣù ẹjọ́ oṣù bí ìnà tó oṣù gbéyàwó mi. Ẹ gbọ́ ìrírí mi nínú ìgbéyàwó. Ní ọjọ́ tí mo ṣe ìgbéyàwó, ó mẹ́ta ló mú inú mi dùn jù ní ọjọ́ ìgbéyàwó mi. Bí a ti ń jó wọnú church, wọ́n tu kinní kan sí mi ní orí ìlà àtìyàwó mi torí mi ò ní ìrírí rẹ̀ rí. Àwọn èèyàn sọ pé flit ni fífun báyìí. Ó pọ̀ nígbà tí wọ́n tún sí mi lórí tí a dé orí pẹpẹ tajó kò mú béèrè pé so ti ta ni àwọn ní kò gbọdọ̀ pọ̀ jù wọ́n ní bí ẹ̀yẹn náà ni inú mi dùn. Èkejì ohun tó múnú mi dùn ni pé wọ́n ní kí ìyàwó mi ó sọ fún mi bó ṣe máa túìtì mi tá a bá délé. Ó sì kúnlẹ̀ ó fún mi ní wánì, ó kúnlẹ̀ ó fún mi ní kè. Orí mi fò lọ yìí ìpèsè irú ayé tí wọ́n máa jẹ lélẹ́yìí. Inú mi dùn. Ẹ̀kẹta ni tí ó múnú mi dùn ni pé wọ́n ní kí ó sọ bọ́n ṣe fẹ́ máa ṣe, ó sì gbé fílà, ó sì dé sí mi lórí. Mi ò rí irú rẹ̀ rí. Inú mi dùn ṣùgbọ́n lọ́rọ̀ kan sá ní kúkúrú ìgbà tí a délé ọjọ́ ìkíní, ó sì fi oúnjẹ sí mi lẹ́nu. Nígbà tí a máa parí tí a kúrò tí a ní ìrírí tá a padà sílé ní odidi oṣù kínní oṣù kejì, ọwọ́ mi nìkan ni mo fi ń jẹun. Kò fún mi lóúnjẹ, kò fi oúnjẹ sí mi lẹ́nu, kò dé fìlà fún mi tí n bá fẹ́ jáde. Mo ṣàánú tìṣù gbogbo ẹ̀ pé kíni yóò máa rí bí a ṣe jọ sọ lórí ọ̀tá. Mo mọ̀ pé ó yẹ kẹ́nìkan lè máa rẹ́rìn báyìí, ṣùgbọ́n mo gbàdúrà rí pé ọ̀rọ̀ ìgbéyàwó rẹ yóò pa ọ lẹ́rìn bí o ṣe ń gbomi lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù. Gbogbo yẹn kò sì ṣe nígbà tí ó di oṣù méjì sí mẹ́ta. Mo wá pé mọ́mì ọ̀tá mi ní ìbànújẹ́ tó lágbára látọjọ́ tí a ti ṣe ìgbéyàwó. Ó ní gọ́fọ̀ bíbá tì kò sí tó jọ bẹ́ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ ká rúrú ẹ̀. Ó ní kí ni sọ́sẹ̀lẹ̀. Mo wá ní ohun tí mo rí mi pé ní ọjọ́ tí a wọ ọ́tà ẹ sọ pé ẹ má ma fún mi ní oúnjẹ lẹ́nu ẹ̀ẹ́dẹ̀ máa dé fìlà fún mi bákan náà ẹ kúnlẹ̀ láti gbé kéèkì sí mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló bá rẹ̀ mi pé dáàdì ṣe ọwọ́ ń dùn ẹ ni ìbéèrè àkọ́kọ́ tó bẹ̀ mí ìbéèrè kejì oníṣòwòsàn àìsàn ni ìbéèrè kẹta oníṣòwò ọmọdé ni ẹni finally ó wá ní gbogbo ọkùnrin àwọn tó wà láyé ọkùnrin èèyàn ìgbéyàwó mélòó ló máa ṣe bẹ́ẹ̀ mo ní tí gbogbo wọn ọba síbẹ̀ kò wáyé ìgbà tó ti mọ̀ wípé kò ní rí bẹ́ẹ̀ ó yẹ ká ti jọ sọ ní ọjọ́ tá a ṣe wedding gbogbo ẹ̀yin obìnrin ṣe bẹ́ẹ̀ lórí tòótọ́ àwárẹ̀yìn ní tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni wípé lónìí ọ̀pọ̀lọpọ̀ wa nínú márèèjì wa ní ìgbéyàwó wa ṣé kìí ṣẹ̀tàn la fi bẹ̀rẹ̀ ṣé n ta sọ lọ́jọ́ ìgbéyàwó ṣé ó ẹ̀sùsì nínú márèèjì wa nítorí pé májè ìtàyé o okun tó bá ti àfẹ́ẹ̀tì márèèjì yóò àfẹ́ẹ̀tì ìdílé àwọn ọmọ yóò àfẹ́ẹ̀tì láìfù yóò àfẹ́ẹ̀tì vision yóò àfẹ́ẹ̀tì spiritual journey wa yóò àfẹ́ẹ̀tì orílẹ̀-èdè yóò àfẹ́ẹ̀tì ìjọ yóò dé àfẹ́ẹ̀tì ayé fúnra yóò àfẹ́ẹ̀tì ìlú yóò àfẹ́ẹ̀tì ohun gbogbo lénìí ogun tí gbogbo àgbáyé ń jà ìpínlẹ̀ májẹ̀mú òdúró májẹ̀mú ìgbéyàwó ti wó ó ti ṣubú ẹ̀yìn ọmọ ọlọ́run ṣé bá a ṣe jọ pinlẹ̀ṣẹ̀ ìgbéyàwó nìgbéyàwó wa ṣe wà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run àwa ní ọwọ́ ṣùgbọ́n mo ń sọ ìrírí yìí fún ẹ̀yìn ọmọ ọlọ́run láti kẹ́kọ̀ọ́ mẹ́ gbogbo ẹ̀yìn obìnrin ayọkùnrin ṣé bá a ṣe jọ bẹ̀rẹ̀ àtúntàjọ sọ sósìn wà bẹ́ẹ̀ torí gbogbo nǹkan ti dámèjì báyìí o orílẹ̀-èdè ti dámèjì ìjọ ti dámèjì ọ̀tá àwọn ọmọ náà ti ní júrì ìran náà ti ní júrì ẹja lọ wo ìgbéyàwó ibẹ̀ ni nǹkan ti wọ́ o bíbélì wípé psalm 11:3 bí ìpìnlẹ̀ bá bàjẹ́ kò sí ohun tó lódodo yóò ṣe o ẹja wá gbàdúrà méjì àwa àyànfẹ́ yìí ká tó gbọ́rọ̀ ọlọ́run àdúrà àkọ́kọ́ olúwa má jẹ̀mú ìgbéyàwó má jọ dojú ogun kọ mí látòmí lọ àdúrà ẹ̀kejì gbogbo ohun tó bá mi bẹ̀rẹ̀ ìgbéyàwó mi tí ó jẹ́ ogun olúwa pín èmi àti ẹ̀mí yá àdúrà ẹ̀kẹta ogun ìgbéyàwó mi tó ti àfẹ́ẹ̀tì ìdílé mi ìyẹn ayé àwọn ọmọ mi olúwa fàánú bá mi ṣe àdúrà ẹ̀kẹrin ẹ porúkọ jésù olúwa ìgbéyàwó mi ìgbéyàwó àwọn ọmọ mi ìran mi mẹ́rin járàánú gbàdé ìkórìtà tá a níjà ogun o àdúrà karùn-ún oore ọ̀fẹ́ téèyàn fi ń dúpẹ́ ìrìnàjò ìgbéyàwó olúwa yọ̀ǹda fún èmi àti àwọn màmá àti ìran mi mẹ́rin oore ọ̀fẹ́ ta fi ń dúpẹ́ fún ìrìnàjò ìgbéyàwó àdúrà ẹ̀kẹfà olúwa májà yóò fi ìgbéyàwó gbomijé lójú mi o májà fi gbomijé lójú àwọn ọmọ mi májà fi ṣe ìdààmú fún wa àdúrà ìkeje olúwa jẹ́ kí ìrìnàjò ìgbéyàwó mi tayó ráàánú gbà jẹ́ kí n sì ráàánú gbà fi ní ìrírí ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn mo gbàdúrà fún gbogbo wa ìdílé wa ìgbéyàwó wa yóò ráàánú gbà á ráàánú gbàdé ìkórìtà tí ìgbéyàwó wa ti ayéráyé kò ní fi ní ìrírí àbámà lórúkọ jésù kristi olúwa wa àmì.
0: nígbà tó lu wa dá sọ̀rọ̀ ayé dábésì olórí burúkú padà dolóríire ó dá sáyé hánà ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti pátóluwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀ èyí ni christ apostolic church greatest god chapel orí òkè dá sí olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní f2186 iria Kari Estate 2 orita obele lelu akura fi pe gbogbo eniyan se bi ipade adura da si oluwa lorun ipa re ka leyi ti o waye fun ido ojo meta gbako bere lati ojo kokanlelogun si ojo ketalelogun osu lagbo meje sagbo mesa ro ojojumo akori eto lape ni pa elegbon mi lenu mo
2: nibi to lorun yo ti ma lo iranse re
0: prophet oluwa gbe mi dide israel nursery aka
2: eni wo lorun iwa yan
0: atopo awon iranse olorun alaye ni yo wa ni kale lati ma padua gbogbo aye onipo dipo ni Christ Apostolic Church Greatest Church Chapel
2: ori oke da si oluwa lorun ipa re ka
0: mun re alaye tabi ire lowo fe bi adua
2: 0803-803-0562 tabi 0803-459-7312 bo si je 0812-703-5866 Jesu npe o akinso.

0: ẹ já lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Amos 3:3. Ìwé Amos orí kẹta ẹsẹ̀ kẹta. Bíbélì wí pé ẹni méjì há lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ̀. Mọ àkọlé ọ̀rọ̀ wa tòní ni ìgbéyàwó. Ẹni méjì há lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ̀. A ní oríṣi ìgbéyàwó mẹ́ta. A ní Law and Covenant Marriage. A ní God ordained marriage. A sì ní accidental marriage. A ní ìgbéyàwó òfin àti májẹ̀mú. Kí ni ìgbéyàwó òfin àti májẹ̀mú? Ó ní ìgbéyàwó tó jẹ́ pé a lọ nú pẹpẹ. Ìyẹn ni ìgbéyàwó májẹ̀mú. A jọ sọ pé ìyàwó kan ọkọ kan láfẹ̀. Bóyá lòrò ka àbí bíbélì ìgbéyàwó ní májẹ̀mú nìyẹn. Kí ni ìgbéyàwó olófin? Òun ni ìgbéyàwó a lọ sí gọ́mẹ̀ntì ọ̀dọ̀ ìjọba. A fọwọ́ sí ìwé pé a jọ fẹ́ra ìyàwó kọ̀ọ̀kan kan a sì ní dára wa. Ìyẹn ìgbéyàwó onímájẹ̀mú àti olófin. Ìgbéyàwó tẹ́nìkan kan ò lè wọnú ẹ̀. Ìgbéyàwó èkejì ni ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ. Kí ni ìgbéyàwó tí Ọlọ́run pa láṣẹ? Ó ní ìgbéyàwó Isaac. Ìgbéyàwó tí òbí ọkọ òbí ìyàwó jọ papọ̀ tí wọ́n san owó orí ní ọ̀nà pọ̀ṣọ̀ lúkálukú tí wọ́n dẹ̀ gbéra sílé. Ìyẹn gangan ni ti Ọlọ́run. Kò sí òfin bẹ́ẹ̀. Kò sí májẹ̀mú bẹ́ẹ̀ bí kò ṣe pé ètò Ọlọ́run ni ó wà lórí ẹ̀. Ìgbéyàwó ẹ̀kẹta òun ni accidental marriage. Ìgbéyàwó tí a ti bímọ ká tó ṣe. Kí ni ìgbéyàwó tí a bímọ ká tó ṣe? Ìgbéyàwó ó fortunate bí ìgbéyàwó Joseph. A ti bí Jésù. Bóyá ìgbà ta lóyún Jésù ta ni Joseph tó lọ ṣe ìgbéyàwó. Ìyàwó ìgbéyàwó tó jẹ́ pé ìgbéyàwó kìí ṣe ti Jésù Mukasọ ni láti ṣe àlàyé o. Ìgbéyàwó tó jẹ́ pé bóyá ọkùnrin ó ṣe àṣìṣe àbí nítorí ìdíkà àti èkejì wọ́n ti jọ ń bímọ kí wọ́n tó lọ san dáárì àbí owó orí ara wọn. That is accidental marriage. Ìgbéyàwó ẹ̀kẹta ni. Ohun tí mo fẹ́ mú jáde lórí àlàyé mi ní gbólóhùn ti ìgbéyàwó lónìí. Kí ni à ń pè ní ìgbéyàwó? Ìgbéyàwó dúró lórí àlàáfíà, ìṣọ̀kan, ìrànlọ́wọ́, ara wa àti ìfẹ́. Ẹni ìgbéyàwó tí ò sí ìfẹ́, tí ò sí ìṣọ̀kan, tí ò sí kára wa lọ́wọ́, tí ò sì sí ìwàláyé Ọlọ́run nú ẹ̀, ìṣọ̀kan, ìfẹ́ àti ìbẹ̀rù Ọlọ́run. Ìgbéyàwó yẹn ti kúrò lójú ọ̀nà. Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé
1: nígbà tó olúwa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹ́ lẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí olúwa lọ́rùn ipa rẹ̀ ká. Léyìí tí ó wáyé fún nídìí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹtàlélógún oṣù láago méje ṣáago mẹ́sàn-án rọ̀. Ojoojúmọ́ àkòrí ètò la pè ní pa ẹlẹ́dàn mi lẹ́nu mọ́. Níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀. Prophet Olúwa gbé mi dìde Israel nursery aka ẹni ń wọ́ Ọlọ́run yìí wá àyàn. Àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa Ọlọ́run ipa rẹ̀ ká. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 0803-803-0562 tàbí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866. Jésù ń pè ọ́ àfihìsore ni.
0: Ohun tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé ìgbéyàwó gbọ́dọ̀ ní ìfẹ́, ìgbàgbọ́, òtítọ́ àti ìrànlọ́wọ́ dání. Kìí ṣe ọmọ àti ayé tá a wá ní kan ní ìgbéyàwó. Ohun tó ṣe kókó ni pé sóòótọ́ wà ń bẹ̀. Ṣé àlàáfíà wà? Ṣé ìṣọ̀kan wà? Ṣé ìfẹ́ wà? Ṣé ìwàláyé Ọlọ́run wà? Olúwa yóò wà pẹ̀lú wa. Ẹjẹ́ tí ò bá àwọn tí a sọ yìí, ẹjẹ́ á dá padà. Ẹni méjì á lè jọ rìn pọ̀ láì jẹ́ pé wọ́n rẹ̀. That is only the rain any is so can go to one if I go to one or tita to do the bottom one bed. In a low one, I go to one bed. Pulwa yo wa pelua, igbe ya woti ayeraye bi abafeshe tafe nirire agbedo ni wa mima, agbedo ni igbaloka, agbedo viwa danyo pe a apunya pelu olon, mubadu afungbogba wate agbe ito ilone, igbe ya wa, idile wa, ayeraye wa yori ya anolon ba, ti afi mori dele, lenyo pungbogbo, lori igbe ya wa ati dele ati raduwa soron, olon aje kasweri ati ope, yoru kwa Jesu Christi, oluwa wa amin. Le kasi, mundu pe lagbogbo enyo molon, ti engbe ito yi, ti ede dide, nyona kanake jifuntu sojo ebi me, ti enamilowo, mundu pe pupa. Finally, mutu fi akoko, Kesua 21, 22, 23 ni ososun. Ema jeki agbagbe ni orioke. Siesi, Greater God, dasi olon olon ipareka ti akurebra. F2186 Irakare Estate 2 Orita Obele Akure. Ema di agbagbe agome jiaro sime sani ojo meta yena ni o luayowa peluwa. Mo fi akoko yitun so fun wa wi pe bi abafe pe wa abi aferi wa address na le ti re wa ni awon ojo yen mo gbadura fo ni wa ororo wa prayer point wa awora wa ati edun oka wa loruko Jesu onise ayo ko je wa kare anu tutu gba ore ofe tutu iranlowo tutu ogo tutu ati gbogbo radio station to gbe eto yi ibapade tutu. Together we shall make eternity. Our Christi, Catholic, Lord God, Jesus Christ, follow our Amen.
2: Ito ti ese se bota ni bangbe nkan mi ati iriri awon irawa aye eyi ti CAC Greatest God Chapel ti olu ile ijosin won wa ni number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State ati eka ijo won ni number F2186 Iriakari Estate 2 Orita Obele ni ilu Akure si onipowo re baba wa ti Oluwa ti lo fun wa lori eto na fun toni ni prophet Oluwa Gbemi Dide Israel Nasiri aka eni wolon iwa yan anigba ko wipe e ti di alabo fun nipa eto ti oni gbogbo wa ri be e pade wa ni dede akoko kan na lose to nbo lori radio 13 gbo wa yi o bi awon eto isin ile ijosin wa si lo ni yi lori ile ijosin wa to wa ni mowe ni ipinle ogun every Sunday ni Holy Ghost hour laarin ago meje si mesan owuro gbogbo ojo Thursday ni pade adura faanuda si laarin ago meje si mesan owuro every second Saturday of the month ni Saturday iyanu laarin ago mefa si mesan owuro to ba wa di Thursday keje ososu ni pade adura Oluwa gbeja abiyamo ta ma nse be laago meje si mesan owuro ati isoru be laago mewa ale si meta owu gbogbo ale ojo isimi Sunday ni isoru asale iranlowo bere laago mokanla ale si meje owu ati isoru asale awon oba Night of Kings ni gbogbo ojo to ba pe ni osu bere laago mokanla ale si meje owu ipade adura ta si sori ojo ibi birthday ayajo ojo ta bi baba wa woli Oluwa Gbemi Dide Israel Nasiri saye prophetic night ma waye laago mokanla owu Monday ti se ojo keta osu kejo si daje ojo kerin gbogbo iye awi ni Greatest God Chapel number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State wa yi ni eka wa ipinle Ondo ni gbogbo ojo kankanlelogun ojo kejilelogun ati ojo ketalelogun osoosu bere lati osu keje ọdun ta wa yi lo ni ipade adura da si Oluwa lorun ipa re ka laarin ago meje si mesan owuro be ni quarterly program wa ta pe bangbe kan mi eyi to nbo yi lo ma waye ni ojo kerin osu kejo ọdun ta wa yi laarin ago mejila osan si merin irole ni CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Orita Obele Akure Ondo State lati ma tesiwaju pelu wa ninu awon eto wa gbogbo lori radio ni gbogbo ojo Tuesday e ma pade wa ni alalaye 96.5 FM Akure laarin ago meje abo si mejo ale adaba 88.9 FM Akure lati ma nseto ni gbogbo ojo Wednesday laarin ago meta abo san si merin irole to ba wa di Friday laarin ago marun abo si mefa irole awa wa 94.1 FM Okitipupa ni ke ti ma darapo mo wa àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́. Bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ alẹ́. Bí Ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísọ nígbàgbọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ Olúwa, ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín ṣọwọ́ sínú àsùnwọ̀n yìí. FCMB account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí FCMB 588-493-1010 account name TAC Greatest God Chapel. Láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́, ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí. Israel Nasiri Olúwagbémidìde lórí Facebook, TikTok, Instagram àti bẹ́ẹ̀. Fún àlàyé, ìmọ̀ràn tàbí

ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

gbóná n'otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Gbóná n'otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn òun tó dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Òun ní ẹgbẹ́lé ayé ẹ ṣe rere. Torí pé ló pé ìka ò pè é. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bá ọba nà ká kan sọ́mọ nìkejì. Màá rántí pé ìyókù ìwọ lo ní o. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní fún díẹ̀ yìí ṣàyè èrè. Gbóná n'otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápá àpàtọ́rọ́ àròjọ mú solókùn. Àwọn ròyìn ọ̀hún ká sáré máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Gbóná n'otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rè ọyẹ́ ẹgbọ́. Gbóná n'otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọwọ́ ba olùkọ́gan àti bàbá. Torí bá ṣe fipá bá ọmọ akẹ́kọ̀ọ́ bá ṣe fi bá lájọṣepọ̀ àtọ́mọ́ ẹ̀. Ìpínlẹ̀ Edo leléyìí ti ṣẹlẹ̀. Ọkùnrin kan eléyìí tó jẹ́ olùkọ́ ti ṣe ẹni ọdún 52 tán pokọ rẹ̀ ní Daniel Erumodomo. Ìyẹn ni ìròyìn fi ni pé wọ́n ti fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí nílùú Benin. Lórí bí ó ṣe ti kí ọmọ ọdún 13 kan mọ́lẹ̀ lọ́ọ́ bá rọ̀bọ̀n mi fún un. Ìyẹn ṣe ni afurasí ọ̀hún ló wu ìwà láàbí ọ̀hún lọ́jọ́ 5 oṣù tá a wà yìí. Kọmíṣánná fún kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Edo yìí ni Patrick Dao yìí ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde fáwọn oníròyìn lásìkò tí ó ń ṣe àfihàn àwọn afurasí ọ̀daràn èyí tí ọwọ́ bà. Bákan náà ẹ̀wẹ̀ ni kọmíṣánná ọ̀hún ló tún fi léde wípé ọkùnrin kan náà bàbá ẹni ọdún 42 yìí ni ìròyìn fi ni pé ó bá ọmọ bíbí inú ẹ̀ tí í ṣe ọmọ ọdún 15 ó tún bá ọmọ rẹ̀ ọba lájọṣepọ̀. Wọ́n ti fi ohun náà sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n nílùú Benin. Àní ṣe ni ọni afurasí ọ̀hún ló wu ìwà láabi lọ́jọ́ 6 oṣù tá a wà yìí náà ní ìjọba ìbílẹ̀ Ezeko West ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní ìwádìí tí wọ́n ṣe ó fi hàn pé afurasí ọ̀hún òun ló wu ìwà láabi ọ̀hún tí wọ́n sì káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ ní ilé ẹjọ́ náà bá lọ jù sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n. Gbóná n'otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìpínlẹ̀ Edo ibẹ̀ náà mo tó wà lórí ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ lélẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Edo ló tún ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ọkùnrin kan ẹni ọdún 36 ni wọ́n tún ti fi kélé òfin gbé lórí bí ó ṣe ti fipá bá ọmọ ọdún 14 tó jẹ́ obìnrin. Ó fipá bá alájọṣepọ̀ afurasí ọ̀nà pokọ rẹ̀ ní Otaru Jonathan. Wọ́n ní ó wu ìwà láabi lọ́jọ́ 12 oṣù tá a wà yìí náà ní lọ́dún 2026 tá a wà yìí ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ezeko. Ònà ń lò náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo ni. Ọ̀tọ́ka sí pé ìwádìí tí wọ́n ṣe fi hàn yìí pé ọkùnrin ẹni ọdún 36 ọ̀hún Otaru Jonathan ló mú ọmọ náà.

0: sórí kẹ̀kẹ́ lórí alùpùpù lọ bá gbé wọlé sí inú ilé àkọ́kù kan ibẹ̀ ló ti bá ọmọ ńlájọṣepọ̀ lọ́ba fún un ní ₦2,000 pé mọ́ sọ fẹ́ni kankan o gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn daily post ló gbé jáde lọ́sàn-án tòní mo kú ọ́nbẹ̀ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ gbọ́ àwọn ọlọ́pàá wọ́n ṣekú pa àwọn afurasí adigunjalè méjì kan nípínlẹ̀ anambra wọ́n tún rí ìbọn AK-47 lọ́wọ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ anambra ló ti ṣekú pa àwọn afurasí gbẹ̀wìrì méjì kan báyìí náà bá tún rí ìbọn AK-47 wọ́n rí lọ́wọ́ wọn nígbà tí wọ́n tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà pẹ̀lú wọn ní ìjọba ìbílẹ̀ àríwá ìdèmilì nípínlẹ̀ ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ó náwáyé gẹ́gẹ́ báwọn ikọ̀ RRS bí wọ́n ṣe ti gbéná wojú àwọn adigunjalè ọ̀hún lọ́gán tí olobó tó ta wọ́n lórí ìwà láabi èyí tí wọ́n ń wò ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá tó chukwu ikenga ó ní àwọn afurasí méjì ọ̀hún lọ́wọ́ ọ̀bọ́n bà tí wọ́n sì fi ara pa gẹ́gẹ́ bí wọ́n sì ní àwọn yòókù wọn wọ́n gbé ọta àbọ̀n wọn gbé sá lọ ìwé ìròyìn vangard ló gbé jáde lọ́sàn-án òní gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí lọ́wọ́ ti ba afurasí kan tó lọ jáwáyà ọlọ́jì ká lára ẹ̀rọ amúnáwá transformer ṣùgbọ́n iná bá gbé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ enugun náà ti fi léde báyìí wípé àwọn ti dóòlà ẹ̀mí afurasí kan tí ń jí wáyà ká níbi ẹ̀rọ amúnáwá transformer èyí tí iná tó gbé tí ò jẹ́ pé kò mọ nǹkan kan tí ń ṣe mọ́ o ìyẹn tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá mẹ́ẹ̀ dánẹ̀ ndukì inú fojú ọ̀rọ̀ ìlédè nu àtẹ̀jáde tó fi ìta ndukì ó ní afurasí ọ̀ni chidibere nnaji ọmọ ọdún 23 agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní nnaji ọ̀hún lọ́wọ́ bà lẹ́yìn tí wọ́n rí níbi ẹ̀rọ transformer ọ̀hún tọwọ́ ọ̀nà ti bà á nígbà tí iná ti gbé èyí tí ọjọ́ pé wọ́n fẹ́ yọ àwọn nǹkan lára transformer náà níná bá dé tíná sì gbé àwọn ti wá mú báyìí gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn premium times ló gbé jáde lọ́sàn-án tòní ọ̀yá mo kú ọ́nbẹ̀ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ gbọ́ gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. ọmọ kékeré kan èyí tí wọ́n ní wọ́n gbé ayọ̀nà tí wọ́n gbé lé níbi tí ọjẹ́ ojú ara rẹ̀ látàrí pé wọ́n ní ọmọ ń tọ̀ lé ni wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ lẹ́ẹ̀kejì fún báyìí ọmọ kan tó jẹ́ obìnrin èyí tí wọ́n ní ìṣe ni ó farapa lẹ́yìn tí bàbá ẹ̀ tí wọ́n ní ó lọ gbé ayọ̀nà gbóná ó gbé lé níbi ojú ara rẹ̀ eléyìí tó fi ń tọ̀ gẹ́gẹ́ bí ìjìyà wípé ọ̀tọ̀ lé yìí ni ìròyìn fi ẹni pé wọ́n ní wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ míì fún báyìí lọ́wọ́ nílùú ọ̀wọ̀ ní fmc ọ̀wọ̀ ìròyìn fi ẹni pé ọmọ ọ̀hún wọ́n ní ó ti kọ́kọ́ ṣe iṣẹ́ abẹ àkọ́kọ́ náà lórí bí wọ́n ṣe ti ṣe ìtumọ̀ iṣẹ́ báṣubàṣu náà èyí tí ọjọ́ pé ara kitiyan òun náà ló sì ń lọ láti lè rí dájú pé wọ́n ṣe iṣẹ́ abẹ fọ́mọ ọ̀hún ẹni tí ọjọ́ ìjọba ìpínlẹ̀ Ondo wọ́n fi léde wípé ńṣe ni ọmọ ọ̀hún iná ti na wọ́n ti ní ara rẹ̀ ló ti ń yá báyìí gẹ́gẹ́ bí kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ yìí ni ṣeun bọ́sẹ̀dé ọ̀sámáyé bí ó ṣe ti fi léde ẹni tó ṣojú gómìnà lọ́kì ayédàtiwa lásìkò àbẹ̀wò èyí tí wọ́n ṣe sí ọmọ ọ̀hún gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn nigerian tribune ló gbé jáde lọ́sàn-án tòní ẹjẹ́ ń sáré dókè lọ́wọ́ mò ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.
1: adé oko ọ̀rẹ́ kò ṣe ròyìn rárá ọ̀la ńlá ló wà ní aláṣọ
2: wọ́n tún ti dé o ìjà rẹ̀ lẹ́tọ̀ crusade àràgbẹ́ yamuyamu ìsọjílá ọlọ́jọ́ kan ṣoṣo tó máa ń wáyé lọ́dọọdún tí olúwa gbé kalẹ̀ látọwọ́ the redeemed christian church of god new sangha calvary zone ìjà rẹ̀ tọdún yìí tún máa ń wáyé o lọ́jọ́ 21 oṣù kẹjọ 2026 tá a wà yìí glorious god ọlọ́run ológo làkòrí tó bá wá di ní agogo mẹ́wàá òwúrọ̀ sí agogo 12 ọ̀sán àyẹ̀wò ìlera ọ̀fẹ́ látọwọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tó bá wá di ní agogo 4 ìrọ̀lẹ́ ìgbàdégbé wọn gbiná mọ́ ogun èṣù èyí tó sọmọ ọlọ́gbọ́ ọdọmọ lọfọ tó jẹ kọmọ ológo máa mú ogo sírù tó tún jẹ kọmọ ológo máa mú ogo mugogoro ìránṣẹ ọlọrun tí olúwa yóò máa lò ni pastor tapere alexander ọlọrẹwájú pscp lagos province 126 ibi tí sẹjí ti máa wáyé ní etí lọmí odò ọjà ìjà rẹ jọwọ máṣe láìwá o kí wọn gba ìbùkún rẹ níwájú olúwa wọn làyè lẹkùnrẹrẹ ẹ fi pastor akilolu sórí nọmba yìí o 0833805946 ìgbìmọ̀ ìsọjí lónìí kéde rẹ wípé o kájọ wọn bá ọlọrun ológo pàdé ohunkóhun má ṣe dààmú ògo wa lórúkọ olúwa ó yá o ẹ ṣàmì ọrọ.
3: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Fámílì àrẹ́nà ló àrámí sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀ ìta àwọn alùsókòtò rèé o lápòṣù kòtò wa lákúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra alára túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ràn-án àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ alára túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Fámílì àrẹ́nà torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o Fámílì àrẹ́nà wà ní Oyiz Building opposite Mobile Bank Adeshida Road Àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank After Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 Fámílì àrẹ́nà iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
4: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo èyí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. ₦15,000 péré ni DSTV báyìí. Àtagbada àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. ₦15,000 náà sì ni GoTV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀. Kí ló tún kù? Jẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀ lè lọ. Àwò padà sẹ́yìn tó kórí DSTV àti GoTV dẹ́mú. ₦15,000 péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn lè iṣẹ́ Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ ọ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kóòtọ́ wọ́n fàyè bọnu wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Àjílósun Àdó Èkìtì number 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adjashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrí Àkókò Fàlàyé 08101042804 GoTV àti DSTV ti gbọ̀pọ̀ ₦15,000 péré ni.
0: Ẹ má bínú a mọ pàdé lọ́la lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọpẹ́ yẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jọ ò gbóná nú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
5: Yíbẹ̀ má fọwọ́kọ̀.
6: ADABA
5: 89 Adaba.
7: Aleluya! Gbogbo ènìyàn tí ó ń gbọ́ mi lónìí.
8: Everybody listening to me today.
7: Ẹ̀kẹ́ aleluya sí Ọlọ́run.
8: Shout aleluya to the Lord.
7: Wọ́n sọ̀rọ̀ inú ìwé Jeremiah.
8: I will be speaking from the book of Jeremiah.
7: Orí 32.
8: Chapter 32.
7: Ẹsẹ̀ 37.
8: Verse 27.
7: Tó kà báyìí pé.
8: I read thus.
7: Wo.
8: Behold,
7: Èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara.
8: I am the Lord, the God of all flesh.
7: Ó ń ká wa tí ó ṣòro fún mi bí.
8: Is there anything too hard for me?
7: Ẹ ṣe ọ̀rọ̀ ìjẹ́ ìbéèrè.
8: This passage is a question.
7: Gbogbo ẹni tẹ́ ń gbá mi lónìí mò ń sọ̀rọ̀ fún gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè yìí.
8: All of you that are listening to me, I am particularly talking to the youth.
7: Ọlọ́run gbogbo ẹran ara.
8: The God of all flesh.
7: Ǹjẹ́ nǹkan wà fún mi tí ó ṣòro fún mi láti ṣe bí?
8: Is there anything difficult for me to do?
7: Mo ń fi àkókò yìí.
8: I am using this time.
7: Pé àkíyèsí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí.
8: Call the attention of all the citizens of this nation.
7: Àti gbogbo ẹ̀yin ọ̀dọ́.
8: And all you youths.
7: Ọ̀pọ̀ ọmọ ológo tó wá sí ayé wọn ò rí ògo lò mọ́.
8: Lot of glorious children that came to earth, they are not able to use their glory.
7: There's one thing I observe.
8: Ohun kan wà tí mo rí.
7: The economy of this nation has affected the destiny of many people.
8: Ọrọ̀ ajé ìlú yìí, ó ti dààmú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
7: And all the efforts of the government was proved vain.
8: Gbogbo ipa àwọn tó ń ṣe àkóso ìjọba ó sì já sásán.
7: Ṣùgbọ́n.
8: But.
7: Eléyìí ló wá mú mi rò pé kí ni mo lè ṣe.
8: This is what made me think, what can I do?
7: Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ wọn ń jìyà, gbogbo àwọn tó di 419 lónìí, àwọn tó ń ṣe yahoo, kì í ṣe pé ó mọ̀ọ́mọ̀ wá sí ọkàn wọn nígbà tí orílẹ̀-èdè ò rọgbọ mọ́.
8: Lot of the youths are suffering. Those people that became 419, it was not their intention initially. It was because of the economic situation that made them to be so.
7: Láti ìgbà ayé ìjọba Sàgárí láti mọ̀ pé kò sí ọjọ́ iwájú.
8: From the time of Sàgárí government.
7: Ṣùgbọ́n àmọ́ pé yóò dé ìpele tó dé yìí.
8: But we didn't know it would get to this extent.
7: Ara iṣẹ́ tí Ọlọ́run gbélé mi lọ́nà eléyìí.
8: This is part of the work that God has handed over to me.
7: I am an evangelist of youth.
8: Mo jẹ́ ajínrere àwọn ọ̀dọ́.
7: Mi ò wá ní lajú mi lẹ̀ kí n ṣe aláìṣe iṣẹ́ tí Ọlọ́run fi rán mi.
8: I wouldn't but do the work that God has assigned to me.
7: Gbogbo ẹ̀ jẹ́ ń gbọ́ mi lónìí.
8: All of you that are listening to me today.
7: Ìpàdé ńlá kan ti wà fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ ní ọ̀sẹ̀ yìí.
8: There is a big prayer program that is being organized for the youth this week.
7: Eléyìí tí ò fi ẹnikẹ́ni lẹ̀.
8: This one does not exclude anybody.
7: Gbogbo ẹ̀yin tí ìrètí ẹ̀ ń retí ọjọ́ ọ̀la.
8: All of you that are expectant of a greater tomorrow.
7: Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ bẹ́ rí ògo yín lò ní ọ̀la.
8: All you youths that want to make use of your glory tomorrow.
7: Ọ̀pọ̀ yín ti ṣe ìlàkàkà láti kúrò ní orílẹ̀-èdè lọ sí ibòmíì ṣùgbọ́n kò ṣeé ṣe.
8: A lot of you have made so many efforts to travel abroad but become impossible.
7: Bí ò bá wá ṣeéṣe ibi tí a wà náà ọ̀rọ̀ á lè jọrọ̀ níbẹ̀.
8: So if it has become impossible where we are, we can enjoy the wealth of the nation.
7: Ṣùgbọ́n eléyìí ó mú nǹkan tí ó ní agbára lọ́wọ́.
8: But this will require a great thing.
7: Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ti wẹnu ìdè láti ọdún tó pọ̀ sẹ́yìn.
8: A lot of youth have entered into bondage from a long time back.
7: Àwọn ẹ̀mí èṣù tó ń ṣe àkóso ní orílẹ̀-èdè yìí wọn ò ṣíwọ́ṣẹ́.
8: The evil spirit that are controlling the nation have not stopped.
7: So àkókò yìí mo ń fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ sàsálà fún ẹ̀mí yín.
8: So I'm using this opportunity to call all you youths, run for your dear life.
7: Láti ọdún mẹ́la ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí ọgbọ̀n ọdún ọ̀dọ́ sì ni.
8: From the age of 14, 15 to 21, you are still a youth.
7: Di ọgbọ̀n ọdún.
8: Up to 30 years, you are
7: still a youth. Kódà dé ọgbọ̀n ọdún ó lé márùn-ún.
8: Even up to 35 years, you are still a youth.
7: Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ they went to the university and they did the wrong course in the university.
8: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ná lọ sí ilé-ìwé ẹ̀kọ́ gíga university tí wọn ò ṣe ẹ̀kọ́ tó yẹ kọ́kọ́.
7: Àwùjọ àwọn ẹ̀mí èṣù náà lélẹ́yìí.
8: It is still the work of the demons.
7: Bíbélì sọ̀rọ̀ kan nínú ìwé Efesu, àwọn ẹ̀mí èṣù ti ń bẹ ní agbẹ̀méjì ayé àwọn kan ẹ̀mí wúrò ojú ọ̀run. Tí a bá rí àwọn ológun ọ̀pọ̀ wọn ni wọ́n tẹ̀lé.
8: The Bible talk about evil spirit that dwell in the firmament in the book of Ephesians. Whenever they see glorious children, they try to attack them.
7: Ìpàdé yìí yóò wáyé ní ọjọ́ Friday, ọ̀sẹ̀ gan on 21, 22, 23.
8: This prayer meeting will come up this Friday, 21, 22 to 23.
7: Eléyìí ó ní agbára tí ó bá níbi jẹ́ pé ṣe ìpàdé àwọn ọ̀dọ́ ẹ̀ ní tí irú ẹ̀ ní orílẹ̀-èdè yìí.
8: This will be so powerful. If there is any other revival they are having for the children, for the youth, this will be a peculiar one.
7: Ẹ jẹ́ ìgbé ká láti ọwọ́ ẹ̀mí mọ́.
8: And this is established from the Holy Spirit.
7: Mo ń fi Olódùmarè bẹ̀ yín.
8: I beseech you by God.
7: Iṣẹ́ tí a bá náà kọ̀kọ́ gbọ́dọ̀ pa ẹ̀kọ́.
8: The work that is sent to a servant must not kill the servant.
7: Ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye àti àwọn ìbéèrè ni wọ́n ń bi mí léèrè.
8: A lot of controversial issues, a lot of questions are being asked.
7: Bàbá kí ni àwọn ọ̀dọ́ ètò àgbọ̀nìkẹ́ kí ló jẹ́ alẹ́ òní lẹ́kẹ̀jọ mọ́ ni tọmọ ikú ló léwu.
8: Our father in the Lord, this question, that question they are asking me, no matter what happened, the Lord will always make a way.
7: Ààbò tó péye ń bẹ ní ọ̀dọ́ Ọlọ́run mi.
8: Divine protection is with my God.
7: Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn Ọlọ́run tó ń lò wọ́n àwọn jágójágó àti ọlọ́pàá àwọ wà ní gbogbo ọjọ́ tí a bá ń ṣe ìpàdé ní orí òkè yìí.
8: There is always protection whenever we are having our meeting. We have employed the service of police and army officers to guide us.
7: Mo wá ń pe gbogbo àwọn ọ̀dọ́ láti ìlú Àkúrẹ́.
8: I am now calling on all youths in Akure town.
7: Gbogbo ẹ̀yin Èkìtì, Ondo State, gbogbo ọ̀dọ́ ilé èdè pátá.
8: All you in Èkìtì, all over the nation, I'm inviting you.
7: Kò tí ì sí ibi tí òkìkí ìpàdé yóò ti dé ní orílẹ̀-èdè.
8: The revival, the program has been propagated all over the nation.
7: Ẹ sá àsálà báyìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ dé òkè tẹ́ kán lè bá àjẹkẹ́ wá ṣe ń tí ẹ wá ṣe ní ayé.
8: Therefore, run for your dear life, all you that want to make use of your glory.
7: Ìtúsílẹ̀ tó ní agbára.
8: A great deliverance.
7: Ìdè yóò jà tí ó pọ̀.
8: Bondages shall be broken.
7: Agbára òkùnkùn ó sá kíjokíjo.
8: Power of darkness will run helter skelter.
7: Kì yóò ṣe ipá kan.
8: And there will be no power of darkness.
7: Tí ó dùn níwájú ẹnikẹ́ni.
8: That will be able to stand before anyone.
7: Nínú ìpàdé yìí.
8: In this prayer meeting.
7: Láì kó ní ilé tó wà tàbí ìlú tó wà, ó lè ṣe rẹ̀ mbẹ̀.
8: Without leaving your hometown or the nation you are, you can prosper there.
7: Ẹ̀gbọ́n ìdílé oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ láàmú tí wọ́n sì ní kí jẹ́jẹ́ àwọn èèyàn fẹ́ tí wọn ò tí ì rí ibi tí wọ́n gbé gbà.
8: Family or household cause is attacking a lot of people that they are not able to find a way.
7: Ọ̀pọ̀ àwọn ológun wọ́n wá ń rá kòró lẹ̀ wọn ò rí ibi lọ mọ́.
8: A lot of glorious children are now crawling. There is no way out for them.
7: Èmi wòlíì Sánsó Olúwamọdẹdẹ.
8: I, Prophet Samson Olúwamọdẹdẹ.
7: Wọ́n fi àkókò ọ̀rọ̀ yẹn.
8: I'm using this opportunity to beseech you.
7: Ẹ̀yin òbí tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ mi nínú rédíò yìí.
8: All you parents, if you hear my voice in this program.
7: Tàbí tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ mi nínú ọ̀rọ̀ ẹ̀rọ alátagbà.
8: Or you hear my voice on the internet.
7: Ẹ sọ gbogbo àwọn yín tó wà ní fásitì, Ọlọ́run ṣe inú ọdún ní wọn bàbá yìí.
8: Tell your children that our university got so good they are on holiday now.
7: Ẹ jẹ́ kí wọ́n gbàgbé Ọlọ́run Olódùmarè.
8: Let them come and meet their living God.
7: Friday gangan.
8: This on Friday.
7: 21.
8: On the 21st.
7: Saturday 22.
8: Saturday 27.
7: Sunday ní bí aago méjìlá sí aago mímú parí.
8: And Sunday I will finish between 12 to 2.
7: Ìgbàgàn olóògbé gbàdán ni Prayer Center Church of God International Headquarter.
8: And the venue will be Prayer Center Church of God Headquarter.
7: Ní kilometer 7 Ìdàn Road ní ìlú Àkúrẹ́.
8: Kilometer 7 Ìdànrè Road in Àkúrẹ́.
7: Kilometer 7 Àdóbre Ìdànrè Road ní ìlú Àkúrẹ́.
8: Kilometer 7 Ìdànrè Road in Àkúrẹ́.
7: Ọ̀pọ̀ àwọn olórin tẹ́ wà ń bẹ̀, ìpàdé kìí ṣe ti ayé, kìí ṣe kí àǹkọ́rọ̀ jọ, kìí ṣe ó ní ìjọ́jìjọ́. This is an interdenomination program.
8: This program is interdenominational. There will be a lot of gospel singers that will be invited. This is not a worldly program.
7: Èyí ó jẹ́ àwọn olórin tó jẹ́ ọ̀dọ́.
8: There will be youth gospel singers.
7: Àwọn tí wọn ò tí ì mú orin ayé mọ́ orin tiwọn.
8: Those that are not mixed worldly songs with their gospel.
7: Ẹ máa gbọ́ orúkọ wọn nínú àwọn ìkéde tí a ń ṣe.
8: You will be hearing their names in our announcements.
7: Ní ọ̀sẹ̀ yìí.
8: This week.
7: Ọjọ́ Friday.
8: Friday.
7: 21.
8: 21st.
7: Saturday 22.
8: Saturday 22nd.
7: 23 Sunday.
8: And Sunday 23rd.
7: Wọ́n jọ àwọn èèyàn lọ́lẹ̀, wọ́n padà lọ ní togotogo.
8: I will release people and they will go home with their glory.
7: Ẹ sọ fún àwọn ọmọ yín.
8: Tell your children.
7: Ẹ pàdé Ọlọ́run àwọn ọmọ ogun.
8: Meet the Lord of hosts.
7: Ó ti ṣe bẹ́ẹ̀ ní ìgbà kan.
8: He has done this before.
7: Yóò ṣe jù bẹ́ẹ̀ lọ ní eléyìí.
8: And he will do greater this time.
7: Eléyìí kì í ṣe àwòkọ́ṣe tàbí ká mọ imitate èèyàn.
8: This is not an imitation.
7: Èmi wòlíì Sánsó Olúwamọdẹdẹ.
8: I, Prophet Samson Olúwamọdẹdẹ.
7: Ọwọ́ mẹ́wẹ̀ẹ́ wa ni mo fi ń sọ àyà.
8: I am telling you categorically.
7: Ogun tí ò ní sẹ́kọ̀ tí ì sí ní ayé.
8: The battle that cannot be conquered has never come to be.
7: Ẹni tí agbá Ọlọ́run ká mọ̀ sí ibi.
8: The one that God cannot handle has not been born.
7: Wọ́n ti change orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, aṣọ ògo wọn ti bọ́ lọ́rùn ẹlòmíì.
8: They have changed the hands of so many, their garments of glory have been taken away.
7: Wọ́n gba ògo tí ẹlòmíì gbé wá sí ayé, wọ́n sì gbé ìgbé fìwélé lọ. Ìdí ni tẹ́ rí àwọn ọmọ tí ń jalè, tí ń ṣe yahoo, yahoo plus, tí ọkùnrin àtòbìnrin wọn tí ń ta tẹ́tẹ́ káàkiri.
8: They have taken the inborn glory of a lot of people. And they put emptiness into their lives. That is why you see a lot of them, they are going into 419 doing yahoo yahoo plus.
7: Eléyìí ẹ̀mí ògbẹ́sẹ̀ lé.
8: This is what the Holy Spirit would trample upon.
7: Ó dá mi lójú gbangba.
8: I am very sure of this.
7: Ẹgbẹ́ ẹgbàá tí ìjọ ti eléyìí kì í ṣe oníjọ.
8: forget about denomination.
7: Gbogbo aye lana mi si eyin odo ti mo n ba so ni akoko yi exercise ala fe mi
8: yin. I am sent to the whole world, O ye youth, run for your dear life.
7: Awon eda kan ti da awon kan ti dide lati gbe gbogbo eru o nje be ba to 100,000 gbogbo nje te je ati nje mu.
8: There are people that are volunteer. Your feeding, your drinking, whatsoever that you require will be made available.
7: Ẹ jẹ́ ń bọ́ láti Èkó tàbí láti ìlú mi, ẹ lè bùkù fún yàrá ní affordable price online.
8: All of you that are coming outside Akure, there is lot of houses and hotels that are made available that you can book online.
7: So ìpàdé yìí yóò jẹ́lẹ̀ tí ò tí ẹ̀ ní tí irú ẹ̀rí ní gbogbo orílẹ̀-èdè nígbà tí a ti bẹ̀rẹ̀.
8: So this prayer meeting will be such that you have never experienced before.
7: The prayer center church of God.
8: At prayer center church of God.
7: Kilometer 7 Idan Road, Nulu Akure Londo Stage.
8: Kilometer 7 Idore Road at Akure.
7: Gbogbo eyin ti ti fi ami si lara.
8: All of you that they have put even mark on you.
7: My father is waiting for you.
8: Baba mi n duro de yin.
7: Gbogbo eyin ti ti so igbala lo.
8: All of you that have lost your salvation.
7: Olúwa sọ mi pé.
8: The Lord told me.
7: Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ló ń fẹ́ lò ṣùgbọ́n tí èsì ti báyé wọn jẹ́ ìjọba ọ̀run àpáàdì. Wọn ò jẹ́ wọn orí ọ̀nà mọ́.
8: That he want to use a lot of the youth, but the kingdom of darkness has destroyed their life, they could not find a way anymore.
7: Gbogbo àwọn tí náà ni wọ́n ti kú jẹ́ jẹ́ ọ̀dọ́. Ẹ máa bọ̀ ní òpàdé yìí.
8: All those that their fire has quenched come to this meeting.
7: Ọ̀pọ̀ ẹyin tí ẹ ṣiṣẹ́, ẹ graduate, ẹ ríṣẹ́. Bó o bá tó o bá ti ṣe nǹkan kan mi wà tó lè ṣe nígbà tó gbé ògo wáyé.
8: All of you that have studied, you are graduated but you are not able to find a job. If you couldn't find a job, there are other things you could do. The Lord is willing to help you.
7: Kò gbọ́dọ̀ sí ọ̀dọ́ kan tí ó tọrọ mọ́.
8: There must not be any youth that will beg.
7: Kò gbọ́dọ̀ sí ọ̀dọ́ kan tí ó jìyà mọ́.
8: There must be any youth that will suffer.
7: Kò gbọ́dọ̀ sí ọ̀dọ́ kan tí ó ṣẹ́kú mọ́.
8: No youth must die untimely.
7: Kò gbọ́dọ̀ sí ọ̀dọ́ kan tí ojú ọmọ bá ẹsẹ̀ kiri mọ́.
8: No youth must be inflicted with sickness.
7: Láfi àkóso fi ti wòrí.
8: Under whatsoever.
7: Ẹni tó ní ayé àti ọ̀run.
8: The creator of heaven and earth.
7: Jésù Olùbàdàn.
8: Jesus the
7: Savior. Ẹni tí mò ń jẹ́ ní agbára rẹ̀.
8: The one that I'm witnessing concerning
7: his power. Mo ti sọ nípa ikú àti àjíǹde rẹ̀ rí.
8: I have spoken concerning his death and resurrection.
7: Ẹ mọ̀ bọ̀.
8: Come.
7: Ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí.
8: This Friday this week.
7: Aago mẹ́ta ọ̀sán ni ìpàdé yóò bẹ̀rẹ̀.
8: The program will start at 3 p.m.
7: Ọjọ́ Friday on 21.
8: Friday the 21st.
7: Àlàáfíà ọmọ bẹ́ẹ̀ ń gbé.
8: Peace of the Lord be with you.
7: Mọ́tò ọ̀fẹ́ wà láti gbogbo ìgboro wá.
8: There is free transportation from everywhere.
7: God bless you.
8: Olúwa bùkún.
7: Bákan náà.
8: Same way.
7: Gbogbo ẹni tẹ́ bá wá àbó wà fún yín.
8: All of you that come, there is protection for you.
7: Àwọn ẹ̀ka ti wà tó ń gbé wọn ti gbogbo ń tẹ́ jẹ́tẹ́ mu, wọ́n ti gbé gbogbo ẹ̀.
8: Everything that you are going to eat or drink, some people have volunteered to provide it.
7: Thank you, God bless you.
8: Ẹ ṣe Olúwa bùkún yín.

0: ABC Progress.
1: Ẹyin èrò ẹ wá ẹ bá wa mú jójó ẹ bá wa gbìnrin ayọ.
2: Bẹ́ẹ̀ni ọdún ìṣẹ̀ṣẹ̀ ti wọlé dé nípínlẹ̀ Ondo.
3: Ní Tọ́sídẹ̀ ogúnjọ́ oṣù yìí.
2: Léyìí tó máa tún yàgbà yẹ́ àgbà kẹrukú lálá láàlà.
3: Gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀.
2: Oníṣọ̀ngọ́.
3: Olóṣù.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
1: Abba ajoko ti gbọ́ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
2: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà.
3: Ẹ kú dédé wòye o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbó ló ń kí yín o. Ní ọ̀nà tó gba ìsọ̀lọ̀ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́, ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbó sí, ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa nọ́mbà wa rèé 0706532-6843 lẹ́ẹ̀kan sí 0706532-6843 àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó pójú owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532-6843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó àwọn mìíràn àti ìyá ẹgbẹ́ àwọn ọmọ tuntun fi jáde kí ló jáde kí ló gbà lẹ́rù láti ọlọ́run ní pé ká jẹ ká sì máa ìbọn ìbọn ìbọn ṣe kí ni ká sì bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó ta ló ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ ní ìwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde ní para ẹni problem wọn àti gbéra ẹ̀rọ bí àwọ̀ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532-6843 ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
4: Àwọn kan á ní pé ìkọrùn lágọ̀ọ́ra wọn àwọn kan á ní pé ọ̀gọ́n já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn gbóná látinú wá ma se beru nipa ise olodumare ma fun ni ogun to ma ba o lara mu
5: e ku dede iwoye o eyin temi ni ilu akure emi aya femi alagbo lo nkin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure ta ba ri iwo obirin to ti wa nile oko lojo to ti gbe to reyan pe ran ise ma bo nile ise femi alagbo tabi iwo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise femi alagbo tabi iwo ti o le gbabo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo femi alagbo asiri ti mo fi wa lodo femi alagbo disin ma bo ka fi fun e how about me how about come ni ile ise a nreti yin
3: bi yawo mi se so ni be lo se ri o be lo se ri e o pe eyin obirin lo mo kan to nso obirin o awon okunrin na lo mo kan to nso okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e de si ri yawo mi e ri sambodo wa to ko femi alagbo o ke be ninu democracy pa pe ibo ni office femi alagbo e ma bo an office ile ayausa ni bo ni ile ayausa mo ni si jemeta ni yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni enugu state ni ile ibo ka sukore te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te wa loko te ni pe fe mi alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pa se lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
6: duro na ku to ra multivitamin yen beere lo wa ara re nje o fun awon omo re ni asara lore to pe

0: Provide multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko atawọn ọmọ wẹwẹ bi wọn ṣe n dagba. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, aabo ara ati ọpọlọ to ji pepe. Nafdac fun telu. Afrabite jẹ ọja Afrabchem Limited ti wọn ṣe Panda Paracetamol.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùnrin síbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn aráalé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí sólà ìnvátà nǹkan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, wọ́n rò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fáwọn káwọ wá lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá ra mọ́tò wá fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí, àyè tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí níbẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde, afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
1: office nigba to je pe ni epe kakakiri
3: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995
1: oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
3: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995
4: cd care there for you
5: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
6: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
7: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
5: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
8: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
5: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
9: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
5: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
9: Mamadol ni.
5: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

Ọlọ́run ọba àlékọ́ láò ní gbà torí pé kí ni o. Ó ti sọ ànábìwá Muhammad Salasala, ó ti fi kẹgbẹ́ Ọlọ́run. Tàbí wẹ̀ tún wẹ̀, ó ti ẹ̀ tún wá kó lórí yùn, ó bọ́ sọ́dọ̀ wòlíì kan, àbí àǹfààní ńlá kan tó lámì láká nígbà tí ń bẹ láyé. Ó ṣe gbá, ó ṣàwo, ó ṣe kàrámọ̀, ó ṣe gbá, ó ṣàwo. Ó gborúfẹ́ àǹfààní bẹ́ẹ̀ ẹnikẹ́ni nínú Mùsùlùmí tó bá fi lè mú àǹfààní náà ní Ọlọ́run. Àbómu nígbàkejì Ọlọ́run. Àbí àwọn ìròyìn tó jẹ́ ìròyìn Ọlọ́run ọba Subhanahu wa Ta'ala, ó fi ròyìn irúfẹ́ irú àǹfààní bẹ́ẹ̀, ó gborúfẹ́ Mùsùlùmí bẹ́ẹ̀. Mo nírètí àti ayọ̀ láti fi tọ́ ọ létí pé bó bá kírun fógun ọdún, Ọlọ́run ò ní gbà á. Tó bá gbà fún ẹgbẹ̀rún oṣù, Ọlọ́run ò ní gbà á. Nítorí pé kí ni o ti fọ Ọlọ́run ọba lẹ̀, o ti ń pe èèyàn. Gbogbo ẹnikẹ́ni tí àwọn nǹkan wọ̀nyí tí ìje rẹ̀ bá sẹ́mọ́ lórí, kó gbìyànjú láti lọ túbá, kó sì túnwọ́ rẹ̀ láti wákàtí ọwọ́ yìí lọ. Ẹ̀yin olùgbọ́ nínú ilé, ní ìtẹ̀síwájú, ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì ní ìyákun wàlùkùlù wà, ìyákun wàlùkùlù wà, ànábì ní ó dọwọ́ yín, ẹ jìnà sí àṣejù. Fa iná mọ̀ ahàlàkà mọ̀ nkánà kọ́bùlàkùn àlùkùlù. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa wípé èyí tó jẹ́ gbogbo ń tí àwọn èèyàn tí wọ́n ṣáájú wa tí wọ́n fi parun òun náà ni àṣejù, àṣejù, àṣetẹ́, àṣebó, eléyìí tí wọ́n fi wọ àlámọ̀rí wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹ̀yin Mùsùlùmí, wọn gbọ́dọ̀ bá a nídìí ẹ̀ ká kúnwọ́ rẹ̀ pàápàá bó tilẹ̀ kí ó ṣe kí ni o, kí ó mọ. A ṣàlàyé fún wa wípé àlùbùlù wu òun náà ni kí ni o, mùjá wàsátùl hadì madhan audhamma. In ti ń jẹ́ àṣejù nínú ẹ̀sìn òun náà ni ìtayọ̀ àlà. Madhan nípa pé ká fún èèyàn lẹ́tọ̀ rẹ̀ pé ká yìn ín. Audhamma tàbí kó ṣe wípé ẹnìkan ṣe tó kù díẹ̀ káàtó atúnwá bá wí jù kọjá àlà. A ṣàlàyé fún wa wípé inú àwọn àpèjúwe tá a mú wa ní àwọn ìjókòó tó kọjá, a ṣàlàyé fún wa wípé a ní kí ọmọ lọ gbé, a fi ṣàpèjúwe pé lápèjúwe a fẹ́ mọ kí ní jẹ́ àṣejù nínú ìbáwí. Ìyá ní kí ọmọ lọ gbé kọ́ọ̀pù aláwo kó lọ gbé wá. Nígbà tó ọmọ ń gbé kọ́ọ̀pù bọ̀, ọmọ yọ ṣubú bóyá omi dà sórí táìs. Ọmọ ṣubú, nígbà tó ọmọ ṣubú, ibi tọmọ ti ń dúra pé káwọn mọ̀fọ́ káwọn mọ̀fọ́, ibẹ̀ gangan ni àwọn gbà bọ́lẹ̀ tó fọ́ lọ́wọ́ rẹ̀. Ìyá wa mú pé tọ̀ kọ́ọ̀pù yìí ń sì fi kọlà sí ọlá. Ó wá mú ẹ̀kẹ́ ọmọ náà, ó sì kọ déètì ọjọ́ tí sẹ̀lẹ̀ ń sẹlẹ̀, ó sì fi àwo ó fi kọ́ sí ọmọ náà lẹ́ẹ̀kẹ́, ó tún fi kọ́ sí lára. Gbogbo wa náà la agree wípé ìbáwí ilé ti pọ̀ jù. Ní inú ṣẹ̀rá Islam, ẹ̀sẹ̀ téèyàn bá sẹ̀, ìyá téèyàn ó jẹ ò gbúdọ̀ ju gbèdéke ẹ̀sẹ̀ yẹn lọ. Ṣùgbọ́n tí ẹ̀sẹ̀ ò bá ti tó ìyá téèyàn jẹ, tàbí ìyá téèyàn jẹ ju gbèdéke ẹ̀sẹ̀ téèyàn dá lọ, inú ṣẹ̀rá Islam ó ti di zulmù, ilé ti di àbòsí. Eléyìí ní ìsìn àlùgùlùmù ni, àṣejù ni. Gbogbo ẹ̀ pátápátá, mí ń bá bí mọ́díhì mọ̀dúnmù, wà mí ń bá bí ẹ̀dám mọ̀dúnmù àìdọ̀. Nípa pé ẹ fẹ́ fún yẹn ní ẹ̀tọ́ rẹ̀ tó bá ti ń kọjá àlà, ṣẹ̀dá ò fẹ́. Nípa pé ẹ fẹ́ sọ wípé ẹni yìí ẹbí rẹ̀ rí tó bá ti ń kọjá àlà, ṣẹ̀dá Islam ò ṣe kí ni o, kò fẹ́. Eléyìí ló fà á tó fi jẹ́ wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin olùgbọ́ nínú ilé, ǹjẹ́ kò ní ya èmi àti yín lẹ́nu wípé gbólóhùn tí ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ìyá kún wàlùkùlù fa iná mọ̀ ahàlàkà mọ̀ nkánà kọ́bùlàkùn àlùkùlù. Ǹjẹ́ kò ní yà wá lẹ́nu tí mo bá sọ fún yín wípé hadithi yìí gangan, hadithi Abdullahi ibn Abbas tá a kà fún wa yìí, eléyìí tí àwọn Imam Muhammad tí wọ́n gbà wá bákan náà iná àwọn tí wọ́n tún gbà wá, òun náà ni Al-Imam Ibn Majah nínú Sunan wọn, àwọn náà gbà wá. Bákan náà Ibn Hibban gbà wá. Bákan náà àwọn Tabarani wọ́n gbà wá, àwọn Hakim wọ́n gbà wá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ kò ní yà wá lẹ́nu tí a bá gbọ́ wípé hadithi yìí gangan, ìjọ tí ànábì sọ hadithi yìí, ànábì ń ṣe hajj lọ́wọ́ ni o. Lọ́nà wo, ẹ̀yin olùgbọ́ nínú ilé, ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
anabi fe lo soko ni jamra anabi sallallahu alaihi wasallam anabi wa so fa sai pe alqitli haso e ba nsa okuta wewewe paluki toti lahu sabu hasoyati won wa sa okuta meje fun anabi sallallahu alaihi wasallam ah hunna hafsa alqab oni okuta kekeke koju wewewe bayi lo bi ka so yi pe dede koro dabidun tabi nkan ti o tun farape nigba ta wa sa fa anabi sallallahu alaihi wasallam tan fajala yunafiduhunna anabi sallallahu alaihi wasallam o wa nfi ategun enu re o nfe si awon yepe ti o ro mo to so mo okuta yen fi kafihi ni atelewo anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam wa yaqul anabi sallallahu alaihi wasallam wa so yipe amfalu awulahi farmu te de awon okuta wewewe te n wo lowo mi yi o o na ni ke ma so te ba ti de jamura o e wo nkan wa pare yi pe wayyakum walghulu fi o dowo yin ke jina si aseju o dowo yin ke jina si asebo tori pe asebo ni asete fa innama ahlaka man kana qablakum alghulu awon eyan ti won saaju ni anabi sallallahu alaihi wasallam nabi ni ko si nkan to ko palara ba won ko si nkan to ko parun ba won bi ko si kini o bi ko si alghuluhu fi din o na ni ikojala ninu esin hadha lazu ibn majah woni ilei o na ni egba wa ti afawa a ibn majah eyin olugba ninu le ti a ba farabalẹ gbo hadithi daada o tumọ si wi pe a yo nibe bi pe lododo gan ni pe aseju gan be nu esin lapojuwe ni ise eje ka wo opolopo nkan ti awon alalaji mo nse ti won ba de jamura nibi ti won ti ni kan so okuta wewewe niba mu si alaye ti anabi wa muhammad sallallahu alaihi wa alihi wasallam ti won se ni ayin bi pe okuta te ba fe mo so ni bi o ko gbudo ju bayi lo a ri opolopo awon mi gege bi ase mo wo ni ori internet lọpọlọpọ ẹlòmíì tí ó mú bàtà tí ó lẹ bàtà ẹlòmíì yóò sọ pé ah mélòó náà ní kálẹ̀ òkúta méje náà ni wọ́n ní kálẹ̀ ah oríṣi ṣàìtàn méje ah ẹ jẹ́ kí mi ò lẹ 700 o torí pé ìtẹ́sù sẹ́nu ayé òun kì í ṣe nǹkan tó kéré òun gbúdọ̀ lẹ́bi 700 àbí 7000 gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé gbogbo nǹkan tá à ń ṣe ní hajj ni o ní umra ni o ní inú òun ni o à ń gbá àwẹ̀ ni o gbogbo ìjọsìn àwa mùsùlùmí pátápátá látòkè délẹ̀ kò sí kankan nínú rẹ̀ tí ò lákọọ́lẹ̀ o gbogbo ohun táwọn mùsùlùmí bá ń ṣe nínú ẹ̀sìn wa pátá kò sí kankan nínú ẹ̀ tí ò lákọọ́lẹ̀ bó bá ti wà lákọọ́lẹ̀ gẹ́lẹ́ òun náà ni ká ṣe ṣe mingẹ́rì zìyádá tí wà lánàkọ́sọ̀nì láì ṣe wípé a fi nǹkan kan lé tàbí kẹ̀ a tún yọ nǹkan kan kúrò ń bẹ́ẹ̀ tá a bá fi nǹkan kan lé a fẹ́ kábùkù nìyẹn tá a bá yọ nǹkan kan kúrò ń bẹ̀ a fẹ́ tẹ́ nìyẹn àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala àtẹ̀tẹ́ àtàbùkù ọlọ́run mọ̀ jẹ́ ká sa àbápàdé kankan nínú méjèèjì anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi sọ fún ansábẹ́ pé dédé òkúta wẹ́wẹ̀wẹ́ tí mo ní ka ẹ ṣàyí àǹfààní ha farumọ̀ tẹ́ ẹ bá ti débì tẹ́ ẹ bá ti fẹ́ sọ̀kù dèdè àwọn nǹkan tí mo mú dání òun náà ni kí mo òun náà ni kí ẹ máa lẹ òun náà ni kí ẹ máa sọ gẹgẹ bí okùn ní bíbá yìí kò túmọ̀ sí wípé tẹ ẹ wá rò wípé ẹ rò dòdò ìfọ̀n ẹ wà sí kíni o ẹ wà họra kọjá eegun eléyìí ni àwọn àfààfà yọ bẹ wípé nítòfilé mú ànábì sálàsálà sọ ọ̀rọ̀ yìí ní ààyè tí èèyàn gan ti lérò wípé kò yẹ kírú ọ̀rọ̀ yìí jẹyọ ṣùgbọ́n nítorí wípé anabi wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlẹ́pẹ́lá tó gbéṣẹ́ rán òun náà ní ń darí ahọ́n rẹ òun ló jẹ́ kó sọ ọ̀rọ̀ yìí bóyá anabi sallallahu alaihi wasallam mọ̀ pé tó bá di òpin ìgbà àwọn èèyàn wà sí ààyè yìí wọ́n mọ̀ lẹ àpáta àwọn èèyàn wà sí ààyè yìí wọ́n mọ̀ lẹ bàtà àwọn èèyàn wà sí ààyè yìí wọ́n mọ̀ lẹ tí ò tiẹ̀ nítumọ̀ tí ò lákọọ́lẹ̀ pàápàá bó tilẹ̀ kó mọ́ gbogbo tí ò bá ti lákọọ́lẹ̀ ní ẹ̀sìn bí èèyàn bá ṣe ó ṣàṣedànù sẹ́ni o kódà kí nǹkan náà dà ẹ̀jẹ̀ ká fún alápèjúwe a rí wípé ìjọba ìpínlẹ̀ Ondo ní ọwọ́ àwọn ìdajì lójoojúmọ́ tí a bá gbéra láti dèédé irú ilé ṣàgáràjì tí a wá ń wo sàkúrẹ́ lọ dé tó tà ọjà ọba
a ri pe awon eyan kan mo ngbalẹ awon ile ti o wa loju titi won mo baye pe yen won mo gba won mo ba won mo gba to ba gbaye pe yen won ko won ko won ko koda won ni uniform ti won mo wo te ri pe ah eni kan wa gbonjo kan pe ah ke si mo wo awon ti ngbalẹ yi won gbowo su o wa pe ah ki le so won gbowo su keka wallahi ki won gbowo su ka to ba ri be emi na le gbaju nti won gba yi lo ngba tele wa ri be o le wa pe owo gba tun lati futa owo si gbade mo bi ni washaye drama school won gbade be jemo to ba gba fun ijo odun kan pelu ogun olohun ofo se lo se kilo fa nitori pe kini o ko wule ni bocha ti state government o fi sanwo osu re ko si ninu awon ti won employ o sase danu se ni gege be na ni apejuwe enikeni to ba sise esin wa yi to sese kankan ninu esin o tobi ni o o kere ni o ti o ba ti la ko le pe in ti mo se yi o na fi na aka mi ti mo yan yi o lasiko du aye o ibi ti won ko si ni o esan ti ma gba re o ti o ba ti si wallahi ofo se lo se apejuwe re na ni eni ti o re en to ngba le lati ile sagaraji to gba de ojo oba to wa mu ti e lati futa o agbade mo bi ni fuase drama school o agbade be o wa di pari osu o wa lo si Akure South local government o nu fe gba salary won so fun wi pe o wule ti e ni voucher nbi ko se ni kankan to gba e sise o wa employed ni bi so o wa payable ko se ni kankan to fun ni 1 naira nbi sugbon eyin olugbo ninu ile lododo ka mo sabosi a ri wi pe eni yen gbalẹ ni toto o gbalẹ sugbon se yo gbo oni gbowo nitori pe kini o won rangun re ise yo ba si bo won ni ise ti a ko ran ni ah ohun atabuku na yojo rin egbo yo ba ise ti a ko ran ni ohun ati abuku ni won jojo rin won so pe ta rangun ise ise ti won ba ti ran eyan o ma buku lowo ninu esin wa ise ti won ba ti ran eyan ko mu lada kankan dani pa pa bo tile ko mo ise ti won ba ran wa inu esin wa o nikan la ni aguye le wi pe ah won te yan ba se bayi pada ti o gba ni won te yan ba se bayi esan ti o gba ni won te yan ba se bayi lo je pe awon nkan le da ngba mi eri ko mo wulo nkan le da nigba mi ko mo wulo lapejuwe enikan koja lo o subu abo ti e lo ori okada abo okada ti e gbe okada la mole ese re ba kan awa lo bene pe ah e ba rika o Olorun wo egbon omo ni je o okunrin abobirin ijo le fe se ku mo awa nso fun eni ti o da lese to kada la mole a nso fun a ri pe gbolohun e barika e ku orire o egbon omo ni o je o sokunrin ni o sobirin ni o seran kan la je ni o abiran meji ni o ojo oni ko mo gbogbo awon oro patapata oro to da ni alamu tojib oro to da to fine ni sugbon eyin olugbo ninu le nje a le so si eni ti o jabo lori okada to kan lese bi abadan oro pe bo la se suba re hospital da nkan kan bo ni won se to egun to fo yi bo ni won se sele to dai bo a do wi pe ka gbe lo so hospital o ni nkan ti o kokko wa si ori wa ko da ko je wi pe iyawo eni yen bimo laaro ojo yen a ti wa ni anfani lati ki bari pa yi pe o ku ewu omo o te pe riri akoko to oko na ni pe o jabo lori okada abokada le mole abokada gba lo sallallahu alaihi wa alafia ki se aye yen lo ti mo ki bo tile je wi pe gbogbo awon gbono wi pe e barika e ku orire o egbon omo ni o je o sokunrin ni o sobirin ni o ijo le se ko mo ah gbono to da ṣugbọn ni aye yen ko sanfani ko wulo koda aida re o wo ewu ko da ni position yen tori pe kini o yi se ibi ti a ti fe ke so oro yen oni kini o o le ti so to gba awon kan wonyi ka fi gbe wa ka tun wa akawe yen ka gbe wa sinu esin olorun ba the same thing na ni gbogbo ti o ba ti la ko le nu esin pe ile te ba si la da te gba ni ti won ko sibe gbogbo e patapata bo ti wu le ko po kawon yen po kan mo se to bo ti wu le kawon yen po ni die to olorun ba aleke ola oni ko lada kankan fun yin lori e o da ka niyan yin da lori e ti o ise won o ba ti dogba pelu banabi sallallahu alaihi wasallam bo ti se ti o ba ti do ba won sabe bo ti gbo yin latoda nabi ka nabi se bayi
pẹlú ògo ọlọrun kò sí bí sẹ́dọ̀ ṣe lè pọ̀ tó ọlọ́run ọba àlékọ́lá kò ní ìgbà ní ìjọsìn lọ́wọ́ wa eléyìí ló fà á èèyàn ò gbọ́ra nínú ilé tí a fi ń rọ̀ wá pé gbogbo ẹ tuntun àdádálẹ̀ gbogbo táwọn ẹbí ò ṣe táwọn èèyàn kó wọnú ẹ̀sìn lónìí gbogbo táwọn ẹbí ò ṣe táwọn èèyàn kó wọnú ẹ̀sìn lónìí ká jáwọ́ rẹ ká pínpá rẹ ká lọ tiwọ́ rẹ bọ́lẹ̀ ká lè bá a bá ọlọ́run ọba dáadáa gbogbo irú àwọn nǹkan wọ̀nyí tí ò bá ti ní ṣe tọlọ́run ṣe tànẹ́bì tí ò bá ti ní nínú kó ti wulẹ̀ káwọn èèyàn pọ̀ nídìí ẹ̀ tó bó ti wulẹ̀ káwọn èèyàn mọ̀ pọ̀ lọ ṣe ṣaṣu lórí ẹ̀ ẹ̀wọ̀n mùsùlùmí ká gbìyànjú ká jìnà sí orúkọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn jẹ́ kó yé wa wípé in tó kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣáájú wa òun náà ní kíni o òun náà ní àṣejù nínú ẹ̀sìn ilé tó sì dájú náà ni wípé àwọn èèyàn inú ìjọsìn á rí i pé ọ̀nà méjì náà ni wọ́n pín sí tọrọfáàní wàwàsà wàmínú alimufrit wàmínú alimufarit wọ́n ní àárín ni wọ́n ti rí pé aláṣejù ni àti aláṣe ètò wàmínú alimutawasi aṣèjú náà rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì láàrin gbogbo torí pé ọ̀rọ̀ yorùbá tá a mọ́ sọ wípé aṣejù ò dánú ẹ̀sìn àbòsí lọ̀rọ̀ yẹn o aṣejù ò dánú ẹ̀sìn mọ́jà aṣáṣejù nú ẹ̀sìn àbòsí ni wọ́n yẹ ká tún fi kan kó pé àtàṣe ètò náà torí bá ṣe láwọn alákatakítí nínú ẹ̀sìn wa yìí náà la tún rí àwọn aláṣe ètò àwọn tó yẹ pé wọ́n dọ̀ọ̀lẹ̀ ẹ̀sìn wọ́n dọ̀ọ̀lẹ̀ rẹ̀ nù aláṣe ètò gbáà ni wọ́n mú tasa ìlú dídàn bákan náà a sì tún ní àwọn alghalin dídàn àwọn tó yẹ pé àṣejù òun ni wọ́n fi ń ṣẹ̀sìn bá a ṣe láwọn yẹn náà la ní àwọn tó yẹ pé àṣe ètò ni wọ́n fi ń ṣẹ̀sìn méjèèjì náà ni ọ̀dà o àṣejù ọ̀dà àṣe ètò náà ṣe kí ni òun náà ọ̀dà so definitely èyí tó dáa jù náà ni kí o ìtìkásùlùwàsàt ká mú àárín gbùngbùn torí pé kí ni o dínú lọ́hìn ìbẹ́ni gáálí wàlìjàfẹ́ ẹ̀sìn ọlọ́run ọba tẹ́ ẹ rí yẹn láàrin àṣejù àti àṣe ètò ni o wàkàwọ́nì ìsánú mọ̀kẹ́dílá pé èèyàn wá wà ní àárín gbùngbùn láyẹ̀mí ìlàhádá kò ṣàṣejù wọ́lá ìlàhádá bákan náà ni kò ṣe àṣe ètò hádá huwa lwajib eléyìí òun náà ni ọ̀ràn yẹn èmi àtirẹ́ o fàlàyà jùsù tàṣàdúdú fi dín kò lẹ́tọ̀ọ́ ká ṣàṣejù nú ẹ̀sìn wálé mubalaga àti àhọ́bó wàlá tahawun wà ádámù ní mubalag bákan náà kò lẹ́tọ̀ọ́ kí a mọ̀ fi ẹ̀sìn ṣe awẹ́wà kò lẹ́tọ̀ọ́ kí a mọ̀ fi ẹ̀sìn ṣe eré ẹ̀fẹ̀ àti àwàdà wà ádámù ní mubalag bákan náà kéèyàn mọ́ kùnlá nípa òfin ọlọ́run kéèyàn mọ́ kùnlá nípa ẹ̀sìn ọlọ́run kí ẹ mọ kún ńlá nípa ìbáàdà ọlọrun balkun wasatọn bẹẹna hádà wàhádà àfààní kun wasatọn bẹẹna hádà wàhádà ìmọ̀ta ní fún ọ wọ mùsùlùmí o náà ni pé kí ni o wà láàrin àṣejù àti àṣe ètò o náà ni mazhabul wasatiyya o náà ni ìpèpè àti ìlànà eléyìí tí ó tọ́ tó wà ní àárín gbogbo ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ní ìjọ tí ó dáa jù ẹ mọ pé àwọn èèyàn sídìí dáadáa ẹ sì mọ kọ ìwà ìbàjẹ́ eléyìí òun náà ni al-madhhabu al-wasati alladhi da'a ilayhi rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam o na ni ipepe arin gbogbo ile ti anabi wa muhammad sallallahu alayhi wa sallam to pepe si to ni omo yayin abu aiman alasali lo n dagbere fun yin pe titiri jẹ mẹjọ ta tun mọ pade lori eto yin eto wa eto alhidaya a sọ fun yin pe likohun na bil asali wasalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: ní bàjẹ́.
1: Ọjọ́ náà rí bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
0: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
4: Dúró náà kó o tóra mọ́tí fítárì nìyẹn. Béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó

0: iléeṣẹ́ kálukú wa kò ní bàjẹ́ o, a máa rí bá ti ṣe, a máa rọ́nà gbígbà. Ṣùgbọ́n ẹjọ́ ẹ má bínú o, kí láǹfààní igi tó ga fíofío ṣùgbọ́n tí ò sófo lóko? Kí láǹfààní obì tá a gbìn tá gbẹ ò rí èrè bẹ́ẹ̀? Àwọn nǹkan tí àgbẹ̀ bá gbìn sínú oko yẹ kó rérè ń bẹ̀ ni. Ẹ̀dá tó bá wá sílé ayé yìí tó jẹ́ òun nìkan ní jẹ tí ń mu tí ò tiẹ̀ ṣèrànlọ́wọ́ fún ẹlòmíì, kí ni lámọ̀rí wípé wá sílé ayé? Òun la ṣe ń sọ pé kò sí nǹkan tó kéré jù. Ẹ̀yin tí ẹ bá ń wá, tó ráwọn kan máa ń wá láwọn àsìkò ìgbà kan lọ́dọọdún bẹ́ẹ̀ yẹn ti Dorian Hall, tí wọ́n bá ń pín nǹkan fáwọn opó, tí wọ́n ń pín nǹkan fáwọn aláìní. Wọ́n rí ẹni, wọ́n rí àgbàlagbà tí wọ́n gbé ọ̀kadà fún, tó jọ òun ló ń gbé lọ, tó ń gbé bọ̀. Wọ́n rí eléyìí tó ń lò tó fi ń ṣiṣẹ́ òòjọ́ ẹ̀. Ẹ lọ béèrè lọ́wọ́ ìrẹsì kò lóǹkà tí wọ́n ń ṣe, ṣùgbọ́n iléeṣẹ́ yìí nìkan kò lè dáṣe. Ẹ̀yin ará ìlú, ẹ jẹ́ káwa náà ká jọ kópa nípa ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíì. 08162519991. Kí lẹ rò pé ọ̀nà tí a lè gbà láti jẹ́ kí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí kó dáa? Òun ni bíbójútó àwọn ọmọ. Àwọn ọmọ tí ẹ bá rí wípé wọ́n kàn ń rìn kiri àbí wọ́n rí wọn gbé nínú gọ́tà, ẹ kàn sí wa. Ẹ̀yin náà ẹ máa fi àdúrà kẹ máa fi ran iléeṣẹ́ Dorian Home lọ́wọ́. Nígbà tí ẹ bá ń ṣe eléyìí, ìgbà yẹn làwọn náà ṣẹ̀ṣẹ̀ ń kópa o nípa bí ilẹ̀ yóò ṣe tẹ̀síwájú. Ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè ni wípé ọ̀nà wo lẹ̀rọ pé ẹni tó bá rí jẹ̀ṣẹ́kù ló fi lè ran ẹlòmíì lọ́wọ́? Ṣé rí pé ọ̀rọ̀ yẹn ó mú ọpọlọ púpọ̀ wá? Ẹlòmíì máa ń rò pé ìgbà tó ń bá ti ní billions lòun tó lè ṣèrànlọ́wọ́ fẹ́lòmíì, bẹ́ẹ̀ kọ́ o. Ó lè jẹ́ pé kékeré ìwọ̀nba bóyá o jẹun oúnjẹ yẹn dẹ̀ kù díẹ̀ o lè fún ẹlòmíì tí ò ní, ara àwọn ìrànlọ́wọ́ nìyẹn. Bóyá o ní aṣọ, àwọn aṣọ tó rí pé wọ́n gan ò lò mọ́, ó lè jẹ́ tuntun lirú aṣọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì. Kí ni wọ́n ṣe láti ràn wọ́n lọ́wọ́? 08162519991. Èyí tí ẹ bá fẹ́ pè wá kẹ́yìn náà ò contribute kájọ mọ ètò àkọ́kọ́ leléyìí tí mo ti ń kí yín pé ẹ kú ilé pé àjọ tó máa ṣe ètò yìí lọ ni o. Hello.
1: Ọkùnrin ẹ kú ìrọ̀lẹ́.
0: Hello.
1: Hello, hello, hello.
0: Ah, kí ni yẹn o, loud dáadáa. Ẹ bá mi gbọ́ yẹn sókè. Hello. Hello. Hello. Ẹ tún tún ìlàyẹ pé 08162519991. Hello. Ẹkúrọ̀lẹ́ o. Ẹkúrọ̀lẹ́, mò ń gbọ́ yín. Mò ń gbọ́ yín díẹ̀ díẹ̀. Ọ̀gá ìlàyẹn ń ṣe bákan lónìí o, àmọ́ ń tún fa sábàbí ẹ̀. Ẹ tún lè pè sí 08034747428. Tó bá jẹ́ ẹ̀ náà lè pè sí, tó bá lọ àgbè. Níbi tí mo bọ̀rọ̀ dé lẹ́ẹ̀kan ni, mo fẹ́ kí a ti ẹ̀jọ́ sọ̀rọ̀ pé kí ni wọ́n ń pè ní ẹ̀yin jù àánú, torí orúkọ ètò yìí nìyẹn. Ẹ̀yin jù àánú, kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ gangan? Hello. Hello.
1: Hello.
0: Ẹ kúrọ̀lẹ́ o.
1: Ẹ kúrọ̀lẹ́.
0: Ẹ ẹ bá mi sún sẹ́yìn níbi rédíò yẹn, ohun ẹ kò.
1: Ẹ kúrọ̀lẹ́.
0: Ẹ ṣe púpọ̀, ẹ káàbọ̀ sórí ètò.
1: Orúkọ mi ni Adéomi Escape láti Arigidi Àkókó.
0: Láti Arigidi Àkókó.
1: Adéomi Escape.
0: Escape Adéomi.
1: Nǹkan tó mọ̀ sí ẹyin jẹ́ àánú ni pé kí ọmọ àtàná ọmọ kejì tó bá rí jẹ. Kó tún fún ọmọ kejì jẹ ní ọba àtàgbà ẹ bá ká gẹ́gẹ́ ti sọ lẹ́ẹ̀kan. So ọládẹ máa ràn yàn lọ́wọ́.
0: Àmì àmì ẹ ṣe púpọ̀. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹni tó pè wá yìí. Wọ́n sọ ìtumọ̀ ẹ̀yìn ju àánú, òun náà láti ń bá bọ̀. Ṣùgbọ́n iwájọ́ ìrànlọ́wọ́ kan tún wà tá a tún lè ṣe fúnyàn tó kọjá pé a tiẹ̀ fúnyàn lówó. Àwọn kan wà tó jẹ́ pé ilé àkọ́kù ìyá arúgbó àgbàlagbà bóyá ni kò lọ́mọ sáyé boya se lo lomo tawon omo e ti ko ti ile awon e to wa dabi ile awon bi ti awon alamu opolo ngbe ibe wa ni ru eni be ma ma gbe eyin te ba riru awon eni be e le seran lowo fun won awon kan to tun ma nsele ni pe a ma ro pe ijoba nikan lo le se gbugbu e ijoba nikan o le se nkan to wa nle yi e je ki awa na ka fowo sowo po bawo la de se le gba ni wi pe awon kan ti e ba ni lotu losi ti e ba de ile ise ti mo npe ni Dorian Omu yi won kale si popo na idore ni ilu Akure te ba koja adofure e ma wo owo otun e ri nla ile nla repete nbe e ti to gbe ile ise yi kale awon to wa Labuja awon to wa Leko ni Ibadan won fe ko jeru ube ni won ma gbe ile ise yi wa si sugbon teni teni won wa wo susu pe ipinle Ondo e je ka lo gbe kale si be kawon to wa ni ipinle Osun ipinle Ekiti ati agbegbe wa din ki won le ri anfani yi je te ba ri ile ise yen eyin gan ma mo pe won gbiyanju si bi won te tun wa da bira kan o ki wa ni bira yen ni wi pe hall ko nbe nbe won ko hall yi pe awon eyan to ba fe lo hall iwon ba owo ranpe ni ara iran lowo ta nso leleyi o se bi igba kan nbe okunrin kan mi omo ilu owo ni o ri pe owo osu osise iya awon oluko o ri pe owo yo lo dede ngba na o ti pe o okunrin yi de gbe owo sile o fi ran ijoba lowo ko si n to da yin duro o ile yi la wa na tun se ile ise Dorian Omu ni won se iwon ba owo die awon to ba fe se ayeye e fe se gbeyawo e fe se eyin kankan awon kan te ba fe lo to je big event all lo tin be nbe o gba be 1000 eyan to ni esi to ni gbogbo e to de da e wa sibe ke wa lo be se wa ri won ba owo teyin ba nso yen na ni won ile ise yi to ma ma lo lati ma fi toju awon omo to ku die ka to fun awon omo alai lobi ti won be nbe idi niyan ti a fi n peye pe e ma bo ni agbara Olorun awon kankan to ba tun jade won ma to teyin na ba de fe se iranlowo fun awon omo won yi aye wa lorisirisi ona ti a le fi se iranlowo fun won den gbo nkan to wa lodi keji lati le se Dorian Omu

0: àwọn kan wà tí wọ́n ń pè ní alárinà èyí àwọn tó ń ṣiṣẹ́ agbódegbà láàrin aráàlú àti àwọn tó kù díẹ̀ káàtó fún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní iléeṣẹ́ dorian omuseri ṣẹrí ọ̀pọ̀lọpọ̀ wọn ní wọn rí jẹ wọn rí mu ṣùgbọ́n wọn ò mọ báwo làwọn ṣe lè ṣètọ́jú aláìní proper àwọn tó jẹ́ aláìní là ń sọ o kìí ṣe ẹni tó jẹ́ pé ó ti ní mọ́tò ó wá ń wá owó tí ò fi ra táyà ṣe bẹ́ẹ̀ nìkan ló tiẹ̀ ń bẹ tí ò tẹ̀ ní nǹkan kan àwọn kan tiẹ̀ ń bẹ tí ò tẹ̀ lẹ́sẹ̀ tó dẹ̀ fẹ́ jẹun nígbà tá a bá ń ṣe ètò ayẹyẹ bóyá níparí ọdún tẹ bá rí oríṣiríṣi àwọn èèyàn tó ń wá sí dorian o a rí ọmọbìnrin kan tó jẹ́ ọlọ́pọlọ pípé ńgbà kan ọmọbìnrin yóò níṣẹ́ ó dẹ̀ ní apá kan ṣùgbọ́n ṣe wá rí apá kan yìí ó fi ń ṣiṣẹ́ bí nǹkan míì ó tún sọ wípé òun máa kọ́ṣẹ́ àwọn tó máa ń ránṣọ ṣùgbọ́n ta ló fẹ́ẹ́ ra ni iṣẹ́ fún ó kàn tòótọ́ kò ṣe freedom nígbà tí ò sí olùrànlọ́wọ́ iléeṣẹ́ yìí ni wọ́n ti gbé machine tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n ṣètò ẹ̀ fún irú àwọn wọ̀nyẹn là ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ẹni tó tún ti rí jẹṣẹ́ kù tó ti rí mu ló tún máa wá ẹlòmíì ó ti rí ó fẹ́ ra mọ́tò ṣùgbọ́n ó ti ní mọ́tò kan tẹ́lẹ̀ ó tún fẹ́ ra eléyìí tó jù yẹn àyè pé àwọn wọ̀nyẹn láláìní o àwọn tí yà ń jẹ tó kù díẹ̀ káàtó fún ẹni tó wá dúró láti máa ṣàtìlẹ́yìn láti máa ṣèrànlọ́wọ́ fún wọn trú ẹ̀yìn tó ti rí ṣe tó ti rí jẹ tó ti rí mu ara àwọn tó jẹ́ pé ó lè jẹ́ pé awakọ̀ ni wọ́n tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tí wọ́n sì lówó bó jẹ́ pé aṣọ lẹ́bàrà aṣọ ọmọdé wọn a bá yín kó fún àwọn ọmọ wọn yẹn bó jẹ́ jẹ́ pé owó ẹlẹ́múlẹ̀ wọn a rà fún wọn manager tí wọ́n pè ní hm ó wà níbẹ̀ wọ́n fi àwọn ọmọ wọn yẹn sílé ẹ̀kọ́ tí wọ́n bá ń kọrin tí wọ́n ṣe oríṣiríṣi ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ọmọ ẹlòmíì ò mọ òbí ẹ̀ kò rí sójú rí ẹjọ́ a lè fi àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ ẹ̀yin ará ìlú mo fẹ́ kẹ́ ẹ tún pè mí o ó ní ìbéèrè kan tí mo tún fẹ́ béèrè kí ni àwọn àǹfààní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n tẹ́ ẹ jẹ́ olóye ǹjẹ́ yìí ò ti ẹ̀ rò ó ǹjẹ́ yìí ò ti ẹ̀ mọ̀ wípé àǹfààní wà nínú kéèyàn jẹ́ ẹlẹ́yin jú àánú èmi máa mẹ́nu ba díẹ̀ tí èèyàn bá jẹ́ ẹlẹ́yin jú àánú tó bá jẹ́ oníṣòwò ni ó máa rèrè nídìí owó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò wá máa rò pé ṣe ló ṣẹ́ṣó ẹ̀ṣẹ̀ ló ṣe kinní kan ẹ̀ṣẹ̀ ló lu jìbìtì ẹ̀ṣẹ̀ ló fàyàwọ́ ọ̀rọ̀ ẹyin jú àánú ló dàbí ìgbà tí àgbẹ̀ bá lọ oko nígbà tó lọ oko ó lọ mú bíi àgbàdo bíi mélòó kan ó kì í bọ ihò ilẹ̀ nígbà tágbàdo bá mọ́ so ṣe mọ̀ pé n tó mọ́ mú jáde ó mọ ojú eléyìí tó kì í bọ ilẹ̀ èrè ń bẹ nínú ẹyin jú àánú bó o bá ń ṣòwò ọmọ jèrè tó o bá ti jẹ ẹlẹ́yin jú àánú ṣe ẹni tó bá jẹ olójú àánú tó ń ṣèrànlọ́wọ́ fún ẹlòmíì bó bá ṣubú kíá ló máa ń tètè rí èèyàn gbé dìde ẹ lọ béèrè àǹfààní pọ̀ ń bẹ o ẹni bá jẹ ẹlẹ́yin jú àánú irú wọn kì máa ń ṣubú ṣùgbọ́n ká tiẹ̀ wá gbà pé nǹkan yẹ gẹ̀rẹ̀ kíá làwọn tó mọ ṣèrànlọ́wọ́ fún kíá ni wọ́n máa jáde fún torí pé òun náà ó ti ṣèlú ẹ̀ fún àwọn kan àwọn èèyàn náà yóò gbóhùn dìde 081-6251-991
1: hello
0: ẹ ṣe púpọ̀
1: ọlá ní pẹ̀kun láti arigidi àkókò bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ó dáa ká lẹ́yin jú àánú ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá àárí ẹnìkan tó kàn lówó ṣùgbọ́n pẹ̀lú owó tó níyẹn ó wá ń ṣe rádaràdá káàkiri a máa wá wò ó pé a kì í ṣerú ẹni ilé ẹkọ́ lọ́hún fún lówó ìjẹ́ mọ ìdí tó fi lówó sà àwọn òbí tó bíi wọn jẹ lẹ́yin jú àánú oore yẹn lọ́lọ́run wá sọ fún ọmọ yẹn ó ná dá o kò ná dá o ó ti ń jèrè ẹyin jú àánú àwọn òbí ẹ̀ tó ẹyin jú àánú ká lẹ́yin jú àánú ó lérè púpọ̀ àlẹ́yin jú àánú tá à ń sọ yìí tá là ń pè lẹ́yin jú àánú òun lẹ́yìn ẹni tó ń ṣoore tí ò retí oore kankan padà torí ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣoore fúnyàn báyìí tá a rò pé ẹlẹ́yin jú àánú ó ń wo nínú ara ẹ̀ pé tóun bá ṣe fẹ́lẹ̀
0: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀
1: ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ
0: ti won gbe to yi kale eto to run ara ilu lowo eto to nse toju awon to ku de ka to fun ohun le to yi titi di ojo mejo ti a tu ma pade nje tobogun olubomi lo ko temi o mo de nki pe ajo se wa ko ni baje en ti ti won ba fe wa pe ile ise dorian o eh number 1 jo wa lowo yin o
2: number ti emi gege bi
0: ise ise mo ya ba mi so
2: number mi ni 08038121154
0: tomogun olubomi lo ko temi ese people ke leyin ti wa

0: Samsung phone for any of our M-Copa shop within near you. District located on our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now. Pay small, small.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: lọ sí ibi iṣẹ́.
1: Mo fi kí gbogbo ẹyin tí ẹ bá mi ń bọ̀ láti ẹ̀kan o. Lórí ètò wa, ètò oyin tá a mọ̀ sí iṣẹ́ ilé wa.
0: Dókítà ò ní bó ká tó fura.
1: Iṣẹ́ àgbẹ̀.

0: gbogbo ẹyin tẹ n pè mí lábẹ́ aṣọ pé nọ́mbà 070 54 51 44 77 lẹ́ẹ̀kan sí 070 54 51 44 77 nọ́mbà tó dọ̀dọ̀ eléré okunu àrẹwà dàrẹ́tọ̀ pátápátá nọ́mbà gm wọn ọlọ́wọ́ tún wọn ó ní 080 51 83 15 25 080 51 83 15 25 ẹ ò nọ́mbà gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹ́kúnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ látẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ́ wa ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kúnrẹ́rẹ́ ń bú lẹ́wà wọn ò gbéràn àwọn èèyàn wọn á wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o ètò ń tẹ̀ ẹ́ wájú ètò ń tẹ̀ ẹ́ wájú.
1: bẹ́ẹ̀ ló fi òye jẹun rọ̀ lágbogbo méjìlá àti máa gbé dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bóo la ṣe ń lo Cure Go Plus nọ́mbà ọ̀gá lẹ̀ ẹ́ pè lẹ́yìn ètò tàbí tí ẹ bá ti fẹ́ wà rà á wọ́n mọ̀ ń já yín sí bẹ́ẹ̀ ṣe ń fin tókù náà la ṣe ń fin ṣùgbọ́n oríṣi méjì ni Cure Go Plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà ń sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wàá papọ̀ ló bá tán ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ni lẹ́yìn ọgbọ̀n ọjọ́ ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni ibi tó bá súnmọ́ dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà iye ni òní ogún ọjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ márùn-ún ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta oníkálọ gba síla ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dọ̀ ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ bá wọn ní ti Cure Go Plus bẹ́ẹ̀ sì máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyálà àwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe fi Cure Gold a tún lè máa a máa bu díẹ̀ díẹ̀ sí náà torí kíkó ikò yẹ kó lè máa jáde lóṣooṣù kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa jáde kéèyàn lè máa yọ tuntun yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àìfí òun titi ẹ̀ a máa ń fi fín ara gini kò ní dára ewé sílẹ̀ ẹ̀lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a ń lò fún isu a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó sà ti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ́ o.

0: àgbà lọ àmùtí ń dátọ́ lẹ́nu ìgbé
1: kíkò kó mọ̀ rìfọ́gbọ̀n ọjọ́
0: ká tún máa ń wọ kòkó
1: èwo ni ká máa ń lo irin ká máa ń logi ká máa ń lo fáìlì
0: kíkò kó máa dígi
1: kíkò kó máa pọ́n fèrè
0: kára kòkó kó mọ̀ fẹ́ẹ̀s kórí kódi kòdi
1: oh my god
0: ẹ wá ń wo àwọn àgbẹ̀ tó bá ilé iṣẹ́ fún trust modern farmer ọba làgbẹ̀ dòwò pọ̀
1: bí wọ́n ṣe ní ìfọ̀kànbalẹ̀ lórí gbogbo èrè oko wọn
0: kí ọgọ pọ̀
1: kì í bagijá kì í bara jẹ́
0: bàbá ṣe ń lò ó
1: bí a bá rí oko tó súnmọ́ etí odò tó ní àbàtà
0: ogójì àtọjọ́ mẹ́rin ni gbáko
1: bàbá rí oko tó jìnà sí etí odò
0: ìní ọgbọ̀n ọjọ́ dín ọjọ́ kan ni
1: ẹ̀yin àgbẹ̀ jẹ́ mọ́ ṣòkò mọ́
0: èwo ni ká mọ fi oko ní ọjọ́ márùn márùn
1: bó ṣe wúlò fún kòkó
0: là ń lò fún tòmátì ata
1: wọ́tàmẹ́lò àti kùkùmbà
0: gbogbo nǹkan tí a bá gbìn tí ọyẹ́ àtòjò lè bàjẹ́ là ń lo kí ọgọ́ plus fún
1: iléeṣẹ́ fún trust modern farmer ọba làgbẹ̀
0: ìní
1: ta
0: 07054514477
1: àgbẹ̀rò kò bọ́dúndé.
2: Fún
3: trust modern farmer ọba làgbẹ̀ ọ̀rẹ́ àgbẹ̀ ọba kan àgbẹ̀ alátìlẹyìn àgbẹ̀ gbogbo orúkìta lè máa pèlè iṣẹ́ fún trust modern farmer
4: gbogbo kọlu bámu lára mu
3: iléeṣẹ́ tó mọ bi tí bàtà ti ń ta àgbẹ̀ lẹ́sẹ̀
4: tó mọ nǹkan tí àgbẹ̀ ní ìdí ní gbogbo ògbà
3: iléeṣẹ́ yìí ló ń pe gbogbo ẹ̀yìn àgbẹ̀ pé kẹ́ fọkànbalẹ̀
4: lóòótọ́ ni gbogbo kan pọ̀ bìrìkòlò ní déédéé àkókò yìí fún ẹ̀yìn àgbẹ̀
3: àmọ́ ẹ fọkànbalẹ̀ ọ̀nà àbáyọ ti dé
4: iléeṣẹ́ fún trust modern farmer ọba làgbẹ̀
3: ó ní ká sọ fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ pé
4: 50% discount
3: gbogbo ògùn tí sàgbẹ̀ lóore
4: ti ń jáde ní iléeṣẹ́ wa
3: ìdáàdọ́ta la ti jápọ̀ lórí ìkọ̀ọ̀kan
4: ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ yín lọ lọ́wọ́lọ́wọ́
3: yàtọ̀ fún ìdáàdọ́ta
4: lórí ògùn tí ẹ bá ti rà
3: níbi ìdérí ẹ̀ gangan
4: ní gbogbo ẹ̀bùn wà tẹ́ mọ jẹ́
3: ẹ bá ti bọ́ ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀bùn
4: ò wá níra ògùn kankan kún mọ́ jẹ́
3: ẹ̀bùn bíi mútò ayọ́kẹ́lẹ́
4: ọ̀kadà tuntun yanranyanran
3: fìrí ìjì ńlá kan gbangba
4: ẹ̀rọ amúlétutù
3: ẹ̀rọ fáànù
4: mọ́tò blow
3: ẹ̀rọ nothing no charge
4: ẹ̀rọ ìfipolọ́lọ́kan òjọ̀ kan
3: ẹ̀rọ plasma tẹlifíṣàn
4: gbogbo ẹ̀yin gbajúmọ̀ láwùjọ ọ̀tọ̀ kùnú
3: ẹ̀jẹ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀
4: iléeṣẹ́ fún trust modern farmer ọba làgbẹ̀
3: iléeṣẹ́ tí ń ta bromite ofa power reactive four
4: green star
3: ó ní tètè lọ rọ ògùn kó o lè bẹ̀bùn
4: 08062383886
3: lẹ́ẹ̀kan sí
4: 08062383886
3: ọba làgbẹ̀.
5: Lílẹ̀ lílẹ̀ má fọwọ́kọ̀.
6: ADABA
5: DF9 Adaba.
7: Alakẹ, ibo lo n yara lọ báyìí lowurọ yìí.
8: Ọrẹ, o ni lọjọ gbigba bẹrẹ ajesara nile iwosan abẹle wa. Mo mu ọmọ mi lọ gba bẹrẹ ajesara rẹ kurun to yọ.
9: Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba bẹrẹ ajesara ni?
8: Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ilé rọmọ mi ṣeré. Abẹrẹ ajesara ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ fe àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú gọbọ eléyìí wọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba bẹrẹ ajesara tó kàn fún ọmọ mi.
10: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ ajesara lè dènà. Abẹ́rẹ́ ajesara kò léwu, ó múnádóko, ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o máa wọ ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
11: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
12: Uncle, it's the new VitaFoam pillow top range.
11: Pillow top? You mean the pillow is part of the mattress?
12: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
11: Yeah. If they carry this mattress to my village, no one will wake up again, no.
13: Experience elevated comfort with VitaFoam's pillow top range, featuring VitaLux and VitaHelix, thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
12: VitaFoam,
13: the fine art of living.
14: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
15: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
14: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
16: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
14: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
16: Mọ̀mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
14: Oúnkọ ṣoṣo ló lè jẹ́.
16: Mamadol ni.
14: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
13: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, We've come a long way together. Cheers to the next.
2: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

Ẹgbẹ́ òṣèlú APC Nathi kìlọ̀ lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ láti yọ igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo. Àwọn ọlọ́pàá mú àwọn tí ń ta ẹran èèyàn mẹ́wàá nípínlẹ̀ Ọ̀yọ́. Àjọ ètò ìdìbò kìlọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ẹlẹ́yàmẹ̀yà lásìkò ìpolongo ètò ìdìbò ọdún 2027 gẹ́gẹ́ bí ó ṣe bẹ̀rẹ̀ lónìí yìí. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Àwọn àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC àtàwọn aṣáájú nínú ẹgbẹ́ náà lágbègbè ìjọba àbílẹ̀ Ọ̀wọ̀ Nathi kìlọ̀ tako ìyànjú yòówù láti yọ igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Ọláìdé Adélámì. Agbèfọ́ba àgbà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Yadé Kọ́lá Ọláwòye tó sọ̀rọ̀ lórúkọ àwọn àgbà náà lẹ́yìn ìpàdé ìfikùnlukùn láti pẹ̀tọ̀ sáwọ̀ pẹ̀lú ìgbìmọ̀ èyí tí ń pẹ̀tọ̀ sáwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tí bí ipò òróyè ṣáájú fún sọ pé ìyànjú láti yọ ọ̀hún ni kò yẹ kí wọ́n fààyè gbà láti lè tẹ̀síwájú. Ó wá rọ gómìnà láti rí pé ó mú nǹkan nírọwọ́rọsẹ̀ tó sì tẹnu mọ́ pé Adélámì ni ó ti fi ìwà dáadáa hàn àti sùúrù bó tilẹ̀ jẹ́ pé ìṣòro ń bẹ̀ nínú ìjọba ọ̀hún. Ó sọ pé ìyànjú yòówù láti yọ Adélámì ni yóò fa àtakò látọ̀dọ̀ àwọn èèyàn ìlú Ọ̀wọ̀. Lórí ọ̀rọ̀ wàhálà inú ẹgbẹ́ òṣèlú APC nílùú Ọ̀wọ̀, Ọláwòye ló bèrè pé kí wọ́n gbé ọ̀rọ̀ ẹjọ́ èyí tí ń bẹ níwájú ilé ẹjọ́ nínú èyí tí wọ́n ti pe àwọn àgbà ẹgbẹ́ náà 15 lẹ́jọ́ kí wọ́n gbé jù síbì kan nítorí kí ìfikùnlukùn náà kí ó ba lè wáyé. Ọláwòye wá rọ gbogbo àwọn tó ní ṣe láti gba ìjíròrò láàyè àti ọ̀wọ̀ fúnra wọn tó sì ṣàlàyé pé ìṣọ̀kan ẹgbẹ́ òṣèlú APC àti ìfẹ́ ìpínlẹ̀ Ondo ló yẹ kó ṣáájú gbogbo ìfẹ́ àti èdè ayédè ọ̀rọ̀ òṣèlú yòówù. Ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ondo ló ti pín 1,000,000 naira fún 100 àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ ní àwọn wọ́ọ̀dù yìí ti bẹ ní ìjọba ìbílẹ̀ náà gẹ́gẹ́ ra akitiyan láti mú gbéga bá ètò ìrónilágbára àti láti mú gbéga bá ìgbé ayé rẹ àwọn èèyàn lẹ́sẹ̀ kúkú. Àwọn tó jàǹfààní ètò náà ná gba 100,000 naira lẹ́nìkọ̀ọ̀kan tí wọ́n sì pín fún àwọn obìnrin bí 50 àti àwọn ọ̀dọ́ tó tó 50 èyí tí yàn lábẹ́ ètò náà láti lè dá iléeṣẹ́ ara wọn sílẹ̀. Bákan náà ìjọba ìbílẹ̀ náà pẹ̀lú àjùmọ̀ṣe àwọn olùgbé agbègbè ọ̀hún ni wọ́n gbé ọkọ̀ ìpààrà kan fáwọn ọlọ́pàá àgọ́ ọlọ́pàá fún bí Fágùn nílùú Ondo. Alága ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ondo Ayọ̀túndé Akínfọ̀lárin ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló ṣàfihàn ìfẹ́ ìjọba láti mú gbéga bá àwọn ìgbé ayé rẹ àwọn olùgbé agbègbè náà àti láti ṣàtìlẹ́yìn fáwọn aláàbò. Akínfọ̀lárin tẹnumọ́ bó ṣe wúlò tó láti ní ìbáṣepọ̀ láàrin ìjọba àwọn olùgbé agbègbè náà àti àwọn aláàbò láti bá rí pé àlàáfíà àti ààbò ń bẹ fẹ́mi àti dúkìá. Ọ̀gá ọlọ́pàá Fẹ́kùn Ondo ìyẹn Perkinson ACP Kal Perkinson àti ọ̀gá ọlọ́pàá fún ọ̀gá àgọ́ ọlọ́pàá fún Bífágùn Ọ̀gẹ́ni Cornelius náà yóò ń bo ìgbésẹ̀ náà tá ṣàlàyé pé ọkọ̀ òun ni wọ́n lò láti fi mójútó ọ̀rọ̀ ààbò láwọn ìlú ọ̀hún. Àwọn olùgbé ìgbọ́kọ̀dá alágbègbè ìjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo iná ti ṣàlàyé ilé ètò ìlera gẹ́gẹ́ bí nǹkan ọlọ́rọ̀. Wọ́n ṣàlàyé èyí lásìkò ètò ìlera ọ̀fẹ́ jíga síwájú èyí tí ẹgbẹ́ Grassroots Movement for Tinubu GMT tí wọ́n gbé kalẹ̀ tí mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúmọ̀mí Túnjọ́ Òjó sì ṣonígbọ̀wọ́ rẹ̀. Ètò náà wáyé ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ Ìlàjẹ High School ti ń bẹ nígbọ̀kọ̀tà nípínlẹ̀ Ondo níbi tí àwọn olùgbé tí wọ́n yìí ti ń bó ikọ̀ náà fún ìgbésẹ̀ ètò ìlera náà tán ṣàlàyé pé ó wá lásìkò láti ràn wọ́n lọ́wọ́ lórí ètò ìlera wọn láìsí pé wọ́n ná kọ́bọ̀. Ọ̀kan lára àwọn tó jàǹfààní ètò náà Ọlátúyì Adénìkẹ́ ṣàlàyé pé owó tí ètò ìlera náwọn ilé ìwòsàn ìlú gbọ́pọ̀ púpọ̀ tó sì fi ẹ̀mí ìmoore hàn sí ààrẹ Bọ́lá Tinubu àti mínísítà fọ́rọ̀ abẹ́lé Olúmọ̀mí Túnjọ́ Òjó. Nígbà tí tún sọ̀rọ̀ níbẹ̀ Adéwálé Ọmọ́sáyà ló sọ àwọn ìke èlò àti àwọn oògùn tí wọ́n kó fún wọn níbẹ̀ tó sì fi ìdùnnú hàn sí ààrẹ Bọ́lá Tinubu àti ikọ̀ Grassroots Movement for Tinubu ọ̀hún. Nígbà tí ń sọ̀rọ̀ olùdarí ètò àwọn obìnrin ẹsẹ̀ kùkú nínú ẹgbẹ́ náà
ìyẹn Olamide Falana èyí tó ṣojú olùdarí àgbà ẹgbẹ́ ọ̀hún Saka Yusuf Ogunleye ló pè fún àtìlẹyìn àwọn èèyàn ìlàjẹ fún ààrẹ Bọ́lá Tinubu ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ó tún tẹnu mọ́ pàtàkì

0: lẹ́yìn àwọn èèyàn fúnjọba àtàwọn ètò rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọlá Adeleke ló ti gba ìwé ẹ̀rí mo wọlé rẹ̀ lọ́wọ́ àjọ èyí tí mo ń tó ètò ìdìbò lẹ́yìn tó kógojá nínú ètò ìdìbò ipò gómìnà ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún. Ìwé ẹ̀rí náà ni wọ́n gbé fún gómìnà náà lọ́fíìsì àjọ ètò ìdìbò lọ́ṣọ́gbó tí alákòóso fájọ ètò ìdìbò nípínlẹ̀ náà ìyẹn Olúwa Tóyìn Babalọ́lá tí ó sì ṣàlàyé ìkógojá rẹ̀ àti pípé ó wọlé láti lo sáàmì ìnípò. Nígbà tí ń sọ̀rọ̀ níbẹ̀ alákòóso àjọ ètò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún Ìlọ́lọ́wá Tóyìn Babalọ́lá ló yòbo àwọn ẹgbẹ́ òṣèlú àwọn olùdíje àwọn aláàbò àwọn òṣìṣẹ́ ètò ìdìbò àtàwọn tó ní ṣe mọ́ fún ipa tí wọ́n kó lásìkò ìkógojá ètò ìdìbò ọ̀hún. Babalọ́lá tẹnu mọ́ ìfẹ́ àjọ ètò ìdìbò láti mú ìgbéga bá ọ̀rọ̀ ètò ìdìbò àti láti rí pé ètò ìdìbò ló wáyé níbàámu pẹ̀lú òfin. Nígbà tí ń sọ̀rọ̀ ní kété lẹ́yìn tó gba ìwé ẹ̀rí mo wọlé náà gómìnà Adeleke dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun fàtìlẹ́yìn wọn tó sì sọ ìfẹ́ rẹ̀ láti rí pé òun pinnu ìṣe lásìkò tí òun polongo. Gómìnà Adeleke ń lọ fi ẹ̀dùn ọkàn hàn lórí ọ̀rọ̀ ẹ̀mí ètò sọnù ṣáájú ètò ìdìbò náà tó sì pinnu àti pèsè ẹ̀bùn ẹ̀kọ́ ọ̀fẹ́ délé ẹ̀kọ́ fásitì fáwọn ọmọ èyí ọmọ àwọn èèyàn tí ó kó ọ̀hún. Ó tún náwó ìbáṣepọ̀ sáwọn olùdíje yòókù tó ṣàlàyé pé ó ṣetán láti gba àmọ̀ràn èyí tí yóò mú kí nǹkan ó da nípínlẹ̀ Ọ̀ṣun. Alága àjọ ètò ìdìbò lórílẹ̀‐èdè Joash Amukitan ló ti rọ àwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn olùdíje wọn láti mú kí ìpolongo ètò ìdìbò ọdún 2027 kí ó wáyé lórí nǹkan tí wọ́n ó ṣe dípò jíjagun. Amukitan tó sọ̀rọ̀ náà nílùú Àbújá ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 wá rọ àwọn olùdíje láti mójútó àwọn ìlànà àti ètò tí wọ́n ó ṣe láti mójútó síṣòro orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì lórí ọrọ̀ ajé ọrọ̀ ààbò àti ètò ẹ̀kọ́. Ó kìlọ̀ fáwọn olùdíje náà àti àwọn alátìlẹyìn wọn tako sísọ ọ̀rọ̀ èyí tó lè dá nǹkan rú tàbí gbígbé ìròyìn èyí tí ó lè mú kí àwọn èèyàn má ní gbẹ̀kẹ̀lé síjọba tiwantiwa jáde. Alága àjọ ètò ìdìbò náà ló wá pé àwọn olóṣèlú láti rí pé wọ́n bọ̀wọ̀ fún òfin ètò ìdìbò àti àjọ ètò ìdìbò náà kí wọ́n sì mú ìgbéga bá ọ̀rọ̀ ṣíṣàtakò ètò lè mú nǹkan dáa. Amukitan ló tún fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú pé àjọ náà ni yóò jẹ aṣọ tún ṣòsì má bàbí kan jẹ́ tó sì ṣàlàyé pé kò ní olùdíje kan tàbí ẹgbẹ́ òṣèlú kan tó faramọ́. Ìpolongo fún ètò ìdìbò yan ààrẹ àti ti àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ni yóò bẹ̀rẹ̀ lónìí ló ti bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún. Ní báyìí àjọ ètò ìdìbò ló ti ya ọjọ́ Sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún yìí sọ́tọ̀ fún àtúndìbò ní ẹkùn Gombe Kuam Funkaye nípínlẹ̀ Gombe. Ètò ìdìbò náà ló wáyé lórí ikú ẹni tí ó ṣojú ẹkùn náà tẹ́lẹ̀ nílé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ọ̀nàrẹ́bù Yàyà Báúṣí Tóńgò. Àjọ ètò ìdìbò ló ṣàlàyé pé àwọn ẹgbẹ́ òṣèlú ni ó ṣe ètò ìdìbò abẹ́lé wọn láàrin ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ sọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ náà tó sì jọ pé orúkọ àwọn olùdíje ọ̀hún ni ó tẹ̀ jáde ní ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án. Ní báyìí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló ti gbé ìlànà jáde lórí ètò ìdìbò abẹ́lé ṣáájú ètò ìdìbò ilé-ìgbìmọ̀ aṣòfin tuntun 2026 èyí tó wáyé nípínlẹ̀ Delta Kogi Gombe Bauchi àti ìpínlẹ̀ Kano. Ìlànà náà ni ó wà fún àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin èyí tó jẹ́ pé àjọ ètò ìdìbò tí ó dá padà lẹ́nu àìpẹ́ yìí àti pé àwọn ẹkùn méje míì èyí tí wọ́n ti ṣètò àdúndìbò tí yóò ti wáyé ń bẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC wá pàṣẹ fáwọn ẹ̀ka ẹgbẹ́ wọn láwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ kan láti bẹ̀rẹ̀ ìgbáradì láti rí pé wọ́n tẹ̀lé ìlànà ìtàgbéjáde ọ̀hún. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ iná ti mú àwọn èèyàn mẹ́wàá kan èyí tí wọ́n ń ta ara èèyàn ní àwọn ibi tí wọ́n sápamọ́ sí ní ìsẹ́yìn àti agbègbè Saki nípínlẹ̀ Ọ̀yọ́. Mímú ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí wọ́n ti ń kó ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ jọ tí wọ́n sì mójútó àwọn ìrìn àwọn èèyàn náà. Alūkkóró fàjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ oga ọlọpa la yen ka yan lade salaye pe nitori mimu e ti won mu awon ohun won wa awon ibi ti won sa pamọ si lasiko ti won si ri opolopo eya ara eyan nibe won salaye pe awon kan ti won gba na ina ti ko pamọ fun agbeyewo ati iwadi ni ba ya kitiyan ti lo lowo lati mu awon omo iko ohun to ku awon alaabo kan ina ti ko lo si agbegbe ile ise oro aabo nilu Abuja leyin fehonu awon ologun to ti feyinti awon olufehonu awon labe ase egbe awon ajagun feyinti lorilede yi ina n bere fun isamulo afikun owo ifeyinti won leyin ti ijoba ti o fikun owo osu awon ologun ti n sise laipe awon ise feyinti naa eyi ti ogagun asubike nas ti o soju ni won so pe o ye ki awon na o janfani ninu alekun owo osu awon ologun naa leyin ti won ti sise forilede ifopo odun ijoba apapo ti so pe yiyo owo iranlowo lori epo ati atunto eto ba owo ile okere indo ti mu owo to to trilionu 15 abo wele gẹ́gẹ́ bí àfikún owó ti wọlé fúnjọba àpapọ̀ láàrin oṣù kẹfà ọdún 2023 sí oṣù kejìlá ọdún 2025 mínísítà fẹ́tọ̀ ìnáwó tó sì jẹ́ mínísítà àti mójútó ọrọ̀ ajé táwọn òye délé sọ pé owó ọ̀hún ni ó hàn nínú àwọn owó ti wọlé fúnjọba dípò owó tí wọ́n fi pamọ́ nílànà owó míì ó ṣàlàyé pé ètò àtúntò náà ló ṣàlékún iyì owó náírà lórí àwọn owó tí ń wọlé láwọn ẹ̀ka míì gẹ́gẹ́ bí ẹ̀ka ti àwọn aṣọ́bodè àti owó orí lórí epo petrol oyedele sọ pé àwọn àpínlẹ̀ àti ìjọba àbílẹ̀ ń ló gba ilé tó pọ̀jù nínú owó tó wọlé ọ̀hún ìlàrámọ̀kẹ́lá ti ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 fm àkúrẹ́ nínú ròyìn láti gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ti agbọ́ aré ìdárayá àti ti amúlùdùn
1: ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàdé rárá
2: ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn
3: ó dùn gan o mo ṣe ń rántí ẹ̀
1: àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn
4: ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí
1: kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí kẹmi
5: mami jalè lọ sọ́dọ̀ àǹtí kẹmi
1: oúnkọ ṣoṣo ló lè jẹ́ oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀ òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀ òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ lo òróró mamadol lónìí.
6: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
7: Oríire àjọṣewọ́ ò ní bàjẹ́.
8: Ọjọ́ náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
7: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
9: MTN is 25 years old.
10: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ aláwa lóòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.

0: awolu solu dero pese
1: e ka mo lati e ka polowo oja wa e ja lo si iroyin lati le okere ope yemi jo oda nbe nbe lati mu iroyin wa fun wa
2: e ka bo sori iroyin le okere la sale toni ile ise asoju orilede south africa nipinle ko ni won ti fi ipatari iroyin kan ti won gbe kirinu wipe ile ise asoju ohun ti dawo fifun awon orilede nigeria to fe rinrin ajo lo sulede south africa ni we rinna latari ife onuhan gbogun ti awon are to nwaye lulede south africa gege bi won se ti wi fifun ni we rinna ohun ni won ni o si ntesi waju gege ba omo orilede nigeria se ti ntesi waju ati mo se abewo si orilede south africa fun irin ajo gbefe ati awon irin ajo mi eni to je oludari ile ise asoju orilede south africa ohun ni leye ojogbon Bob Murray lo soro asoyan yi nibi ipade ifikunlukun eti ajo ile Nigeria tun ri soro ile okiri Nigeria Institute of International Affairs ti won se agbateru re won wa soro idanoju pe ko si omo orilede Nigeria ti won fagile iwe irin ajo re si orilede South Africa ewe are orilede America Donald Trump lo ti kuraro fun ojo meta bayi lori sise amuse ida 50 owo ile ori oja wa lati orilede Canada gege bi awon orilede mejeji se tin sise to adeun lori eto kowo owo ile ori oja ohun ni ireti wa wipe yo kan awon enlerin dodo simenti aso ati awon nkan mi ti won ko lo si orilede mi lati orilede Canada ikede yi lo wa lati to bi wakati meji ki da 50 ile ori oja ohun sakoba fun awon ohun ti orilede Canada fe ko jade to to bi bilionu lona $20 awon orilede mejeji ni won tin fi kunlukun lati yanju awon oro ohun to fi mo ile ori oja eyi ti orilede America gbele awon eya ara oko atawon nkan mi tun wa lati orilede Canada eni to je minister foro eto abo tele lolede Ukraine Mikhailo Fedorov lo ti pe fun ki eto odibo ko waye ni orilede na laiwo ti ogun ti orilede Russia tun gbe ko won pelu atoka si wipe eleyi gan na ni o tun bo je ipinija oselu fun are orilede na Volodymyr Zelensky Fedorov ni ogun eleyi to n waye ohun ko ye ki o se akoba fun eto isijoba warawa lolede Ukraine to si pe fun ki alaafia ati ilana eto ofin ko waye lati da eto idibo pada si orilede na ewe ofin orilede Ukraine ti won lo lowo bayi lo pinwo eto idibo labe ofin kanpa lati gbati orilede Russia to ti yalu won lodun 2022 Fedorov lo je ore minu Zelensky tele to si fesun kan wipe orilede Ukraine ni won fi oju wina ipinije eto isijoba pelu ikilo wipe iwa abaje gan se akoba fun akitiyan ogun eleyi to n waye ohun iroyin le okere ko ni ju bayi lo lori iroyin asale wa fun ti oni ope yemi jordan lo royin fun le ise adaba fm
1: fun ti agbo amulodun onkorin omo orilede nigeria ni davido ati wanle ko na ti lede ayede lori orin won ti won jijoko iyen come my way idahide na waye nitori oro davido laipe nibi ti o salaye pe orin na ni ati pati lati leyin ti awon onkorin mejeje lede ayede lori ati won gbe jade davido salaye pe one day call lo seto lati gbe ojulowo orin na jade leyin yi ko lo eleyi ti won jijo se wanle ko one day call in lo si so pe ko so nínú ọ̀rọ̀ náà tó ṣàlàyé pé gbígbé orin ọ̀hún jáde inú wọn ti ṣètò rẹ̀ tẹ́lẹ̀ àti ọjọ́ tí ó jáde kó tó di pé wọ́n lédè àyèdè ẹbí òǹṣeré oníṣe nìtawò sazan tí wọ́n mọ̀ sí ògógó inú ti ní kò sóòótọ́ nínú pé ó ti kú o ọmọ rẹ̀ obìnrin halima taiwo ló ṣàlàyé ìròyìn náà gẹ́gẹ́ bí ayédèrú lásán tó sì jẹ́ pé ó rọ àwọn èèyàn láti fòpin sí títan ìròyìn èyí tí kò tó bójúmu náà káàkiri àlàyé náà wáyé lẹ́yìn tí ọmọ ọdún 84 ọ̀hún tí ó ní àìsàn jẹjẹrẹ nígbà táwọn ẹbí rẹ̀ ń pàrọwà fún ìrànlọ́wọ́ ètò ìlera tán ṣàlàyé pé ìlera tí wọ́n ń fún iná ti dá dúró ṣùgbọ́n àwọn olóore oníṣe míì yẹn tó yọ sí Adesanya ṣàlàyé pé òǹṣeré oníṣe náà yẹn Taiwo Azan tí wọ́n mọ̀ sí ògógó iná ti gbà sílé ìwòsàn kan fún iṣẹ́ abẹ láàrin bó ṣe ní àìsàn jẹjẹrẹ ọ̀hún Adesanya ṣàlàyé pé èyí wáyé nítorí akitiyan sẹ́nẹ́tọ̀ Solomon Adeola èyí tí ó so òǹṣeré oníṣe náà mọ́ ẹnìkan tó kọ́ṣẹ́mọṣẹ́ lori oro aisan jejere ni bayi awon onsere egbe re eti Femi Adebayo Muyiwa Ademola ati Bimbo Osun ti nbe ninu won na ti suwopo lati pe fun iranlowo eto ilera fun onsere ori itage na are daraya egbe agbabolu Super Falcon ni won reti pe yo ni awon olukole titun saaju ki won to bere idije ati kokoja fun are daraya Olympic todun 2028 ti awon obirin losu kewa odun oludari agba ajo ti mojuto are daraya lorilede yi Bokola Olopade salaye pe ajo ti mojuto are daraya lorilede yi ati ajo alare bolu afesegba ni o mu atunto ba iko awon akoni egbe agbabolu na leyin ti o se daada ninu ipolongo ati goja fun ife eye a orilede Africa todun 2026 to je tawon obirin ajo alare bolu afesegba orilede Nigeria lo so fun olukoni ni bolu won iyen Justin Madugu ati awon iko re lati ri pe won ko ninu egbe agbabolu na leyin ti Nigeria fidi remi ninu imurasile igbarade asekagba fun orilede Cameroon to si ton won to padanu idije won pelu South Africa lati kokoja fun ife eye agbaye egbe agbabolu tun fafa ko na ni yo koju egbe agbabolu Comoros losu kewa odun gege won se bere ipolongo lati kokoja fun are idaraya Olympic ohun agbabolu Chasine Jao Pedro lo ti fọwọ si adehun tuntun pẹlu egbe agbabolu na eti o mu ki o wa ni papa asere Stamford Bridge di ojo kefa di ti osu kefa odun 2032 adehun na ni alekun owo osu nbe lara re lati ri pe won san egbe agbabolu ile Brazil na lesan fun se daada lati gba to ti darapo egbe agbabolu Chasine ni bayi ní báyìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tẹ́lẹ̀ àti Juventus ni Paul Pogba ni ó ti ṣe tán láti kúrò ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Monaco lẹ́yìn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ti ń gbégi lé àdéhùn tó ṣe pẹ̀lú wọn ọmọ ọdún 23 ọ̀hún ni ó ń gbìyànjú nínú ìdíje ṣùgbọ́n tó jẹ́ pé ara tó fi pa kò jẹ́ kó lè ṣe dáadáa nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà látìgbà tó ti bọ́ nínú ọ̀rọ̀ àǹfòfinde nítorí oògùn lílò èyí tí ó pa kí o ma kopa fún nínú ìdíje bọ́ọ̀lù fọ́pọ̀ gbà tó sì jẹ́ pé ó tún fi ìtàn ṣẹṣẹ nínú ìdíje rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Monaco náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn agbẹ́ agbábọ́ọ̀lù Premier League ilẹ̀ Gẹ̀ẹ́sì ni wọ́n ti ń fi òté lé ìgbaradì wọn fún ìdíje ti Premier League tọdún 2026-27 tí àwọn olùkọ́ni ní bọ́ọ̀lù wọn tí wọ́n sì ti ń ṣètò níbàámu pẹ̀lú ìdíje ọ̀hún agba agbábọ́ọ̀lù Arsenal ni wọ́n ti ń gbìyànjú pé bóyá wọ́n gba ife ẹ̀yẹ míì pẹ̀lú Declan Rice àti ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fọwọ́ sí láti ra yẹn Bruno Gomes tí wọ́n retí pé yóò múra sí ìdíje nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà Liverpool ló ti bẹ̀rẹ̀ àsìkò tuntun lábẹ́ akọ́nimọ̀ọ́gbá míì tí ó jẹ́ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth tẹ́lẹ̀ ìyẹn Anthony Raiola báyìí ti ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City iná ṣe tán láti bẹ̀rẹ̀ ìgbà tuntun lábẹ́ àkóso olùkọ́ni wọn Enzo Maresca Manchester United Chelsea Tottenham àti Newcastle ni wọ́n ti mú àyípadà bá ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn àti ikọ̀ àwọn olùkọ́ni wọn ní bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry Sunderland àti Hull City iná ti padà sínú ìdíje Premier League pẹ̀lú Ipswich tí wọ́n sì ti ń gbáradì láti ṣe dáadáa nínú ìdíje ọ̀hún ni wọ́n mú rí pé yóò mú ọ̀pọ̀lọpọ̀ àyípadà wá pẹ̀lú ọ̀pọ̀ àwọn olùkọ́ni tuntun àti àwọn agbábọ́ọ̀lù tuntun tí wọ́n rà ṣáájú ìdíje ọ̀hún àkójọpọ̀ ìròyìn tí alẹ́ òní kò mà níjọba ẹ̀ lọ patience olùṣègùn lólótùú adéyẹmí làwọn àsìnì oníròyìn ọlọ́run ọmọ yín ká sùn rèé.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
5: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
4: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
6: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
4: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
7: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
4: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
7: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
8: Applications for Maltina Teacher of the Year 2026 are officially open. If you're a secondary school teacher, register now at www.maltinateacherofthegear.com. This year's grand prize winner will receive a brand new Honda SUV, 10 million naira cash prize, capacity development training, school infrastructure, and a one-year supply of Maltina. Second prize winner gets 5 million naira. Third prize winner gets 3 million naira. And the state champions will receive 1 million naira each.
9: The Maltina Teacher of the Year is an initiative of Nigerian Breweries Felix Ohiwere Education Trust Fund.
10: Supported by Union Bank, Airpeace, Honda, and Eco Hotel and Suites. Entries close on 21st August 2026.
11: Terms and conditions apply.
12: Live it.

wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀, èyí tí ìjọ St. Paul's United Church.

0: United Source of Caribbean and Seraph Organization, a Kati Baba mi, and a Wodro Daye Adiri, Tilatini Joyroa, Yoni Luakure, Akure or Alon Tiambalo Noni, Isi Aposte Lire, Tiawan Beye Wike, and Joe Kiye Sipe, it don't woni. Ah, Loni Atomates, Waju Nor Alon, no, Ki Alon Koto Benya Siwaju, Uma Adonya Wu. Before God promotes you, he will test you. Before he send you, he will examine you. So, ki Olorun ko to le ran o jade a wo daada iru eniyan ki o je nje iwo na gege bi kristeni nje o kiye sara re wi pe idanwo ni e je ka won kan ti second corinthian so second corinthian 13 verse 5 yes
1: e ma wadi ara yin
0: e wadi ara yin
1: e ba wa ninu igbagbo
0: bi e ba wa ninu igbagbo
1: ma dan ara yin wo
0: e dan ara yin wo
1: tabi ẹyin ti kara yin ko mo ara yin pe
0: yes
1: jesus kristi wa ninu yin
0: yes
1: afi bi eyin ba je àwọn tí a ta
0: ni àfi bí ẹ bá jẹ àwọn tí a tí a bá ti ta ọ nù a ó dán ọ wò torí náà ohun tó ń dojú kọ lónìí ǹjẹ́ o kíyèsí pé ìdánwò ni nǹkan tó ń dojú kọ yẹn má rò pin mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọn nǹkan mẹ́ta ní àṣálẹ́ yìí àwọn ọ̀nà mẹ́ta kan tó bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tó tẹ̀síwájú tí o fi máa mọ̀ wípé pé ohun tó ń dojú kọ yẹn ìdánwò ni kí a tó rán ọ jáde kí ọlọ́run tó lò ọ́ kó o tó yege a ó dán ọ wò ìdánwò ni bí a bá tẹ̀síwájú a ó fẹ́ Samuel ṣùgbọ́n ká tó fẹ́ Samuel 17 from verse 34 a máa dán ọ wò pẹ̀lú ìṣesí rẹ your character ọlọ́run fẹ́ dán ọ wò pẹ̀lú character ẹ ọlọ́run dán ọ wò pẹ̀lú character ẹ ìṣesí ẹ ìwùwàsí ẹ bí o ti fara da nǹkan tó bí agbára rẹ ti tó ìpamọ́ra rẹ àti bẹ́ẹ̀ lọ your character bí a bá wo nǹkan tó ṣẹlẹ̀ sí Goliath àti David ọlọ́run ti kọ́kọ́ dán David wò ó ti kọ́kọ́ dán wò ẹ jẹ́ ká wo nǹkan tí first Samuel sọ first Samuel 17 verse 34 yes
1: David sì mú fún Saul pé
0: àti
1: ìránṣẹ́ rẹ̀ ń sọ àgùntàn bàbá rẹ̀
0: nígbà tí ìránṣẹ́ rẹ̀ ń sọ àgùntàn bàbá rẹ̀
1: kò sì wá
0: kìnìún kan wá
1: àti àmọ̀tẹ́kùn kan ó sì gbé ọ̀dọ́ àgùntàn kan
0: láti inú igbó
1: mo sì jáde tọ̀ mo sì lù ú mo sì gbà á kúrò ní ẹnu rẹ̀
0: ẹ wo àdánwò àkọ́kọ́ ìdánwò àkọ́kọ́ tó wá síwájú David òun ni wípé kìnìún jáde ó gbé ọmọ ewúrẹ́ kan nígbà tó ń da ẹran bàbá rẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ wípé kò sojo wọ́n dán wò yes ẹ kàwé náà.
1: nígbà tí ó sì dìde sí mi.
0: yes
1: mo gbá irugbọn rẹ mú.
0: mo gbá irugbọn rẹ mú.
1: mo sì lù ú.
0: mo lù ú.
1: mo sì pa.
0: mo pa.
1: ìránṣẹ́ rẹ pa.
0: yes
1: àti kìnìún.
0: yes
1: àti àmọ̀tẹ́kùn
0: náà. ìránṣẹ́ rẹ pa àti kìnìún àti àmọ̀tẹ́kùn tó jáde ó pa ẹ wo ọmọ kékeré ni yes ẹ kàwé náà síwájú.
1: aláìkọlà filistini
0: yìí.
1: ó sì dàbí ọ̀kan nínú wọn.
0: ó máa dàbí ọ̀kan nínú wọn.
1: nítorí pé
0: ó pe ogun ọlọ́run alààyè ní ìjà ìwọ náà kárákà ẹ ìwọ náà àwọn kìnìún ti jáde sí ọ nígbà tí kìnìún jáde ṣé kìí ṣe pé o ṣá nígbà tí o rí àwọn nǹkan bóyá àlákàlákan ló ńlá tó lágbára tó dẹrù bá ọ ṣé kìí ṣe pé o ṣá ìwọ náà níbi ibi iṣẹ okòwò ẹ tó yẹ kó o ti di ẹni ńlá ìgbà tó o ti rí àwọn ínṣọọtì díẹ ṣé kìí ṣe pé o padà sílé wò ó wọn dán dáfídì wò inú agíjù yẹn ibẹ ni examination hall agíjù yẹn ni examination hall ọlọ́run ti kọ́kọ́ wò ó ọlọ́run test ẹ jẹ́ kí n test ọmọkùnrin yìí kí n tó gbé síwájú odidi ìlú kí ó tó ṣáájú ìsírẹ́lì ọlọ́run kọ́kọ́ test ẹ ó wá fi àwọn kìnìún yìí wé gòláyàtì ó fi wọ́n wé gòláyàtì pé bí ọlọ́run bá ràn mí lọ́wọ́ bí mo bá pa àmọ̀tẹ́kùn àti kìnìún mélòó aláìkọlà finistini yìí ọlọ́run ti kọ́kọ́ wò ó bóyá ẹni tó ṣe trust ni ọlọ́run ti kọ́kọ́ wò ó bóyá ẹni tó ṣe gbé síwájú ọlọ́run ti kọ́kọ́ wò ó bóyá ẹni tí gbogbo ìlú lè máa tẹ̀lé tí gbogbo ìlú lè máa wárí fún tí ó lè jẹ́ ọba torí náà ohun tó rí yẹn tó bá delay tó bá lá tó bá ní táwọn èèyàn bá ń betray ẹ gbogbo nǹkan tó ń experience yẹn it's no rejection kì í ṣe pé ọlọ́run kọ̀ sílẹ̀ ó kàn jẹ́ ìdánwò lásán
1: hallelujah
0: ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti di ńlá lónìí ṣùgbọ́n ìjọ ibi tó ń lọ ìdánwò lásán lórí ń bẹ̀ tó dẹ̀ fàdí sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ láàrin ilé ìdánwò lásán lórí ó dẹ̀ fàdí sẹ́yìn àti bẹ́ẹ̀ torí náà ọlọ́run dán ọ wò láti mọ sùúrù rẹ láti mọ bí sùúrù rẹ ti tó láti mọ bí ìgboyà rẹ ti tó láti mọ bí ìwọ náà ti lè dúró nínú kristi bí ọrọ ọlọrun ti wà nínú rẹ bí wò ó ti fail bó ó ti fake gbogbo ẹ ní ọlọrun fẹ wò he will test your character

0: ability. He will test everything in you. Gbogbo to wa ninu eyan lo Olorun ma wo. A wo agbara re, a wo iwasi e, a wo isoro e ati be. Ohun keji, ohun na ni endurance, ifarada re, ifarada. Olorun a wo o ko to ran jade. Olorun a wo o laarin ebi to wa yen. Gbogbo na ti lala. Iranse Olorun ti so fun oko ma tayo. Iranse Olorun so fun oko ma ga sube ifarada re da. Kini ifarada re? E je ka wo nkan Second Corinthians so. Second Corinthians 11:23. Yes.
1: Iranse Christi ni won bi.
0: Iranse Christi ni won bi.
1: Ni so bi asunre.
0: Yes.
1: Mo ta won yo.
0: Yes.
1: Ni ti lala lopolopo.
0: Yes.
1: Ni ti pasan bere koja.
0: Yes.
1: Ni ti tubu nigba kugba.
0: E wa wo nkan ti e wa wo nkan to sele si Paul Apostle. O ni se bo iwo ba je iranse Christi. Ẹgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ sí ó ní ní ti pàṣán ẹ kàwé náà alágbà.
1: Ní ti ikú nígbà púpọ̀.
0: Yes.
1: Ní ìgbà márùn-ún ni mo gba pàṣán.
0: Ó nígbà márùn-ún ni mo gba pàṣán. Yes.
1: Ogójì dín kan lọ́wọ́ àwọn Jù.
0: O pàṣán 39 ogójì ó dín kan lọ́wọ́ àwọn Jù. Yes.
1: Nígbà mẹ́ta ni a fi ọ̀gọ́ lù mí.
0: Nígbà mẹ́ta a fi ọ̀gọ́ lù mí. Yes.
1: Ẹ̀kan ṣoṣo ni a sọ mí ní òkúta.
0: Ó ní ẹ̀kan ṣoṣo wọ́n sọ mí ní òkúta. Yes.
1: Ẹ̀mẹ́ta ni ọkọ̀ mi rì.
0: Ẹ̀mẹ́ta ọkọ̀ rẹ̀ ó rì. Yes.
1: Ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibu.
0: Ọ̀sán kan àti òru kan ó wà nínú omi. Yes.
1: Ní ìrìn àjò ní ìgbàkúgbà.
0: Ní ìrìn àjò ní ìgbàkúgbà.
1: Nínú ewu omi.
0: Nínú ewu omi.
1: Nínú ewu àwọn ọlọ́sà.
0: Nínú ewu àwọn ọlọ́sà.
1: Nínú ewu àwọn ará ìlú
0: mi. Nínú ewu àwọn ará ìlú mi.
1: Nínú ewu àwọn kẹfẹ̀rí.
0: Nínú ewu àwọn kẹfẹ̀rí.
1: Nínú ewu ní ìlú.
0: Nínú ewu ní ìlú.
1: Nínú ewu ní agíjù.
0: Nínú ewu ní agíjù.
1: Nínú ewu lójú òkun.
0: Ẹ mú nǹkan tí ó ń sọ ewu ojú òkun ewu gbogbo ewu gbogbo all this thing is examination. Ẹ kàwé náà síwájú.
1: Nínú ewu láàrin àwọn èké arákùnrin.
0: Nínú ewu láàrin àwọn èké arákùnrin.
1: Nínú làálàá àti ìrora.
0: Nínú làálàá àti ìrora.
1: Nínú ìṣọra nígbàkúgbà.
0: Nínú ká máa ṣọ́ra nígbàkúgbà. Àmọ́ ẹni tó ń dọdẹ wá. Yes.
1: Nínú ebi àti òrùgbẹ.
0: Nínú ebi àti òǹgbẹ.
1: Nínú àwẹ̀ nígbàkúgbà.
0: Nínú àwẹ̀ nígbàkúgbà.
1: Nínú òtútù àti ìhò.
0: Nínú òtútù àti ìhò.
1: Pẹ̀lú nǹkan wọn ni
0: ìpàdé òde. Pẹ̀lú gbogbo àwọn nǹkan tó wà lóde. Ẹ wo àwọn nǹkan tó dé pa Paul Apostle. Wo Ọlọ́run ń wo bí ó ti ìfaradà rẹ̀. Ìfaradà Paul Apostle. O ni Ọlọ́run test. O ọ̀pọ̀lọpọ̀ nínú túbú, ọ̀pọ̀lọpọ̀ níbi gbogbo, àti bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni Jésù Kristì, aláṣepé ìgbàgbọ́ wa. Tí a bá wo nǹkan tí ìwé Mátì orí kẹrin sọ, ó wí pé adarí Jésù sí jù láti dán wò lọ́wọ́ èṣù nígbà tí ó ti gba àwẹ̀ ní ogójì ọ̀sán àti ní ogójì orú. O ní lẹ́yìn náà, o ní ebi ń pa àwa dán wò lọ́wọ́ èṣù. Ìwọ náà wo ohun tó ń experience lónìí. So mọ̀ pé ìdánwò lásán ni. Wọ́n sọ pé tó o bá kàwé o máa dé ńlá. Ṣùgbọ́n bàbá rẹ ò wá rówó láti tọ́ ọ. Mo tiẹ̀ tún rówó láti sanwó iléèwé. Owó oúnjẹ ò tó. Ẹ kò bára. Kìí ṣe yẹn ló sọ ọ́ dolóṣó. Kìí ṣe yẹn ló sọ ọ́ di amúgbó. Kìí ṣe yẹn ló sọ ọ́ di ẹni tó ń kó ẹgbẹ́kẹ́gbẹ́. Ohun tó wọ́n experience lónìí. Ìdánwò ni. Ìdánwò ni. Ìdánwò ni. O nílò láti farada. Ọlọ́run fẹ́ wo ìfaradà rẹ. Bí wọ́n náà ti lè farada tó. Ẹ rí i pé Jésù èṣù ti mọ̀ wípé ebi ń pa. Ó ní kó sọ òkúta di àkàrà. Ṣùgbọ́n Jésù dá lóhùn pé ènìyàn kì yóò wà láàyè nípa àkàrà nìkan bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé James sọ. Ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkejìlá. Yes, kí ló sọ bẹ́ẹ̀? Jákọ́bù orí kìíní ẹsẹ̀ ìkejìlá.
1: Ìbùkún ni fún ọkùnrin náà.
0: Ìbùkún ni fún ọkùnrin náà.
1: Tí ó fi ọkàn
0: ìdánwò.
1: Tí ó fi
0: ọkàn ìdánwò. Nígbà tí ó ìfaradà àwọn ènìyàn tó lé ní mọ́ wo kí ló dé tó farada mọ́. O nílò láti farada àwọn nǹkan àwa ìránṣẹ́ Ọlọ́run. Ẹ farada mélòó ni wọ́n ṣe sí ọ tó ogun pẹpẹ tó bẹ̀rẹ̀ sí ń ṣèpè fún àwọn ènìyàn àwọn tí a ní kò gbàlà àní tá a ní kò wàásù fún. Ṣé àwọn ìbá ti rí ìgbàlà náà bá sọ pé kó máa wàásù fún wọn. Ṣé ó rí ìgbàlà ló ń wá sọ̀dọ̀ ẹ kó àti ìgbàlà. Ó lè wùwà bí wèrè, ó lè wùwà bí òsínwín, ó lè wùwà bí arìndè, ó lè wùwà bí ọlọgbọ́n. Ìwàkiwà ló lè wù. À ń dán ọ wò ni. Wo Adádámù wò. Kí a tó fún ní olùrànlọ́wọ́. Ẹ̀rọ ohun tó ṣẹlẹ̀ sí ni wípé wọ́n kó àwọn ẹranko wá síwájú ẹ̀ láti sọ wọ́n ní orúkọ. Ó sọ ìnàkí ní ìnàkí, ó sọ adìyẹ ládìyẹ, ó sọ màálù ní màálù. Nígbà tó sọ wọ́n ní orúkọ tán, a rí àwọn ẹranko tó fojú jọ ènìyàn ṣùgbọ́n kò pè wọ́n ní olùrànlọ́wọ́. Ẹ̀yìn ìgbà yìí nígbà tó yege ìdánwò, Olúwa mú eegun láti ìhà rẹ̀. Ó fi mọ ènìyàn bíi tiẹ̀, ó fi wá síwájú ẹ̀. Ó wò pé obìnrin la ó pè é torí náà. O nílò láti farada. o nilo lati farada iwo mama ti o n gboro yi ile oko to wa yen ohun to nilo ni farada ai farada ni ai pe ibe yen o da bi ko le tori pe o farada tori na o nilo lati farada ohun ti mo ba o so ni asale yi ohun na ni wa si e your character ise si e iwuwa si e ohun keji na ni farada ohun keta ti mo tun ma so fun o ni wipe ohun na ni wipe a ma dan wo boya o ma le su eso nje ibi to wa yen so o ma le su eso e ri pe David su eso eso to so ni pe o pa ati amategun ati kineun iyen lo fun ni ore ofe na lati le su eso lati le pa Goliath na lati le pa Philistine na e je ka wo nkan ti iwe mimo oro Olorun so John 15:16 yes e ka we na
1: ki se ayin lo yan mi
0: ki se ayin lo yan mi
1: emi ni lo yan
0: yin emi lo yan yin
1: mo si fin si ipo
0: mo fin si ipo
1: ayin ki o le lo
0: ki ayin ki o le lo
1: ki a si su eso
0: ki a si su eso
1: ati ki eso yin le duro
0: ki eso yin ti e fe so yin ko le duro so Olorun ma test wa boya le su eso boya le su eso ohun akoko your character ohun keji ohun na ni endurance e ifarada e ohun keta ni pe you will test to bear fruit fruit of life iyan ni pe lati le su eso itesiwaju adugbo obi to wa ile to rent ibi to kole si eso wo lo so nbe se won mo so nija se won mo so nija gidija gan iru eniyan wo na mo si nisisin yi o wa pariwo pe o ti gbo iru ayo o wa pariwo pe ala re o ti se o wa pariwo pe iran re o tete se o wa pariwo pe iran re se sugbo ko pe nitori pe iru eso to so ohun lo fa bibeli si wi pe igirere a ma so eso rere igi buburu a ma so eso buburu ti eso re o ba ti da iwo funra ti so pe igi buburu ni o ti eso re ba dara iwo funra ti so pe igirere ni o nitori na mo be o mo ro ni asale yi oni nlo lati mo wi pe àwọn tó ń dojúkọ wọnyí ìdánwò ni ó lọ múra ẹnikẹni tó bá yege nínú ìdánwò irú ẹni bẹẹ òun ló ń tẹsíwájú ẹni tí ọlọrun bá ti rí pé bó yege òun ni ọlọrun rán bó o bá yege a ò lè ràn bó o bá yege a máa ràn ṣùgbọn tó o bá lọ rẹwẹsì nínú ìdánwò ìdánwò kì í ṣe pé láti pa ọ kú ìdánwò kì í ṣe pé examination is not to weigh you down no ìwọ ni kó lọ mọ wípé o nílò láti múra ẹ jẹ ká gbàdúrà ọlọrun ayérayé ọba ìgbàlà ọba ìyanu ìwọ ni àwa gbéga ní wákàtí ọlọrun gba ọkọ ẹ wa ẹmí máa gba ẹyìn wa gbogbo ẹsẹ ọlọrun dáríji olúwa ràn wá lọwọ ọpọlọpọ èèyàn là ń dánwò ẹlòmíràn àdánwò kò tètè rí ọmọ bí lórúkọ jésù ya borí àdánwò lórúkọ jésù borí àdánwò ẹlòmíràn tiẹ̀ tí ń wo gan bí iṣẹ́ mi ti ń lọ àbí kí n yálé oníṣègùn àbí kí n kúrò nílànà ọlọrun torí pé à ń dán wò agbára tó fi máa borí ìdánwò ó yá gbà á lórúkọ jésù yá gbà á agbára tó máa borí ìdánwò lórí ọkọ ó yá gbà á agbára tó máa borí ìdánwò lórí ọmọ ó yá gbà á bẹ́ẹ̀ ló máa rí ogun ní fọlọ́run lókè ọ̀rọ̀ jésù olúwa wa àmì lórúkọ jésù.
2: Gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ayé yé pàdé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo North West. Ẹ béèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá, àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹgbọ́n nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àláfíà Olúwa kò ní fi wálẹ̀ wálẹ̀.

0: ta kojo lu kodo
1: ise owo awon ara bi tin somo ologo domo lofo ni
0: o ya tete
1: to eni tolorun ko kokoro itu sile
0: le lowo
1: alhaji agba baba lanu spiritual
0: okunrin dandan
1: eyi ke iya isara
0: o sese bere tabi olojo pipe
1: promise am fe
0: ashiri bibo
1: yonu ebe awon agba
0: baba lanu kaju e
1: yonu agba
0: ko senti o ye ko ni lowo
1: contractors oloselu
0: o lo fun interview
1: e yonu agba lu koja be
0: awon kan ba di alhaji agba
1: yo
0: tori adi tun ti yo
1: oja re o tani
0: o fe gbomojo oyun iju ashiri bibo
1: atude ashina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alaji agba
0: lojojo Wednesday
1: Thursday ati Friday ni lu akure
0: en la fe junction
1: folokada pe
0: ile baba laanu
1: idi mango loki ogba lo lo
0: Saturday and Sunday
1: ele ri baba laanu
0: ni na God Plaza opposite Alafia Hotel
1: lojojo
0: Monday and Tuesday
1: ele ri baba laanu
0: ni Bakusa Street
1: opposite ile ya Bakusa
0: ilu ore
1: telephone
0: 0063970829
2: Eyin ni lati so feyin ti en gbo ilu meta pere le ti le re office baba laanu alaji agba yato sawon ilu meteta ta bare ni to so fun yin wipe alaji agba baba laanu nbe nbe kan o nbe ni gba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo Wednesday Thursday Friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa lafe junction e ba won soro wipe ki won gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san o so lagbara lodo mare ilu keji ni ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo ni ilu ore ibe le si ti ri baba laanu ni ilu ore o e mo gbagbe ilu kan to ku ni ilu owo nipinle ondo saturday atojo sunday njo mejeje n le ri won ni ilu owo ni na god plaza ni dojuko ile itura lafia hotel ku pin meje te ba ti debe abusebuse ere lati akure te de ilu ore to fi de ilu owo ko sibi ti owojo baba laanu de nipinle ondo number kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo ni o bo si fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori number yi 08063 970829 Don pikini koni iyonu agbalo muni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye n pare oni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun ẹjẹ a ma gbadura kọlọ mọ jẹ kórí olórí kí wọn gbà ṣe wa ṣe kòdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbàlú yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gun mọ́ lórí rẹ̀ torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní ayé ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ ayé ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni ẹ wàá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan wọn fẹ sọ fún yín pé ǹjẹ ẹ mọ wípé èèyàn nílò ẹyọnú agbàlo kí ni wọ́n ń pè lẹ́yọ̀nù gan fún ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nù fún yín ẹni tọ́lọ́mù bá yọ́nù sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ̀ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn án wọ́n ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọ́nù ayé ń lórí gbà bẹ́ẹ̀ bá sì rí ìyọnu ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárílé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rògbẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. ìdí nìyí tí alhaji àgbà baba aláàánú tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn. Ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wòlé àfẹ́tò náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ tí irú ọkọ̀ yìí tó bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fún ọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọmọ promotion rẹ̀, ó sì ti díù fún. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń. Ó wúlò fáwọn ọmọ mi tọ́já pé wọ́n ti náwó lọ́wọ́ ní ẹ́mbásì. Wọ́n á kó pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ó dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀kú aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí. Ọyẹ ká wò wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ súnmọ́ wọn ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọ́mọ wọn ó dé, wọn ó mọ bálá àánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìmọ̀ ń gbà táyé wa ń de tolóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá. Ntọ́ bá hé lára mu, o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì gíyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan. Ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó, ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni mọ́ jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wá ṣe fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda kù, kò lè dìbì, kò lè dìṣù, ṣùgbọ́n tó bá fi dọ̀mọ́ èèyàn, títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófòlì.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dáindáin.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Wọ́n mí sàn fè.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú àgbàlú.
3: Kò oyún ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
3: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfíràn
4: ẹ máa pàdé bàbá aláàánú àlájí àgbà
3: lọ́jọ́jọ́ wednesday
4: thursday àti friday nílùú àkúrẹ́
3: ńlá fẹ́jọ
4: sọ fọlọ́kadà pé
3: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: saturday and sunday
4: ẹ lè rí bàbá aláàánú
3: ní nagod plaza opposite àlàáfíà hotel
4: ìlú àwọ̀jọ
3: monday and tuesday
4: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
4: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
4: telephone
3: 006 397 0829.
5: Ṣé ń gbádùn àdàbà?
6: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Gbogbo wa la ń gbádùn àdàbà.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: What?
10: My love, what did happen?
9: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car. Will I be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care?
11: CD care?
10: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CD care.
9: So all those things don't already dey house?
10: Abba, since last month.
9: Ah, pastor, continue the wedding.
12: Yay! Walk on up, talk together.
10: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
13: Visit us at Danco Plaza, at Jiloson, beside the Lumotos, opposite Maria Asunta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
14: CityCare! Pay small, small. Live BB!
15: Ìṣẹ̀ṣẹ́ o.
16: Àwàlàdà.
15: Àwà nípìnlẹ̀.
16: Àwà lọ̀gá.
15: Bẹ́ẹ̀ni.
16: Ọdún ìṣẹ̀ṣẹ́.
15: Bóyá kálukú ẹlẹ́sìn ìbílẹ̀ ni kú jáde wìtìwìtì.
16: Gbogbo àwọn onímọ̀lẹ̀.
15: Àwọn olóríṣà.
16: Àwọn onífá.
15: Àwọn ọdẹ.
16: Àwọn alágbo.
15: Àwọn ilégún.
16: Àwọn oníṣògùn àti gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó kù.
15: Democracy Park ní ọjà ọba Àkúrẹ́ ni ká ti pàdé lágogo mẹ́sàn-án
16: pẹ̀lú all custodians of culture and community leaders
15: àti àwọn government representatives
16: pẹ̀lú ará ìlú lápapọ̀ ní kẹjájọ péjú
15: àdẹ̀tú wọn fi àsìkò yìí pàrọwà fúnjọba wa nípínlẹ̀ Ondo
16: láti fún wa ní public holiday lọ́jọ́ náà
15: tọ́pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá
16: kí unity love and peace ó lè rẹ́sẹ̀ múlẹ̀
15: òun lọ́dún ìṣẹ̀ṣẹ̀ wà fún o
16: olóyè gíga
15: tọ́pẹ́ ìjínigà
16: àyàdé
15: ọba ògún àgbáyé
16: national president
15: ọba àṣà àgbáyé tèmi adára aríwájú
16: òye olùdásílẹ̀ ẹgbẹ́
15: ọba ìṣẹ̀ṣẹ̀ monday ọlájọbí arígbàṣe
16: ọba ìṣẹ̀ṣẹ̀ ìpínlẹ̀ Ondo àṣàmọ́ ti ìlú ọ̀wọ́
15: òun ló ní ká kéde ẹ̀ pé
16: ọjọ́ thursday ogúnjọ́ oṣù yìí
15: ni ọdún ìṣẹ̀ṣẹ̀ nípínlẹ̀ Ondo.

0: mẹ́nu àwọn arúgbó níjọba ìbílẹ̀ Owó kọ́kọ́kọ́ nìyẹn o. Wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ Ondo Yun Dr. Lucky. Orí mi sàn Ayédàtiwa gómìnà wa nípínlẹ̀ Ondo pé.
1: Mo ṣe é o.
0: Fún ti owó arúgbó tó ń sọ fáwọn arúgbó lóṣooṣù níjọba ìbílẹ̀ Owó. Ìdí nìyí tí àwọn arúgbó níjọba ìbílẹ̀ Owó fi ń sọ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
1: Orí pé yìnyínyìnyí kẹ́ni ó lè ṣe.
0: Ẹni tí ò bá dúpẹ́ orí ẹgbẹ̀fà, ó bẹ́ dídínà ìgbẹ̀jẹ ni.
1: A tún dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ Owó.
0: Yóò nọ ibo ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
1: Bákan náà ló ní ká tún dúpẹ́ fún ọlọ́lá gómìnà wa.
0: Fún ti empowerment tí wọ́n máa ṣe fáwọn èèyàn lọ́jọ́ Friday yìí nílùú Owó.
1: Ìyẹn òní 21
0: ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 ti a wà
1: yìí. Ó ní ká dúpẹ́ o gómìnà wa
0: ẹlẹ́yinjú àánú.
1: Olólùfẹ́ mẹ̀kúnù.
0: The executive chairman of our local government honorable ẹ̀dá tọ́pẹ́ ọmọláyọ̀.
1: Ló sọ pé ìjọba ìbílẹ̀ Owó túbọ̀ máa dùn sí.
2: Honorable ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílága ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorable. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Ká sì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trọ́fí Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
3: Mèmè yókò, mèmè yómi. O ni ja oro meme yoko.
4: Amojo jina iwa agbe masun lagbeje.
5: Odun yi jesu ipogun ayo wolede were.
4: Odun ba ti dun a ri nkan ajodun ipogun. Odun wa dun. Eyi ni ipogun ayo community council labi alaga Oladele Adesami Joseph.
5: Ati igbakeji re iyafin Olurẹmi Ogunloye.
4: Jafin kika kabiyesi His Royal Highness Oba Rasiel Ojo ati gbogbo omo ilu ipogun won a ku odun yi jesu
5: to ma waye lojo Saturday ojo kẹjì lélógún àti ọjọ́ kẹtàlélógún oṣù yìí nílò ìpogun a ò ní rí kú ọ̀dọ́ ìdàgbàsókè yóò máa bá wa báwọn tó wà nílé ni àtàwọn tó wà lẹ́yìn òde ibi ò ní bá wa nípogun ó dókèrè. Alága ìpogun Ayo Community Council Oladele Adesami ó ní àṣẹ yìí ṣàmọ́dún.
6: Àlọ́mọ Aláìsóde,
7: àyè lárinlé o.
6: Aláìsóde,
7: àyè lárinlé.
6: Àdàpọ̀gùn Aláìsóde, àyè lárinlé o.
8: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
9: Abba ajo oko ti igboni nipa 24/7 Abba mission kọrọjọ gbogbo ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ bá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó dá alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà.

0: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmátì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
1: Ẹlẹ́dùn márùn-ún àgbà mi ta wà mo ṣẹ̀ báyìí ó lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ̀. Kí lè ṣe mi Ẹlẹ́dùn márùn-ún ṣàánú mi.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kodò báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
1: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kodò. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdú yìí pàápàá tún wá líkin ká mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ.
2: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà ni, o tún ti gbé e dé lónìí àná. Ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ìbántí ẹ. Ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá ìkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
2: Jẹ́ ń tún wá já ẹ sí i. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
1: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n níbo ó gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
2: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
1: Ó dá o, jẹ́ ń dán o, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ọ̀kẹ́rẹ́.
2: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
1: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyè olómọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
2: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lù ú lóǹtẹ̀ gbà.
3: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ wípé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn àkọ́. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn àkọ́ ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o. Ẹ̀yin àgbẹ̀ oníkòkó, ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ ẹ lè kéré oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko, kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè lámọ̀ ẹ jẹ́ o, àní ṣàṣe dànù.
0: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmátì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
4: ọ̀dọ̀
5: àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Tó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
7: Àgbọ̀nrín ìṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́n nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe wòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fàun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa ní rẹ̀ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì lúṣẹ́ àṣekára ẹlòmíì ṣe sí àgbẹ̀ ẹlòmíì ṣe sí ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ́ọ́ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìnrò àwọn egbò ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 064 60 6419 07 064 60 6419 àlàáfíà ara wo ní bí fi àbíà ojúbà.
9: Yílẹ̀ yílẹ̀ má fọwọ́ kàn.
10: ADABA.

0: àbùkù tẹ orí ọkàn rẹ bá. Ọmọ ológo rẹ ń ṣerú. Àkókò tó tó gba ìtúsílẹ̀ àti ìwòsàn. Nínú àkànṣe ìpàdé àdúrà láyè. Ọ̀sẹ̀ márùn-ún gbáko ló fi máa wáyé o. Láwọn àṣàyàn ìlú wọ̀nyí. Gbogbo ẹ̀yẹ tẹ wà nílùú ọ̀rẹ́. Ọjọ́ Wednesday la máa pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá. Ní gbọ̀ngàn ìdọ̀sí AC Bioland Prayer Ministry tó wà ní Kọ́lá Sawmill lẹ́gbẹ̀ẹ́ ọjà Reserve Garage. Ọ̀rẹ́ ọjọ́ Thursday ìlú Àkúrẹ́ láti máa pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní ọlọ́wọ́ ńlá Prayer Ground Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road Lakure. Gbogbo ẹ̀yẹ tẹ wà nílùú Ondo. Ọjọ́ Friday àti Sunday ni o nínú ilé ìjọsìn sí AC Bioland District Headquarters Olanrewaju Street Rainbow Ondo. Aago méje àárọ̀ ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀. Ní gbogbo òbí tó ti ń wáyé ẹ̀kúkú ti mọ bàbá ọlọ́wọ́ ńlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bàbá ó sì wà létí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àdúrà gbáǹkọ gbé ó jáde pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì. Ògùn aṣẹ́ ìdè ajá, ìwòsàn àti ìtúsílẹ̀ ajẹ́ ti gbogbo èèyàn. Ọ̀sẹ̀ márùn-ún ti ìwòsàn àti ìtúsílẹ̀ kò ṣeé fi ṣeré. Jésù ajábírà ń bẹ̀ bí tìgbà ni.
1: Bí Jésù ti ń kọjá lọ lọ́jọ́ kan, ó dédé igi ọ̀pọ̀tọ́. Igi ọ̀pọ̀tọ́ yìí máa rúwé púpọ̀, ó sì rẹwà. Ṣùgbọ́n Jésù ń rò wípé òun ò rí èso jẹ lórí ẹ̀ ni, ṣùgbọ́n kò rí èso jẹ lórí ẹ̀ o. Ni Jésù bá fi igi yìí ló fi bó. Igi ọ̀hún sì ṣe kíni, ó sì gbẹ. Ìwọ náà Jésù ń fẹ́ kó o so èso. Bówo ló ti so èso ọ̀hún? A gbàdúrà ni. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń wojú Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ àgbàdúà Ọlọ́run ṣetán láti fi fún wa. Eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò ọwọ́ ńlá èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti Kristi CAC Bioland Prayer Ministry ṣo nígbọ̀wẹ́ Tọ́lọ́run ti máa ń lo bàbá Prophet Mike Olú Adégòkè bàbá ọlọ́wọ́ ńlá fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ tóní yóò lágbára o. Ẹ̀jẹ̀ àfarabalẹ̀ láti gbọ́ bàbá ti wà nítòsí Matthew Adékúnlé Ọládèjì lóko mi tí gbogbo èèyàn ń pè ní òdòdó. Mú ń bọ̀ náà, ẹ jẹ́ ń sílẹ̀kùn kí bàbá ó wọnú ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ká sì bẹ̀rẹ̀ ètò.

0: abi mo ti wi baba prophet mike oluadegoke baba olowo nla baba ti wa nu le igbon safefe e je ma ki baba kaabo sori eto fun toni
1: ogo ni fun olorun loke orun
0: hallelujah
1: ododo
0: baba
1: e je agbadura gbogbo le oruko jesu
0: amen
1: olorun ayiraya dupe lowo re agbe oruko re ga oluagba eyin wa
0: amen
1: olorun gba ope wa
0: amen
1: adupe fun idasi emi wa ati abo to daju lori wa oluagba ope wa
0: amen
1: adupe lowo etipo kan to ngboro olorun lati enu wa loruko jesu oluagba eyin wa
0: amen
1: adupe gbo idile kokan to mu toro to mu nbo sipo oluagba ope wa
0: amen
1: adupe ogun to nfa adura seide to nfa adura ja oluagba eyin wa o
0: amen
1: ope ati eyin wa je ko se itewogba
0: amen
1: lati lo nínú àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run lónìí lórúkọ Jésù olúwanawo agbára olúwanawo agbára olúwanawo agbára gbogbo etí tí yóò gbọ́ ètò tòní lórúkọ Jésù ẹ ó rí ìtúsílẹ̀ ọwọ́ ọlọ́run yóò kàn
0: yí
1: iṣẹ́ agbára yóò ṣe ọwọ́ ọlọ́run yóò kàn
0: yí
1: iṣẹ́ agbára yóò ṣe nínú àgọ́ ara nínú àyànmọ́ lórúkọ Jésù ẹ gba ìtúsílẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa.
0: Ọ̀dà bàbá kó tó di pé a sọ̀rọ̀ nípa àpàdé àdúrà ọlọ́wọ́ ńlá àtọ̀lá tí ó tún gbóná girigiri tọ́lọ́run ó lò láti fi bá gbogbo èèyàn pàdé kí n kọ́kọ́ sí àwọn èèyàn nígbẹ́rẹ́ pàpọ̀ pé lọ́sẹ̀ yìí ọlọ́run fẹ́ mi ìlú ọ̀wọ̀ títí ó fẹ́ la ìlú ọ̀wọ̀ kọjá.
1: Bẹ́ẹ̀ ni òdòdó alágbára ńlá yóò rìn ní ìlú ọ̀wọ̀ ẹni tó lómi níṣẹ́ yóò ṣe bí ti ṣe bẹ́ẹ̀ ni.
0: Bàbá mo rí i wípé ọlọ́wọ́ ńlá storms ọ̀wọ̀
1: bẹ́ẹ̀ ni
0: tọ́lọ́run fẹ́ ṣe ẹ má ti jẹ́ abẹ́ ẹ mo kàn dalu fáwọn èèyàn gbogbo ẹyin tẹ wà nílùú ọ̀wọ̀ àtàgbègbè ẹ ẹ mú amúra lẹ̀ ọjọ́ friday yìí ni bàbá ẹ yá fìyẹn lẹ̀.

0: an pada abo wa sori e e laaro la sa tun pade fun pade adua
1: a pade fun pade adua laaro la gege bi e ti mo wi pe a wa ninu akanse ti olose marun iwosan ati itusile healing and deliverance service for 5 weeks ola lo ma pe ose keji ose keji lo ma la ma wonu e lola a tun pade fun ipade adua gege bi ati mo npade
0: o baba iwosan ati itusile baba lose to koja nta gbadua le lori nto lagbara pupo ni
1: be ni
0: baba se koko adua ta gba lose to koja na la si gba lose yi
1: ododo
0: baba
1: koko adua yen na la gba
0: kini ohun ti pin sori sirisi
1: sugbon sori Bibeli nu we Joanu ori kokanla
0: ben
1: verse 46 nigbati amulasaru jide ku ninu oku ti Jesu jide ku ninu oku
0: ben
1: o wa so gbolo meta kan gbolo yen lo ye ki gbogbo eniyan o kesi gbolo yen ni emi ni kin sise lo lori o so wi pe eni ti oku na jade wa lati nu iboji ti a fi aso oku di towo tese asi fi gele di loju Jesu Jesu je ka ma asiri ibi meta ti won de lara lasaru yato si pe won ti fi emi esi boji ododo won de lowo won de lese won wa to fi gele di loju oluwa so fun mi wipe ibi meta eta ila otusile a gbadura itusile owo itusile ori itusile ese
0: to
1: ododo
0: baba
1: eta wa mu lola oni itusile owo itusile owo bi a ti gbadura iwosan ati itusile ibi ta lo lola ni itusile owo
0: baba itusile owo be lomi ba wo owo e ba yo ri pe ohun oni ankof lowo
1: be ni eni a ma wo owo re ti oni sankof ododo ṣugbọn ti o si wa ninu ide itusile owo ba wa so orisin ti owo tumo si ododo nkan mewa ni owo tumo si gbogbo eni ma yin nana ninu oro olodun taro la nkan mewa ni owo tumo si bibeli wi pe o ko owo mi le ogun jija to be ti afa mi fa orun ide David so wi pe o ko owo mi ni ogun jija so teyan oba segun laye ayan fe owo re la kokoko ni ogun jija ododo
0: baba
1: wa so nkan mewa ti owo tumo si de ma so nkan meedogun nigbati owo ba wa ninu ide
0: meedogun nigbati owo ba wa ninu ide
1: beeni
0: awon iriri ti eyo o mo ri
1: isele ti o mo sele iriri ti o mo ri ilakoja teni o mo lakoja to si se pe owo re lo wa ninu ide ododo
0: baba
1: won fe ki gbogbo eniyan je ka wa si pade adura lola ka tu owo re le Jesu oluwo olutisile o lo so wi pe ki won o tu lasaru le oni etu lowo etu lese etu gele ti pidi loju nigba na ni lasaru tori aye ogogbe
0: oda a tu owo wa le a tu ese wa le a si tori wa le baba eni owo la fe sise de lori lola
1: be ni
0: baba bi be tin soro yi opolopo o le mo ti yi opolopo ninu emi le nso abi tinu ara
1: ninu emi ni
0: ninu emi
1: ododo
0: baba
1: ikini tori owo wa to nwo yi the hands carries the power of identity so mo pe awon kan mo wo owo ti o ba ti wo owo eyan bayi won si so gbogbo n to fe je laye fun
0: be
1: ododo ila ti nbe ni atelewo wa yi oni tumo o ododo ijinle ni awon kan won yi awon eni emi lo le ye ododo
0: baba
1: be mi re ba jo lo bi kan bayi ti o ba ni a mo se to print o je mo pe owo wa oni papo
0: ko le papo
1: owo wa le dudu bakan na ododo owo yato owo mi la fi da mi mo owo ti e la fi de omo olodun se wa da wa ta ko tu laye yen owo wa papo mo ra won identity ni owo carry idi ni yen yi okunkun nigbati okunkun ba fi owo eyan sinu ide won ti fi ayan mo sinu ide won ti gbe nto wa se laye de beyen idi ni yen ti a fi gbadua itusile owo tori Jesu mo nti owo tumo si o wa so wi pe en to ku to jade yi o ko ti bo o afigba ta ba tu owo ta tu ese ta ti tun tu ori mo so tele loruko Jesu owo re gbatu sile
0: amen
1: loruko Oluwa owo re jade ninu ide
0: amen
1: ododo
0: baba
1: number 1 yen so ekeji owo ma nsoro
0: owo nsoro
1: beeni the hand speaks owo ma nsoro ododo
0: baba
1: ninu we se awon apostoli won juwo si awon eniyan bayi bí n bá sẹ́wọ́ sí ọ ní ìsìn tó bá wà lọ́ọ̀kán ó sì máa tọ̀ mí bọ̀ tó bá sẹ́wọ́ sí mi ní ìsìn ń sì máa bọ̀ lọ́dọ̀ rẹ ọ sọ̀rọ̀ rárá o ó fi ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n ó fi ọwọ́ sọ̀rọ̀ ọwọ́ ń sọ̀rọ̀ ọwọ́ ní agbára ìsọ̀rọ̀ ìdí nìyẹn tí òun ẹlòmíì ò fi tókè láyé torí pé a ti gbé ọwọ́ rẹ dé mẹ́wàá ni ìwọ́n sọ fún àwọn èèyàn tí ọwọ́ túmọ̀ sí lẹ́yìn yẹn a wà bọ́ sí bí ọwọ́ bá wà nínú ìdè gbogbo ènìyàn wà gba àdúrà tó gbóná láti tu ọwọ́ wọn lẹ̀ máa sí àná ìtì gbogbo ọwọ́ kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan bá mú wa gbogbo ọwọ́ wa méjèèjì ni màá da òróró olúwa lé fún ìtúsílẹ̀ nínú ìpàdé àdúrà rẹ̀ ọ̀la.
0: Bàbá bó bá ku èmi àtẹ̀yìn nìkan màá bèrè ìbéèrè abájọ ńgbà àwọn kan jésù má gbélé bù wọn sì kàn lọwọ wọn kàn lẹsẹ
1: bẹẹni
0: wọn wá fífàdé ẹgùn dé orí ẹ
1: bẹẹni olodo
0: bàbá
1: ìjìnlẹ ni àṣírí kí orí wa ó lè bọ àṣírí kí ọwọ wa ó lè bọ àṣírí kí ẹsẹ wa ó lè bọ tá a ṣe kan jésù lọwọ tá a kàn lẹsẹ tá a tún fàdé ẹgùn dé lórí káwa ọmọ bá wà nínú ìgbè kan ká lè jáde kúrò nínú ìdè ni a ṣe kan jésù lórí àgbélé bù.
0: Ọ̀dà bàbá bá a ti wá ń sọ yìí ìpàdé àdúrà yìí kò yẹ kára ẹnikẹ́ni tí ò ní wá.
1: Mo fi Ọlọ́run bẹ gbogbo ẹni tí ń gbọ́ ohùn mi. Ẹni tó gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́. Ìpàdé àdúrà yìí orodo kò yẹ kí ẹnikẹ́ni ó pàdánù ẹ̀ láàárọ̀ ọ̀la láago méje sí ni òdodo àsìpẹ́ ń bi àdúrà yìí o. Aago méje sí mọ́kànlá
0: ni
1: a sì ti parí àdúrà. Etí o tún wà mọ nǹkan kan tó ṣe pàtàkì òdodo.
0: Kí ni iná bàbá?
1: A tún jí wọ pẹpẹ ànúbà àti mọ jí wọ. Ká lọ nàwòrán àwọn ọmọ sókè pé olúwa tú ọmọ mi lẹ̀. Olúwa sàánú àwọn ọmọ mi. Eyín láago méje sí aago mẹ́jọ àbọ̀. Láti mẹ́jọ àbọ̀ báyìí sí mọ́kànlá àdúrà àtúnṣílẹ̀ tó gbóná ni.
0: Ọ̀dà aago méje láàárọ̀ kùtùkùtù sí aago mọ́kànlá ó ní pàdé àdúrà ọlọ́wọ́ ńlá
1: lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ni
0: tọ̀lá ò lágbára
1: púpọ̀ bẹ́ẹ̀ni òdòdó.
0: Bàbá bí ẹ bá ṣe wípé torí àdúrà tá a fẹ́ gbà lórí ètò àti pé a fẹ́ jẹ́ kí gbogbo àwọn olùgbé ìlú ọ̀wọ̀ àtàgbègbè ẹ̀ kí wọ́n mọ̀ wípé nǹkan kan ó ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ lọ́sẹ̀ yìí àbá bá tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ jù báyìí.
1: Bẹ́ẹ̀ni òdòdó bá fẹnu kan ọ̀nà mẹ́wẹ̀ẹ̀wá tọwọ́ túmọ̀ sí lẹ́yìn náà mẹ́ẹ̀ẹ́dógún nígbà tọwọ́ bá wà nínú ìdè àtọ̀nà téèyàn ń gbà tá a fi tú ọwọ́ rẹ̀ lẹ̀ ìgbésẹ̀ téèyàn ń gbé tí fi rí ìtúsílẹ̀ ọwọ́ òdòdó ṣùgbọ́n gbogbo ènìyàn tó fẹ́ fọwọ́ ṣe rere láyé lọ́gbọ́dọ̀ mọ gbàdúrà àtúsílẹ̀ ọwọ́ gbogbo ẹni tí ń gbọ́ mi báyìí òdòdó àdúrà ṣe pàtàkì fún gbogbo ènìyàn ẹ jẹ́ kí gbogbo wa pàdé ní mechanic village opposite second gate army barracks ondo road nílùú Àkúrẹ́ ń bì ẹja pàdé lọ́la.
0: Ẹja pàdé lọ́la ní ọlọ́wọ́ ńlá prayer ground ó wà ní mechanic village opposite second gate níjọ́júkojú second gate army barracks ibẹ̀ láti yà wọlé ẹ ṣáà sọ pé mechanic village ní ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ibẹ̀ lẹ́ ń lọ ibẹ̀ láti pàdé ní àárọ̀ ọ̀la o ẹ jẹ́ kí gbogbo èèyàn ká wá ní wìtìwìtì ká wá gbàdúrà àkànṣe àdúrà lélẹ̀ bí kókó àdúrà ìgbà ti lọ fún sáà yìí bóyá ó tún lè wáyé lọ́dún tí ń bọ̀ bọ́lọ́run bá darí bàbá láti pé ká tún gba kókó àdúrà ọ̀hún ni. Bàbá ẹ̀jẹ̀ adá tọ́mìnà tá a bá padà dé a sọ̀rọ̀ nípa tó fẹ́ ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ lọ́sẹ̀ yìí.
2: Ọlọ́run ṣetán láti ṣe àkànṣe iṣẹ́ ìyanu nínú ayé gbogbo èèyàn báyìí o. Òun ló ṣe pàṣẹ fún ìránṣẹ́ rẹ̀ Prophet Mike Oluwadegoke bàbá ọlọ́wọ́ ńlá láti gbé ìpàdé àdúrà ìwòsàn àti ìtúsílẹ̀ ọlọ́sẹ̀ márùn kalẹ̀ 5 weeks of healing and deliverance service. Kí ni ìdè tó dé ọ́ tí ò jí orọ́nà lọ tí ò jẹ́ orógolo? Ohun tó ń nawọ́ sí ọwọ́ rẹ ò tó bó ṣe ń lù kò dùn. Ẹ̀gàn àti àbùkù tẹ orí ọkàn rẹ bá ọmọ ológo rẹ ń ṣerú. Àkókò tó tó gba ìtúsílẹ̀ àti ìwòsàn nínú àkànṣe ìpàdé àdúrà láyè ọ̀sẹ̀ márùn gbáko ló fi máa wáyé o. Láwọn àṣàyàn ìlú wọ̀nyí gbogbo ẹ̀yin tẹ wà nílùú ọ̀rẹ́ ọjọ́ Wednesday láàmú pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní gbọ̀ngàn ìjọsí AC Violent Prayer Ministry tó wà ní Kọ́lá Sawmill lẹ́gbẹ̀ẹ́ ọjà Reserve Garage ọ̀rẹ́ ọjọ́ Thursday ìlú Àkúrẹ́ láti máa pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní ọlọ́wọ́ ńlá Prayer Ground Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road Lákúrẹ́ gbogbo ẹ̀yin tẹ wà nílùú Ondo ọjọ́ Friday àti Sunday ni o nínú ilé ìjọsìn sí AC Violent District Headquarters Olanriwaju Street Rainbow Ondo. ndo aku meji aro ni padi adu aji ma bere ni gbogbo bi to tin gbaje ekuku ti mu baba olowo nla tele tele baba o si wa leti ninu oro olorun avu adu agba nko gbe o jate pelu oro aso tele wuli ogun aseide aja iwosan ati tusile aje ti gbogbo eyan ose marun ti iwosan ati tusile ko se fi sere jesu atabira nbe bi ti gba ni
0: ah oda gbogbo eyin te lori ofe atanfani lati ma gbo ikan ni lowo lasale yi ori eto owo nla na lawo ti mo tin gbalejo baba prophet mike olu adegoke baba olowo nla bi mo o ti ngbalejo won lo so ose re a to se iwa je akanse gbogbo eyin te wa nilu owo atagbegbe e gbogbo eyin takoko e tete ma bo lojo thursday e wa sun le di friday tori laaro kutukutu ojo friday aji wonu adua ni eyin tona yin ba jini o gbogbo eyin te wa wa nilu owo patapata atagbegbe e ka tete pade ninu pade adua baba olohun fe la lu owo koja lojo friday ose
1: beni alagbara to ran mi ni se yo la ilu owo koja ni ojo friday yi ni ago meje si ago mejila akoko ipade adu olowo la nilu owo re o
0: beni
1: ododo
0: baba
1: oluwa pe fun mi ni emi o se ohun titun topic to luwa ni ka gbe wa lu owo niyan emi o se ohun titun olorun olowo nla ti n fi owo nla ti fi n sise nla ninu aye awon eniyan tawon eyan je anfani re o ni ki n wa si lu owo ododo
0: baba
1: a de pade ni old winners hall ni oke ogun ni ona hospital road a de pade nbe ni ago meje si ago mejila ni ojo friday ojo kọkànlélógún osu kẹjọ ni a pade friday ọsẹ yi ni
0: friday ọsẹ yi
1: yes
0: friday ta n wo lọọkan yi
1: friday ọsẹ yi ni
0: baba ẹlòmíì wà àwọn òkè kú oríire rí
1: ododo
0: baba
1: ara ti a n ba lọ lu ọwọ nìyẹn o ni emi o se ohun titun mo so wipe emi o se ohun titun is a word of prophecy oro isotele ni oro isotele ni o de wa nu bibeli ninu iwe isaiah ori ikeji le ni ogoji isaiah chapter 42 verse 9 o wipe kiyesi nkan isaaju se nkan titun ni emi si nso ki won to wu nkan titun ni emi nso ki won o to wu mo mu yin gbo won in ti o ti sele ododo o ni nkan tuntun ni emi nso ko ti sele o ni mo mu yin gbo won is a word of prophecy pe oluwa so wipe emi o se otitun is a word of prophecy then nigba ta ba ka iwe wole isaiah a n gbo oro kan ninu awon major prophet from the scripture ododo isaiah wa so wipe emi o se otitun o je pe oro isotele ni isotele si la mo n fi ran woli oluwa ni n wa so tele ohun titun si aye gbogbo awon eniyan lẹyìn ìsọtẹlẹ ododo ìmúṣẹ ló mọ nǹkan ìmúṣẹ ohun titun ló mọ nǹkan nínú ayé gbogbo ènìyàn.
0: A jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń béèrè fún nǹkan tí kò tí ì tẹ̀ wọ́n lọ́wọ́ kí wọ́n mọ̀ bọ̀ wá sínú ìpàdé àdúrà yìí.
1: Bẹ́ẹ̀ ni ododo bó ṣe wá jẹ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ tó
0: ń
1: jọ mọ̀ wípé it's a word of victory ọ̀rọ̀ ìṣẹ́gun ni fún ẹnìkan tó gun ń jà tí olúwa wa sọ fún pé òun ó se ohun titun ìyẹn ni pé yóò bá ogun ànáyẹn wí yóò já ìdí ànáyẹn kúrò ohun tuntun yóò wá hù jáde lára rú ẹni bẹẹ.
0: tọ bẹnìkan bá ń wò wípé ó ti tán bó ti rò pin tí wàá ń wò wípé kò sọnà àbáyọ mọ tí à ń sọ báyìí ni wípé ọlọ́run ó se ohun titun eléyìí tí ó fi òpin sí ẹ̀gàn abuku àti ìbànújẹ onítọ̀hún.
1: bẹ́ẹ̀ ni ododo
0: baba
1: mo ní àwọn ọ̀nà mẹ́jọ àti ọ̀nà tó jù bẹ́ẹ̀ lọ tí olúwa máa ń gbà sí ohun titun ododo ohun titun a máa ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn in the life of a man ohun titun máa ń ṣẹlẹ̀ torí pé ní John chapter 9 ododo ànígbà tí olórun ṣe ohun titun lára ọkùnrin afọ́jú yẹn àwọn aládùúgbò rẹ̀ nígbà tá a dé verse 8 John chapter 9 verse 8 ó ní àwọn aládùúgbò rẹ̀ tó ti mọ̀ nígbà àtijọ́ nígbà àtijọ́ rí ó ní wọ́n wá ń bi léèrè pé ojú rẹ̀ ṣe là that is nígbà tí ọlọ́run ṣe ohun titun lára rẹ̀ àwọn tó ti mọ̀ fún ìgbà àtijọ́ rí wọ́n ṣì mọ̀ ohun titun òdodo ìmọ̀ fa àwọn nǹkan kan wá number one ohun titun mọ̀ fa àjọyọ̀ o ohun titun mọ̀ fa àjọyọ̀
0: àjọyọ̀
1: bí ẹ bá pẹ́ nìkan ọ̀lọ́jọ́ ayọ̀ rí kò ọlọ́run sọ tuntun fún ni o bọ́lọ́n bá ti sun titun fún yàn ó máa ń cause for celebration ohun titun ń máa ń fa àjọyọ̀ torí pé ńgbà sí ra lóyún tó bímọ tí ò nírètí mọ́ òdodo ìyá arúgbó fi jóge ó ṣe àjọyọ̀ nígbà tó ti ń sọ Isaac lóko nígbà tó Isaac tó pé ọdún kan wọ́n tún ṣe birthday fún òdodo àjọyọ̀ gba gbogbo nílé wọn sà àjọyọ̀ gba gbogbo ayé wọn sà nítorí ohun tuntun tọ́lọ́ ṣe fún wọn èmi sọ tẹ́lẹ̀ sẹ́nìkan tó ń gbọ́ wa ohun titun tí ó fa àjọyọ̀ lórúkọ Jésù Olúwa yóò ṣe fún wọn ohun titun tí ó múnú rẹ dùn lórúkọ Jésù Olúwa yóò ṣe fún wọn ohun titun tí ó pẹ̀gàn rẹrẹ lórúkọ Jésù Olúwa yóò ṣe fún wọn òdodo àmì nìkan ò tó láti lé gbogbo ẹni tí ń bẹ nílùú ọ̀wọ̀ pátápátá àti agbègbè rẹ̀ kí wọ́n jẹ́ kájọ pàdé ó ní kókó kí wọ́n jẹ́ kájọ pàdé ó ní pàtàkì òdodo àkọ́kọ́ ń lọ ìlú ọ̀wọ̀ rẹ o àkọ́kọ́ táwọn kọ mínísítà táwọn kọ sí ìránṣẹ́ nílùú ọ̀wọ̀ rẹ wọ́n máa ń pè mí nílùú ọ̀wọ̀ o wọ́n máa ń pè mí fún wàásù ní gbogbo àwọn ìjọ ṣùgbọ́n ìpàdé àdúrà lọ́wọ́ ńlá ìgbà àkọ́kọ́ rèé tí ó kọ́kọ́ farahàn nílùú ọ̀wọ̀ old winners hall opposite St. Luke's Grammar School beside Hospital Road. Old Winners Hall opposite St. Luke's Grammar School beside Hospital Road ní òkè Ògún níbẹ̀ láwọn ti pàdé papọ̀ láàárọ̀ ni o láàárọ̀ ọjọ́ Friday aago méje sí aago méjìlá o ní pàdé àdúrà yẹn.
0: Gbogbo èèyàn ẹ̀jẹ̀ wá ní wìtìwìtì bàbá aago méje sí méjìlá àwọn èèyàn ọjọ́ ti pẹ́ táwọn èèyàn ti ń pè wípé ìgbà wo ni bàbá ń bọ̀ nílùú ọ̀wọ̀ àwa dúpẹ́ wípé àsìkò ọ̀hún ti tó ọjọ́ ti pé.
1: Bẹ́ẹ̀ ni òdodo ọmọ pé mi kì í dédé rìn pẹ̀lú ọgbọ́n orí mi kì í rìn pẹ̀lú òye mo máa ń rìn pẹ̀lú ìmọ̀ ọlọ́run mo máa ń rìn pẹ̀lú ìtọ́ni ẹ̀mí mo máa ń rìn pẹ̀lú ìdarí olúwa àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló tí wọ́n ti ń pè wá bẹ́ẹ̀ tá a ní àǹfààní àti lọ nítorí pé olúwa ò tí ì wí nígbà tó olúwa sọ ní àkókò tó olúwa dá nígbà tí olúwa wí la gbéra pé ó yá o ká lọ sí ìpàdé àdúrà lọ́wọ́ ńlá ní ìlú ọ̀rẹ́ ní ìlú ọ̀wọ̀.
0: Tọ́ ìlú ọ̀wọ̀ ibẹ̀ láti ṣèpàdé àdúrà yìí bàbá bí Ọlọ́run bá ti fẹ́ ṣe nǹkan tuntun nínú ayé àwọn ènìyàn.
1: Bẹ́ẹ̀ni yóò gbé wòlíì rẹ̀ dìde. Yóò gbé wòlíì dìde.
0: Bí èèyàn kan bá wá gbọ́ tó gbà tó sì gbìyànjú láti wà ńbẹ̀.
1: Òun náà ló ń tuntun ọ̀farahàn láyé rẹ̀ òdodo 430 years lọmọ Ísírẹ́lì ti wà lóko ẹrú nígbà Ọlọ́run ní nǹkan tuntun ṣe inú ayé wọn ó gbé wòlíì wọn dìde ó gbé wòlíì Mósè dìde ó mú wọn jáde kúrò lóko ẹrú ó kó wọn jáde kúrò lóko ẹrú sà bẹ́ẹ̀ ni ó sì pa gbogbo Fáráò rẹ̀ sínú òkun Bọ́lọ́run bá ti ṣe tá a ti ṣe nǹkan tuntun yóò ràn wòlíì tuntun wa bólú ìdí nìyẹn tóluwa fi pàṣẹ fún wa láti wá sílùú ọ̀wọ̀ kádẹ̀ pàdé ní old winners hall ní òkè Ògún lọ́wọ́ kájọ gbàdúrà láago méje sí aago méjìlá lọ́jọ́ Friday.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ rí yín òbítíbitì èèyàn ni ó fẹ́ rí yín fún counseling.
1: Òdodo
0: bàbá
1: mo máa ń yí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tí máa ń rọ wá láti ìlú ọ̀wọ̀ tí wọ́n máa ń wá sípàdé àdúrà Lákùrẹ́ nígbà tí mo tiẹ̀ sọ pé à ń lọ ìlú ọ̀wọ̀ nígbà tá a ti sọ lórí Facebook òdodo gbogbo àwọn ọ̀rọ̀ ará ọ̀wọ̀ tí gbogbo àwọn tó ní ènìyàn sí ọ̀wọ̀ tí mo ti bá pàdé ní Canada tí mo ti bá pàdé ní UK gbogbo wọn ni wọ́n pe àwọn ènìyàn wọn nílé pé bàbá ọlọ́wọ́ la ń bọ̀ nílùú ọ̀wọ̀ o kí wọ́n wá forí kórè àdúrà nítorí pé àwọn mọ bí Ọlọ́run ṣe ń lo àdúrà ọlọ́wọ́ ńlá tí fi ń sílẹ̀kùn fún wọn.
0: A jẹ́ pé kò sí àní-àní mọ́ ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí Ọlọ́run ó dàbí ra yóò ṣe bẹbẹ o.
1: Bẹ́ẹ̀ni mo fi ọwọ́ Ọlọ́run sọ̀yà fún gbogbo olùkópa pé ohun tuntun yóò ṣẹlẹ̀ nínú ayé wa.
0: Amen. Ọjọ́ ti pẹ́ tíwọ náà ti ń lọ sínú ìpàdé àdúrà ẹlòmíì àti ẹ̀mọ wo ẹlòmíì lè ní ó ti pẹ́ tóun ti ń lọ ìpàdé àdúrà òun ti lọ sí ṣọ́ọ̀rù òun ti lọ sínú ìsọjí síbẹ̀ orí ikọ̀ náà ni. Èmi á mọ̀ pé irú onítọ̀ òun ò tí ì báwò lè tiẹ̀
1: pàdé. Bẹ́ẹ̀ ni òdodo bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ni máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òdodo ìpàdé àdúrà lọ́wọ́ ńlá ìwọ náà mọ̀ báwọn èèyàn ti ń jẹ́rìí tó.
0: Bẹ́ẹ̀ni
1: gbogbo orú àwọn tó ti ní àṣẹ ti òun rere bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ́rìí nípàdé àdúrà lọ́wọ́ ńlá nípa pé wọ́n darapọ̀ mọ́ ìpàdé yẹn kódà lórí Facebook lórí YouTube Instagram àti Mísàlà àti TikTok wọ́n yin lọ́run lógo. So mo fi ń dá gbogbo ará ìlú ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ lójú pé ẹ jẹ́ kájọ pàdé ní ọjọ́ Friday o aago méje sí aago méjìlá ní old winners hall mo mọ̀ pé Ọlọ́run yóò ṣe bẹbẹ ẹni tọ́rọ mi níṣẹ́ yóò so tuntun nínú ayé gbogbo olùkópa.
0: Bí ó ti jẹ́ nìyẹn o nílùú ọ̀wọ̀ lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí Ọlọ́run ó dàbíra ohun gbogbo yòówù tí a ní lọ́kàn tí a fẹ́ kọ́lọ́run ó ṣe nínú ayé wa ẹjẹ́ a máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ bàbá báwọn èèyàn bá ń bọ̀ ṣé wọ́n tún mú nǹkan kan lọ́wọ́.
1: Wọ́n máa mú ìgbàgbọ́ wọn nìkan ṣoṣo bọ̀ kí wọ́n mú ìgbàgbọ́ wọn nìkan ṣoṣo bọ̀
0: ẹ̀wọ̀
1: kí wọ́n wá mú bíbélì wọn lọ́wọ́ torí ọ̀rọ̀ ọlọ́run yóò jinlẹ̀ àdúrà yóò sì gbóná
0: ẹ̀wọ̀
1: ti tán tí kọ́lùkù ó mú bọ̀ nìyẹn gbogbo àwọn èèyàn náà máa àná ti ń bẹ́ o
0: ṣùgbọ́n
1: nìkẹ́ni ò nílò láti mú òru lọ́wọ́ èmi ò àná ti wọn ní orúkọ Olúwa.
0: Ọ̀dà a jẹ́ wípé àǹfààní ńlá leléyìí ìlú Ọ̀wọ̀ ìgbà àkọ́kọ́ rèé tí bàbá ó wà síbẹ̀ bàbá sì ti gbàdúrà eléyìí tán bọ́lọ́run bá ti ní kí bàbá ó jókòó ti àwọn aráàlú Ọ̀wọ̀ a jẹ́ pé bí ó ti rí náà nìyẹn ìlú Ọ̀wọ̀ soríire lásìkò yìí bàbá kí ni ẹ tún fẹ́ bá gbogbo àwọn aráàlú Ọ̀wọ̀ sọ ká tó lọ gbàdúrà.
1: Mo fẹ́ bá gbogbo aráàlú Ọ̀wọ̀ àti agbègbè rẹ̀ sọ̀rọ̀ wípé kí wọ́n dìde fúyà kí wọ́n jẹ́ kájọ pàdé lóòótọ́ la aráàyè ṣe publicity fún ìpàdé yẹn olóòótọ́ aráàyè ṣe publicity torí iṣẹ́ ìrànṣẹ́ kún wa lọ́wọ́ aráàyè ṣe publicity ṣùgbọ́n gbogbo ẹni tó gbọ́ kó bá mi sọ fún ẹni tí ò gbọ́ èpè lọ́jọ́ Friday aago méje sí aago méjìlá kí gbogbo wa ni ká tú yáyà kájọ pàdé ní kẹ̀tíkẹ̀tí ní old winners hall ní òkè ògún lọ́wọ́ kí gbogbo wọn jàjọ pàdé ńbẹ ìmọ̀ràn mi fún gbogbo etí tó ń gbọ́ mi nìyẹn o bí èèyàn bá tún wá ń gbọ́ mi lákùúrẹ́ gan tó sì ní èèyàn sí ọ̀wọ̀ òdodo ẹjẹ́ ọba mi pẹ̀lú ẹni bẹ́ẹ̀ o àní àwọn èèyàn ń tẹ̀lé mi bọ̀ láti ìlú Àkúrẹ́ àwọn tó ti jadùn àdúrà pàdé ọlọ́wọ́ ńlá àwọn èèyàn ó tún tàkúrẹ́ lọ́wọ́ káti lọ́dọ̀ gbàdúà òdodo wọ́n máa ń ti rí gbà nú pàdé àdúà ni ó ṣe ń ṣe bẹ́ẹ̀ torí náà gbogbo àwa tá a wà nílùú ọ̀wọ̀ ẹ jẹ́ ká dìde fúyà ká pàdé ọlọ́run ní aago méje sí aago méjìlá ọjọ Friday ọjọ 21 oṣù kẹjọ ní old winners hall ibẹ̀ la ó ti pàdé.
0: Tọ́ bó ti jẹ́ òun nìyẹn ẹ má wàá gbàgbé o gbogbo aráàlú Àkúrẹ́ àtàgbègbè ẹ̀ kò dí ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá àtọ̀ la lọ́wọ́ o.
1: Bẹ́ẹ̀ ni òdodo kò dí ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la lọ́wọ́ o láàárọ̀ ọ̀la Thursday kò dí lọ́wọ́ o ó tún wá mọ kíní kan òdodo
0: kò
1: dí ìpàdé àdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lóńdó lọ́wọ́ o ìpàdé àdúrà ọjọ́ Friday aago méje sí mọ́kànlá ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lóńdó kò dí lọ́wọ́ o healing and deliverance service kò tiẹ̀ dí lọ́wọ́ rárá gbogbo ẹ ń lọ papọ̀ ni torí pé ọlọ́run ló fún wa lórí ọ̀fẹ́.
0: Àdúpẹ́ ọ̀dà bó ti jẹ́ ònìyẹn o ẹjẹ́ pàdé nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ Friday Àkúrẹ́ láti pàdé lọ́la gbogbo àdì Friday ìlú Ọ̀wọ̀ ní old winners hall tó wà ní ìdojúkojú St. Louis Grammar School beside Hospital Road ní òkè ògún nílùú Ọ̀wọ̀ ibẹ̀ láti pàdé bó ti jẹ́ òun nìyẹn ẹjẹ́ kọjá sódì kejì tá a bá ti padà dé a fẹ́ lọ gbàdúrà lásàlẹ̀ yìí.
2: Olórun ṣetán láti ṣe àkànṣe iṣẹ́ ìyanu nínú ayé gbogbo èèyàn báyìí o. Òun ló ṣe pàṣẹ fún ìránṣẹ́ rẹ̀ Prophet Mike Oluwadegoke bàbá ọlọ́wọ́ ńlá láti gbé ìpàdé àdúrà ìwòsàn àti ìtúsílẹ̀ ọlọ́sẹ̀ márùn-ún kalẹ̀. 5 weeks of healing and deliverance service. Kí ni ìdè tó dì ọ́? Tí ò jí orọ́ náà lọ tí ò jẹ́ orógolo. Ohun tó ń nawọ́ sí ọwọ́ rẹ ò tó. Bó o ṣe ń lù kò dùn. Ẹ̀gàn àti àbùkù tẹ orí ọkàn rẹ bá. Ọmọ ológo rẹ ń ṣerú. Àkókò tó tó gba ìtúsílẹ̀ àti ìwòsàn. Nínú àkànṣe ìpàdé àdúrà láyé. Ọ̀sẹ̀ márùn-ún gbáko ló fi máa wáyé o. Láwọn àṣàyàn ìlú wọ̀nyí. Gbogbo ẹ̀yin tẹ wà nílùú ọ̀rẹ́. Ọjọ́ Wednesday la mọ pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá. Ní gbọ̀ngàn ìjọsí AC Violent Prayer Ministry tó wà ní Kọ́lá Sawmill lẹ́gbẹ̀ẹ́ ọjà Reserve Garage. Ọ̀rẹ́ ọjọ́ Thursday ìlú Àkúrẹ́ láti máa pàdé nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá ní ọlọ́wọ́ ńlá Prayer Ground Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road Lákùrẹ́. Gbogbo ẹ̀yin tẹ wà nílùú Ondo ọjọ́ Friday àti Sunday ni o nínú ilé ìjọsìn sí AC Violent District Headquarters of Langriwaju Street Rainbow Ondo. Aago méje àárọ̀ nìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ ní gbogbo ibi tó ti ń wáyé. Ẹ̀kúkú ti mọ bàbá ọlọ́wọ́ ńlá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá ó sì wà létí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn àdúrà gbáǹkọ gbé ó jáde pẹ̀lú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì. Ogun aṣẹ́ ìdè ajá ìwòsàn àtìtúsílẹ̀ ajẹ́ ti gbogbo èèyàn. Ọ̀sẹ̀ márùn-ún ti ìwòsàn àtìtúsílẹ̀ kò ṣeé fi ṣeré. Jésù ajábírà ń bẹ̀ mí ti gbá ni.
3: Wọ́n ti lọ látàárọ̀ bẹ́ẹ̀. Ẹ yẹ kọ́ dáná kó o máa lè. Torí kí gbádùn gbàdó bá ti fẹ́ gbó àgbàdo lóyìn mi àti ẹ lónìí. Kò lọ dáná níbẹ̀ ni. Torí ebi ti mi pa mí.
4: Bàbá Àdùkẹ́, ẹ ní sùúrù kí ló dé? Ìyàwó yín lẹ̀ ń sọ̀rọ̀ kò bá kùn kí báyìí sí. Ká gbé nínú ìfẹ́ ni tọkọtaya fi lè pẹ́ fúnra wọn o. Kódà ẹ máa gbọ́ ètò ọwọ́ ńlá lórí ìkànnì yìí yóò ṣe yín láǹfààní púpọ̀.

0: Samsung phone for any of our M-Copper shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now now. Pay small small.
1: Mo tun bere fun o le sala imo panilerin lakoko apejọpọ itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowe kan lasan ari kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
4: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
5: Abba aṣọ òkú tí ìwọ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture.

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹ kú iṣẹ́ o. Ọba òkè ò fún gbogbo alẹ́ rẹ̀. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣe ràn wá. Ilé iṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú tí wọ́n fi tewé te gbòó táyé ṣe. Àwọn ló ní nkìyín púpọ̀. Wọ́n ní kí n kórí adé alákọ̀jẹ́. Wọ́n ní kí n kíjọyé. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà. Wọ́n ní kóbè lókè ń kọ́ lọ́kùn. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀. Wàá sí méje bí kò ṣe pé gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀ kẹ́ lò. Ọ̀nà tá a gbègbà tá a fi ní jìn sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kọ́ lẹ́mbẹ̀ lẹ́ẹ̀kọ̀sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́. Nọ́mbà tó wà gbàlá iléeṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Ẹ pe bàbá sórí 08063970829. 08063970829.

ta ba fe gboro ara wa gba nle aye gbogbo bi owo ta ba fe fese toko lohun o gba fun wa kini kan ni iyonu agbalo mo ni awon alaye kan keke lori re iyonu agbalo ti mo n salaye n pare oni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba alaanu alaje agba kan se iyonu agbalo kan ti wa nile fun yin baba ti n ji ta ba n sun ẹjẹ a ma gbadura kọlọ mọ jẹ kórí olórí kí wọn gbà ṣe wa ṣe onígbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbàlú yìí lọwọ wọn ṣàlàyé tí ó gún mọ lórí rẹ torí àwọn ayé tẹ rí òun ọfẹ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọfẹ ká ṣiṣẹ ká jèrè ńbẹ ayé ò sì fẹ ká kọlé bí pé ká sin kọkọrọ kù ni ayé ọmọ fẹ ká lọmọ láyé lẹyìn ìgbéyàwó ọpọlọpọ ní wojú ọmọ ayé ọfẹ kí ara mọtò wọn ò tí ẹ fẹ ká ní promotion lẹnu iṣẹ bíi pé ká wà ń rà kíkan ni ẹ wà rí gbogbo ń tà ń là á kọjá nílé dúnìyà yìí gan mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú agbàlo kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fún ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú fún yín ẹni tọ́lọ́ ń bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ọ̀n kan wọ́n ń ṣílẹ̀kọ̀ ẹ̀yọ́nú ayé ń lórí gbà bẹ́ẹ̀ bá sì rí ìyọnú ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè ìdí nìyí tí alhaji àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn ìletò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú agbàló wọn ní agbélu agàló agàló gàràgà kọjẹ ká mọ bí ayé ń rè ọ̀rọ̀ ìyọ́nú agbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ́ àbáwọn iléeṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bí wọ́n bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé njọ́ ti rú ọkọ̀ yìí tọ́ba accident bó sì jẹ́ wípé iléeṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ńtì òkọ Yọba àti Ìjòyè ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan, ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ Olúwa ọba, ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní embassy.

0: àwọn akópe kí wọn ó fòun tẹ̀lú àti rìnrìn àjò rẹ̀ ọ dàbí pé tí wọn bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ kò ní lè jẹ kó tẹ̀síwájú bọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pì aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọyẹ̀kọ́ wà lójú kan mọ́ bíi tèṣe rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnu àgbàdo fún yín àwọn ọmọdé ìwòye tí wọn bá ń gba lórí ètò ayẹyẹ wọn ò pè kí ni ń jẹ ẹyọnu àgbàlú àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹsùn mọ wọn ẹ pa sọrọ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣò ń bọ ọ fún báà mẹnu ń ba pàtàkì ẹyọnu àgbàlú bó ṣe wúlò tó láyé ẹni láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ bálá àánú pàdé ni lórí iṣẹ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹyìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà ìwọ̀n ìgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà ọmọ rẹ ń kẹgbẹkẹgbẹ mùmùkúmù ìrèdè òru àti jíjò bẹ́ẹ̀ lọ bí èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọye ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ ń sìkò àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́ mọ kọ́ mọ ní òye àti gòkè àgbà kó sì mọ lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run ayé wa ń ta fàlátò òkòkò ọmọ wa mọ èyí ti ń ṣe mọ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀ adẹni tí ń fún ọ lése ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ láa bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dénìyàn àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrátì ń bè kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlá ló yọ bí mo ti wí lẹ́ẹ̀kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò.
0: ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ń bẹ ńbẹ kan ọ ń bẹ nígbà ń bẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílùú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ̀kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ ondo ẹ bèrè ilé ìyá bàkùsà tó wà ládùúgbò bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ monday àtọjọ́ tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ sì ti rí bàbá aláàánú nílùú ọ̀rẹ́ o ẹ mú gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo sátidé àtọjọ́ sunday njọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní nagot plaza nídojúkọ ilé ìtura lafia hotel kò pé méje tẹ bá ti débẹ àbùṣebùṣe ẹrẹ láti àkúrẹ tó dèlú ọrẹ ọrẹ tó fi dèlú ọwọ kò síbi tí ọwọjọ bàbá aláàánú òde nípínlẹ ondo nọmbà kan ṣoṣo sí lọwọ ọdọ aláàjì àwọn òní pa tí ó gbé o owo baba laanu funra won alhaji agba owo ni o bo si fun ko yowo te ba fe bere aye o ni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori number yi 08063 970829 08063 970829. Ese popo inti e mgba lori eto ebo na tete kan si won le ni maje ko pejo nitori pe owo to ba dile le se wa se fun ma bu ara e mole o tete sare wa ko wa gba maran lodo awon ilari olohun eru olohun agba isegun to nfe wi agbalo to nfi yonu agbalo to fi nto ogun aye ni nsile lowo lowo number baba ni ile kan si 08063 970829. E se popo
2: ohun alanda ko kole di ki kole di su sugar baba fi do mo eyo ti aye raye kuja
3: o ta kojo olukodo ise owo awon ara bi tin somo ologodo omo lofori
4: o ya tete
3: to eni tolorun ko kokoro itu sile
4: le lowo
3: alhaji agba baba laanu spiritual
4: okunrin dandan
3: eyi ke iya isara
4: o sese bere tabi olojo pipe
3: mommy sam fe
4: asiri bibo
3: yonu ebe awon agba
4: baba laanu kajue
3: yonu agba
4: ko sentio ye ko ni lowo
3: contractors oloshelu
4: o lo fun interview
3: e yonu agba lu koja be
4: awon kan ba di alhaji agba
3: lo
4: tori adi tun ti yo
3: oja re otani
4: o fe gbomojo oyun iju asiri bibo
3: atude asina
4: o ya lodo eni ti alafiran
3: e ma pade baba laanu alhaji agba
4: lojojo Wednesday
3: Thursday ati Friday nilu Akure
4: en la fe josu
3: sofolokada pe
4: ile baba laanu
3: idi mango loki ogba lo lo
4: Saturday and Sunday
3: e le ri baba laanu
4: nina God Plaza opposite Alafia Hotel
3: lu awon ojo Monday and Tuesday
4: e ri baba laanu
3: ni Bakusa Street
4: opposite ile ya Bakusa
3: ilu ore
4: telephone
3: 006 397 0829

àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdí Eagle Original Aromatic Schnapps tá a bá bímọ tá a bá ń ṣègbéyàwó tá a bá ṣe àṣeyọrí tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa

0: àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́ bẹ́ẹ̀ sì ni paali eagle original aromatic schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀ paali eagle schnapps majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà eagle aromatic schnapps eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà intercontinental distillers limited ló ń ṣe kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún má mu àmupara eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà
1: adeba fm adding value to broadcasting.

0: September. Lago meji owura ni woli ma wo lodo. Pelu iwa laye ati emi Olorun lati sawo to ile yo. Emi ti o faye gbesere ma jade lara awe yan. Oni boju ko yan ma jajabo lowo emi gbese. Owo itiju. Nigbati wo ni Olorun alaye yo ma sure. Ti won se ma gbo 10,000 manti. Lojo Saturday 5th September. Lago meji owura. Afa ni o. Aparo si Olorun atawon lori emi lo nbo. Woli bita deni yo lo nbo ku. The love of Christ Chapel International. Woma sure. Ondo Paisa School. Ibi mo ge ondo ta. Lauti bade. Already re. Taju lo ruko Jesus.
1: Ètò àkọ́kọ́ àánú ló gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
2: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
3: Alleluia.
2: Adani wa yóò ṣe.
3: Ẹ ṣeun Jésù.
2: Ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ayé.
3: Kábíyèsí.
2: Ìwọ Ọlọ́run láìláì.
3: Ẹ ṣe o.
2: O láfi wé.
3: Ẹ ṣe o.
2: O láfi jọ.
3: Ẹ ṣe o.
2: Irú rẹ ò sí. Àkàwé rẹ sọ wọn.
3: Kábíyèsí.
2: Ọba àwọn ọba.
3: Kábíyèsí.
2: Ọba àwọn ọba.
3: Kábíyèsí.
2: Àwé kó tó jà.
3: Kábíyèsí.
2: Ajá máa jẹ̀bi.
3: Ẹ ṣe o.
2: Oníkan gbéra rẹ̀ níjà.
3: Ẹ ṣe o.
2: Bàbá mi ò ṣe.
3: Ẹ ṣe o.
2: Ìbánilálejò wa gbóntara lè máa jẹ. Ìbẹ́ni kan jà tí wọ́n gbogbo ara lé lójú.
3: Ẹ ṣe o.
2: Ọba tó ń tanná láì fawáyà. Ó gbé ìmọ́lẹ̀ sáyé.
3: Kábíyèsí.
2: Àmọ́ tó fawáyà ẹ̀ sí.
3: Olúwa
2: ṣe. Bàbá mi ò ṣe.
3: Ẹ ṣe o.
2: Bàbá mi ìwọ ni o. Ojoojúmọ́ ni ń dọ́gbìn.
3: Ẹ ṣe o.
4: Ẹ̀yin alààyè mélòó lẹ wà lókè pẹ̀.
3: Ẹ ṣe o.
4: Ẹ ju ọwọ́, ẹ gbé ọwọ́, ẹ gbé ẹsẹ̀, ẹ tún ṣẹ́jú.
3: Ẹ ṣe o.
4: Ọmọkùnrin yẹn, wọ́n fẹ́ ṣe operation ojú fún ní India. Wọ́n ní wọ́n máa ná tó 14 million. Kílò là ń le tó bẹ́ẹ̀, àdúrà owó bá ń bàǹtàbàǹtà. Ẹ glucoma ni àbí kí ewo ni. Ó ní yẹn yàtọ̀. Ó ní engine ti máa ń jẹ́ kéèyàn ṣẹ́jú ó ti bàjẹ́. Àṣe engine kan ni tún jẹ́ kéèyàn máa ṣẹ́jú. Wọ́n ló ti bàjẹ́. Engine ni wọ́n fẹ́ tún ṣe. Engine ìwọ tó ṣẹ́jú ṣẹ́jú tó wọ́n tún lọ ń ṣẹ́jú mọ́ yẹn. Ọlọ́run àánú àṣẹ engine kan tó lọ ń gbé bẹ̀ ní jẹ́ kéèyàn máa ṣẹ́jú. Ọ̀gá àwọn ò lè ṣẹ́jú ojú ẹ̀ wá ó sílẹ̀ kúrò bẹ́ẹ̀ni. Wọ́n wá ní wọ́n fẹ́ sọ pressure yẹn. Wọ́n dẹ̀ ṣó ọ̀ 100% náà ní oṣù ṣùgbọ́n ìwọ rẹ̀ engine ti ń jẹ́ kó ṣẹ́jú tọ́lọ́run jẹ́ ọ bàjẹ́. Tẹ́nìkan ni wọ́n 14 million. Ẹ bá wa yin Ọlọ́run.

0: ọjọ́ pípẹ́ máa ń já. Ọ̀nà àbáyọ síbíkí ká máa là. Ẹni pé májàmú tó dájú lórí ìwòlé Peter Adéníyí olówó pàkú ti lọ́wọ́ fẹ́ ṣọ́ọ̀bù. Ọ̀nà Manju service ọjọ́ Saturday 5th September. Láàgọ́ méjì òwúrọ̀ ni wòlé máa wọ̀ lọ́dọ̀. Pẹ̀lú ìwàláàyè àti ẹ̀mí ọlọ́run láti ṣàwòtọ́ ilẹ̀ yìí. Ẹ̀mí tí ó lọ́jọ́ Saturday 5th September látàgọ́ méjì òwúrọ̀ àfẹ́ ni ó. Àpàrọ̀ṣí ọlọ́run àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Wòlé Peter Adéníyí olówó pàrọ̀kù the love of Christ Chapel International wọ́n máa súre Ondo Bible School ìdímọ̀ ògẹ́ Ondo Town láwọn ti pàdé ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú lórúkọ
1: Jésù. Lílẹ̀
2: máa fọwọ́ kàn.
3: ADABA.

0: One Radio. Radio. Adaba FM.
1: Adaba FM.
0: 88.9. Akureli.
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

ẹ káàlẹ́ o, mo dúpẹ́ o, ìpè yín pé mi o, èmi náà lẹ́rìí o, orúkọ mi ni Ọmọlọlá o, ìpè yín pé mi, mo dúpẹ́ o. Ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984, Ọlọ́run ti bá mi kọ́ o, Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o, mo ti kàn lónìí o, pẹ̀tẹ́ sì ni mo tiẹ̀ tún fi kọ́. Mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti ń lọ sí 80 years, but Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé. Ọlọ́run orí òkè ògo lòun dé, Ọlọ́run Samuel Ojo lòun dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè lọ́lọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mo ń lò látọdún 14, mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀. Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o, full option ló wà fún mi o. Mo dúpẹ́ o, mo yan Ọlọ́run lógo o. Mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984, mo ti kọ́ o. Pẹ̀tẹ́ sì ni mo tún fi kọ́ o, mo ti kàn lẹ́ni o, èmi ni mo kọ́ o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣé o, ẹ ní fi ra yín ṣe ẹlòmíì o. Ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fi ra yín ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fi ìyàwó yín ṣiṣẹ́ ìránṣẹ́ o. Ẹ ní di wòlíì àtijọ́, ẹ ní di wòlíì àtijọ́ o. Lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o. Ẹ ṣé, mo dúpẹ́ o.